pé kí ìwọ kí ó lè faramọ́ wípé kí a faramọ́ Ọlọ́run, kí a jókòó ti Ọlọ́run. Ṣé èyí nì ṣó yí ọ? Nítorí wípé mímọ́ lè Ọlọ́run, àìmọ́ kò lè faramọ́ Ọlọ́run. Ẹni pípé lè Ọlọ́run, àìpé kò lè faramọ́ Ọlọ́run. Ẹni tí ó funfun gbò láìsí òkùnkùn ni Ọlọ́run. Òkùnkùn kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ bí a bá ń sọ nípa wípé kí ìwọ kí ó faramọ́, ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ faramọ́ Ọlọ́run, ohun kan ló máa ń pín ni níyà, ohun kan ló máa ń yani nípa sí Ọlọ́run, òun ní ẹ̀ṣẹ̀. A kò gbọ́dọ̀ gba ẹ̀ṣẹ̀, àìmọ́, àléébù ní ìgbésí ayé wa. Bí òkùnkùn bí ó ti bá ti ń wọ ìgbésí ayé ẹnikẹ́ni, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a làkàkà, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a ṣe ohun gbogbo tí Ọlọ́run béè lọ́wọ́ wa. Kí a rí wípé iṣẹ́ òkùnkùn, ìrúbọ òkùnkùn, ìrúbọ tí a kò fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìrúbọ tí ó pa ẹbọ Jésù Kristi, tí ó pàtì sápá kan, tí ó tún wá ìrúbọ mìíràn, irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀, ó ń tọ iṣẹ́ òkùnkùn lẹ́yìn, irú ẹni bẹ́ẹ̀ kò lè faramọ́ Ọlọ́run. Bí a bá sì fẹ́ kí ìbùkún kí ó wà ní ìgbésí ayé wa, bí a bá fẹ́ yan ìyè ní tòótọ́, tí a sì fẹ́ yan ìbùkún ní tòótọ́, ó sọ pé kí a fẹ́ Olúwa Ọlọ́run wa, kí a gba ohun rẹ̀ gbọ́, kí a sì gbọ́ràn sí i, àti pé kí a faramọ́ ọ. Ó ní nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ọjọ́ rẹ. Mo rò pé ó yé ọ nísinsìnyí pé bí a bá ń fẹ́ ẹ̀mí gígùn, bí a bá ń fẹ́ àlàáfíà, bí a bá ń fẹ́ ìbùkún, ó yẹ kí a faramọ́ Ọlọ́run. Kí ìwọ kí ó lè máa gbé inú ilẹ̀ náà tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ, fún Abrahamu àti fún Isaaki àti fún Jakobu, láti fún, láti fi fún wọn. Yẹ kí a wo Deuteronomy yìí kan náà láti orí 28. Deuteronomy láti orí 28, ẹsẹ̀ ìkíní. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ gbogbo tí mo pa fún ọ lé òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣe sórí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ lé oko. Yẹ kí a dúró níbẹ̀. Ó ń sọ fún wa wípé Ọlọ́run jẹ́ olùbùkún, ó sì máa ń fẹ́ láti bùkún àwọn ọmọ tirẹ̀. Ó wá ń sọ fún wa wípé ó wà lọ́wọ́ wa. Bí a ó bá gbọ́ràn, bí a ó bá fetí sí àwọn àmúyẹ, àwọn tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé bí a bá ṣe wọ́n, pé ó dájú pé ìbùkún yóò jẹ́ tiwa. Àwọn ẹlòmíràn wọn kì í fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, wọn kì í farabalẹ̀. Wo ni ẹsẹ̀ kíní, ó ní yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Àwọn ẹlòmíràn wọn máa ń kánjú púpọ̀, bí a bá ń wàásù wọn máa ń kánjú, bí a bá lọ sí ìkẹ́kọ̀ọ́ bíbélì wọn máa ń kánjú. Bí ó bá sì jẹ́ wípé a wá ní àyà ọjọ́ òní fún iṣẹ́ ìyanu àti àkókò ìsọjí, wọn máa ń kánjú. Wọ́n máa ń sọ wípé nígbà wo ni wọ́n gbàdúrà fún wa, nígbà wo ni wọ́n gbọ́ wọlé àwọn aláìsàn, nígbà wo ni wọ́n sọ wípé kí àwọn àrùn àti àwọn àìsàn àti àwọn àléébù gbogbo tó wà ní ìgbésí ayé wa wípé kó pòórá. Kì í ṣe àdúrà ni àkọ́kọ́. Bí a bá ń gbàdúrà ṣùgbọ́n tí a kò fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, irú àdúrà bẹ́ẹ̀ kì í jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Yẹ kí a wo ìwé òwe. Mo ṣì ń padà bọ̀ ní ìwé Deuteronomy, ṣùgbọ́n mo fẹ́ fi ohun kan hàn ọ́ ní ìwé òwe 28, ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé òwe 28, ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹni tí ó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra. A rí ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọ́n máa ń rò wípé

adura nikan ni ona si ibokun o sese akobirin jo awa a fe gbadura lai se atunse o sese e to je wi pe o n gbe bibeli losan o n gbe ebo ninu okunkun loru awa a fe gbadura o sese awon ti o je wi pe won ma n fe fi saamu ba ti elomiran je gege bi ero ti won ati gege bi ise ti won awon na wa won fe gbadura o sese awon ti o ti ronu po ada awon ti o ti ipo ese sile won fe gboro olorun won ma so wi pe awon sa n fe ibukun olorun nitori pe osu kini odun la wa yi nitori be bi a ba fe ki won ki o wa sinu ijo ki a sa ma gbadura fun won ki a ma gba awe fun won ki a ma je ki won ki o ri oluso agutan ki o le ma gbadura fun won ki gbogbo isoro igbesi aye won ki o le pora ni soro oni bi a ba fara bale lati gbo ohun oluwa olorun wa olorun ki se iranse wa ti o je wi pe ki a kan ma ran nise en lo mu iwosan wa fun mi nbe yen lo mu owo ati asiki lo mu wa fun mi bi to fi pamo si lo mu awon dukia aye yi so mo wi pe mo ni ebi to gboro ati awon omo to po enu to njeun lori tabili mi won po nitori be lo mu ipese wa fun mi olorun ki se iranse wa bi a ba nfe ibukun lati odo olorun ani lati koko peti sile ke a parabale lati gbo ohun olorun wa nitori be ni o fi so fun o si ye wa o ni eni ti o mu eti re kuro lati gbo ofin adura iru eni be papa yo di irira nisisin je ki a pada si Deuteronomy ori keji din logbon ese kini yo si se bi iwo ba farabale gbo ohun oluwa olorun re awon elomiran bi won ba n korin egbe won ki kanju awon elomiran bi a ba duro lati gbadura iba ase ogbon iseju won ki kanju sugbon bi a ba ti si bibeli gba ti a ba ti n waasu fun iseju marun fun bi ogun iseju won ma fase rale won ma dide won ma na won ma se bi eni pe ah nigba ni iwaasu ma pari eleyi na de ti n poju a o ni ka bibeli tan lojo kan a ki lo de e bibeli sa bẹẹni eyi ni ni a fi le ri ibukun lati ọdọ ọlọrun nitori pe o ti sọ fun wa ki a to wa siwaju rẹ o ni bi a ba ti n bọ niwaju ọlọrun o ni ki a ṣetan ki a mura silẹ lati farabalẹ gbọ ofin oluwa ọlọrun wa o ni bi a ba si ti n gbọ ki a mura silẹ lati kiyesi ati lati ma ṣe aṣẹ rẹ gbogbo ti o pa fun wa le oni ki n ṣe diẹ ninu awọn aṣẹ rẹ kì í ṣe púpọ̀ nínú àwọn àṣẹ rẹ̀ gbogbo tí ó pa fún wa àwọn ẹlòmíràn máa wá sáàrin wa ṣe gáfárà fún mi ìrèdí tí mo fi ń sọ àwọn nǹkan wọ̀nyí ni wípé mo fẹ́ kí ìbùkún ọlọ́run kí ó máa ṣàn ní ìgbésí ayé wa nínú ọdún yìí mo fẹ́ kí ìbùkún ọlọ́run kí ó pọ̀ yanturu ní ìgbésí ayé wa ní ọdún yìí mo sì gba ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe tiwa yóò rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù ìbùkún ti ìwòsàn ni ìbùkún ti ìpèsè ni ìbùkún lọ́nà gbogbo nínú ẹbí ìbùkún fún ara wa ìbùkún fún àwọn ọ̀rẹ́ wa ìbùkún fún àwọn ìdílé wa ìbùkún ní ìrìn àjò ìbùkún ní ilé ìbùkún lóde ìbùkún níbi iṣẹ́ wa ìbùkún níbi ọjà wa ìbùkún lórí àwọn ọmọ wa mo gba ọlọ́run gbọ́ wípé bí a bá ṣe ojúṣe wa ìbùkún ọlọ́run yóò wà fún wa lọ́pọ̀lọpọ̀ nínú ọdún yìí lórúkọ Jésù ṣùgbọ́n kí ó torí bẹ́ẹ̀ èyí ni a fi ń sọ wípé ó yẹ kí a fetí sí ìfẹ́ ọlọ́run kí a fetí sí ọ̀rọ̀ ọlọ́run ó ní kí a máa ṣe àṣẹ rẹ̀ gbogbo ẹlòmíràn tí ó bá dé àárín wa bí a bá ń sọ fún wípé arákùnrin bí o bá sọ wípé o jẹ́ ẹni ìgbàlà èyí ṣe tí ó fi jẹ́ wípé o tún jẹ́ akóbìnrin jọ má ka òfin sí mi lẹ́sẹ̀ má kọ́ mi lófin ohun tí mo mọ̀ ni pé aláàánú lọ́lọ́run bẹ́ẹ̀ ni aláàánú lọ́lọ́run ṣùgbọ́n ó jẹ́ ẹni mímọ́ aláàánú lọ́lọ́run ṣùgbọ́n ó ní àṣẹ ó ní òfin ó sì ní ọ̀rọ̀ tí ó ń fẹ́ kí a tẹ̀lé bí o bá sọ fún ẹlòmíràn wípé arábìnrin ariwo pé ẹ ti ń wá fún ìgbà díẹ̀ a sì rí wípé ó dàbí ẹni wípé ẹ ń jẹ́rìí pé ẹ ti di ẹni gbà á ní bẹ́ẹ̀ ni a ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti ìgbà tí mo ti dénú ìjọ yìí wípé ọlọ́run ò fi mí sílẹ̀ bí mo ti ń kúnlẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún mi bí mo ti ń bèèrè bẹ́ẹ̀ lọ́lọ́run dá mi lóhùn àti wípé àwọn nǹkan mìíràn ti wà tó ṣèlérí fún mi tó yẹ pé mo gbàgbọ́ wípé yóò mú wọn ṣe bá sọ pé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o
e ma tesiwaju osugbon ewo le tun ko kora yi te ti torun towo ti gbogbo e e fe fi oruka si ero si ese papa ewo le tun ko kora eyi chain lorun eyi ti bi lete eyi ti bi nimu ni gbogbo e ani aha mi o wa fun yin e ti mo wa fun ni ibukun olorun be ni arabirin ibukun olorun wa ṣugbọn ibukun olorun wa fun awon ti won pa gbogbo asere mo bi a ba nfe ibukun olorun o ye ki a feti sile o ye ki a farabale ki a ma so fun olorun wo pe olorun mi o gbodo mi o fe je omo langidi omo adai gboran omo ti o nko eti ikun si oro ti baba re ma nso ṣugbọn mo fe je eni ti o gboran si gbogbo ase olorun mo si gbagbo wi pe bi o ti le ni isoro pe bo ba so fun olorun wi pe ki o fun o lori ofe olorun yo fun o lori ofe awon kan to soro fun o loni awon kan to ro pe atunse yi soro iwo so bi onigbagbo ko soro pe ki a ma ko birin jo oko kan aya kan ko soro olorun a fun o lori ofe so mo wi pe ikan na ni wa eran ara to gbe wo ni awa na gbe wo awon isoro to ni ni awon onigbagbo miran na ni pelu sugbon olorun fun olore ofe olorun to fun awon yoku lori ofe o daju pe bo ba so fun olorun bo ba be ranwo lodo olorun yo fun olore ofe lati pa gbogbo asere mo ori opolopo wa ni olorun ti yi pada awon ti o je wole wode tele tele awon ti o je wi pe bi won ori obirin lati se palapala lati se iwa ife ku fe won o le simi awon ti o je wi pe bi won o mu oti opti amuyira tele tele won o le simi lojo kan awon ti o je wi pe bi won o jale bi won o jale onile lati bo ti won leyin bi won o yi iwe nibi ise won o le simi awon ti o je wi pe owo osu won ki to won tele tele won ma ti oju ile de ile won ma de eni to ntoro awon obirin won ma to lowo okunrin won ma duro segbe titi en won ma wa moto won ma wa owo sugbon nigba ti ori ofe olorun wa si igbesi aye won yi pada ma de yi pada atorun wa to yi oro won pada to yi iwo so won pada to yi ise won pada olorun to fun iru awon be lori ofe o daju wi pe bi iwo papa ba farabale bi o ba so fun olorun wi pe o nfe yi pada o nfe igbala to to yo gba okan re la yo yi o pada yo mo atunse wa si igbesi aye re je ki a so fun olorun wi pe a o farabale a o gbo ofin olorun a o se ife olorun o si so fun wa o je mo olorun ni ero giga nipa wa bi mo ba ka awon ese olorun yi fun mo fe ki o fokan bale wi pe bo se ti ibukun ni ibukun wa lodo olorun bo se ti ojo ibukun ni olorun setan lati ro ojo ibukun si igbesi aye wa kiki wi pe o fe je o fe ki a je ile ti omo eni ti n gboran wo ti o so fun wa ni ese ikini yi o ni nje oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wi pe oluwa olorun re yo gbe oga ju gbogbo orile ede aye lo wo kini hi awon elomiran ti oye oye won ma tanra won je won si ma n fe lati tan wa je bi enikeni ba fe tan o je iwo ma se gba won ma so pe o lo dara po mo awon ni bibeli awon alatunbi awon to je pe datunbi tabo datunbi adura sha ni gbogbo igba bibeli ni gbogbo igba wa di alai ni ise abo lowo e gbogbo nkan aparun lowo e ma da won lohun olorun so fun a pe bi a ba je eni ti o gboran o ni emi o gbe oga ju gbogbo orile ede aye lo olorun ma je eni ti wi be ki o ma se be bi rara orun ati aye le koja lo kikini ninu oro olorun ninu ileri olorun ko ni koja lo laise iwo je eni ti gboran iwo je eni ti farabale iwo je eni ti feti si oro olorun o ni owo gbe oga ju gbogbo orile ede aye lo o ye ki agba ri olorun je awon omo israeli ni soro gba ti won wa ni ile egypt won ni ga won ni go e je wi pe won ni kankan rara won je eru awon ti won sin se isiru fun won sanwo fun won won je awon ti won ko lenu oro nibi kibi o je mo nigba ti olorun ran onise ti o ranse si won ti o ran iranse re si won ti o so wi pe wo jade ni oko eru egypt o soro lati gbagbo awon won yi ti won je eru
awon ti won ti wa ni eru fun bi irin wo odun fun opolopo odun ti won ni ohun kan o ni ohun o gbe won ga ju gbogbo orire ede aye lo o je mo we pe olorun mu ileri re se ki la ti ri be ni olorun be si ni se ise iyanu be ni olorun se be si ni da awon omo egypt lejo titi awon won yi ti won fi jade gba ti won jade kini won ni se won ni ile se won ni awon duke aye won yi ojo yi gan ni olorun be si ni bukun won ni awon omo egypt ni won be si ni san owo ise ti won ti se fun ojo pipe ti won ko san fun won ni won be si ni fun won gba ti won ma jade pelu opo ohun ini bi won si tin jade lo ni olorun fun ara re lo tun se ileri fun we pe esa agboran esa agboran ninu odun yi mo fe ran leti wi pe nkan ti olorun so fun wa bi a ba n fe ibukun olorun ni pe esa agboran bi o ba wa ninu ebi re bi won ba n fe pa olokanda ranti wi pe ona si ibukun ni pe sa agboran bi o ba wa ni ibi ise ti won daya fo ti won so wi pe bo ba rubo bo ba se awon nkan to lodi fun onigbagbo lati se wi pe ise abo lowo e ranti wi pe sa agboran si oro olorun bi awon ti n lo ni ki la ma ri ni wi pe ounje ti won o je ri ounje angeli ni olorun roju ounje fun gbogbo won ti o si eni ti ebi pa ki se be nikan gbogbo awon ti o je alaisan tele tele gege bi eru olorun wo gbogbo won san o pese fun won o sijibo won o daabo bo won bi won ti n lo ko seni to le segun won awon ranti pe eru ni won o tele tele ranti wi pe won o je jagun jagun tele tele ranti wi pe won o loye won o nimo tele tele gbogbo bi ti won lo ni olorun fun ni isegun bi won ti n wo ile kenani nigba to ya a ri bi olorun ti fun ni isegun a ri pe loni israeli ta n so nipa o je mo pe won se wa awon miran ti won wa ni asiko ti israeli ati gbagbe won ile ti fun won somi mu sugbon awon omo israeli ti a so nipa re won se wa sibe sibe bi o ba je pe won je onigboran patapata ni o ba ri bi ibukun olorun bi ba ti po to ni igbesi aye won o wa n so fun awa ti igbeyin aye deba o n so fun awa ti a je onigbagbo nisinsiyi o ni mo fe gbe oga mo fe bukun igbesi aye re mo fe dabira ni igbesi aye re mo fe fun o ni alaafia ibukun ati awon ohun ti emi ati ibukun ti ara pelu o ni sugbon peti sile farabale si ohun oluwa olorun re ki iwo ki o si se ase re gbogbo ki emi ki o ba le gbe oga ju gbogbo orile ede aye lo wese ikeji gbogbo ibukun wonyi yo si se sori re bi yo si ba o bi iwo ba peti si ohun oluwa olorun re so fun mi bawo lo se le sese ki a ma lo le oju ona ki a pade ibukun ki a ma lo ki ibukun ki o sare tete ki o bale wa ki a koju si otun ki ibukun ki o ki wa ki o si je ti wa ki a koju si osi ki ibukun ki o je ti wa ki a tesi waju ki a ba ibukun pade ki a joko ki ibukun ki o simi pelu wa bawo lo se le sese eyi ni olorun so fun wa wi pe bi awa o ba fiti si oro tabi ohun oluwa olorun wa wo orin dafidi orin dafidi ori kini lati ese ikini ibukun ni fun okunrin na droni hi bi a ba so wi pe okunrin na o ye ki o ye wa gege bi oluka bibeli wi pe ki se okunrin nikan ni olorun so nipa re e je bi bibeli bi o ti ma n pe ede fun wa wi pe ati okunrin ati obinrin ati omode lokunrin lobinrin ati arugbo lokunrin lobinrin awon wonyi ni olorun so nipa re ibukun ni fun okunrin na okunrin wo se eni ti o mo bibeli ni akasori sugbon ti ki se rara ibukun ni fun okunrin na tani a soro nipa re wi pe yo je eni ibukun se eni ti o wa si lesin nigba gbogbo ti o n joko je bi omo olorun ti o dabi angeli ninu ile esin sugbon ti o buru ju esu lo ti o gbona ninu ile se iru eni be ni a n so wipe ibukun yo wa fun rara o o ni ibukun ni fun okunrin naa ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko joko ni ibojoko
àwọn ẹlẹ́gàn àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún. Jẹ́ kí a fara balẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ. Ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa, ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa, sí ọkàn wa, sí ara wa, sí àwọn ọmọ wa, àti sí ìdílé wa, wípé o ní ohun tí a ní láti ṣe. Ó ní àwọn ohun àmúyẹ tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ wa. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́, àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà, wọ́n á gbé ìjókòó síta. Àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀, àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀. Èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́, àwọn obìnrin tí ó kù ní ilé, ó ṣeéṣe nílé ìdáná, ó sì ṣeéṣe bí iṣẹ́ bá bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn, wọ́n á jókòó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn, wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́, wọ́n á máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ. Àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí, wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀. Wọ́n á máa sọ fún wọn wípé ìwọ ló ń gbàgbà kúgbà fọkùnrin yìí. Ọjọ́ kan tó bá ti bójú fún, ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú ẹ, wípé tó bá ti ṣe bẹ́ẹ̀, ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ, ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀. Wọ́n sọ pé mo ṣe ṣe nìyẹn, ọkọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan mí lọ. Ìgbà tí mo ti bójú fún, tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀, wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́. Nísìn ó mọ̀ wọ́n ara ẹ o, wà ní ẹ̀ẹ́n. Àbí bẹ́ẹ̀ ni, ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́, o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú, àwa tí a jẹ́ ọkùnrin, ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi, bí a bá ti àwọn Anglican, àwọn Methodist àti àwọn Sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ilé ìsìn wọn dé, bí ìwọ náà bí o bá ti ilé ìsìn dé, wọ́n á gbé àga ìjókòó, wọ́n á gbé jáde, wọ́n á gbé ayò, wọ́n á gbé sílẹ̀. Ibi tí a ti ń tayò, bí ẹni méjì bá ń tayò, àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn, àwọn ajókòó síbẹ̀, wọ́n á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà máa ti máa ẹ̀mú àtún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀. Ọ̀rọ̀ sísọ, ọ̀rọ̀ tí kò dára, ìmọ̀ràn tí kò dára, ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde. Ó ṣeéṣe ẹlòmíràn ìdí lúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún. Kò mọ̀ wípé à ń ka bíbélì, kò mọ̀ wípé à ń gbàdúrà, kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn. Ìdí lúdò, ìdí ayò ló máa jókòó sí. Ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tinú rẹ̀ jáde, ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára. Ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí, ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn pẹ̀, tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn, ni alábàágbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde. A ní òun ní ẹ̀rọ, a ní òun ní nǹkan, ó ní bóun bá ti fi pa é lórí, òun fi pa é lára pé ó parí nìyẹn. Ó sùn bí ọmọ tuntun ni. Ìwọ tí ó jẹ́ onígbàgbọ́, ó tún ṣe ń gba ìgòróró tàbí ìgòrí lọ́wọ́ ẹnikẹ́ni, ò sọ fún ọ wípé orúkọ Jésù ó ti tó fún ọ. Bí a bá ń fẹ́ ìbùkún, ó ní a kò gbọdọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú. Ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní ilé, ní kóòtù. Ní àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá, kì í bá tìmi, kò kúkú ní ṣoògùn, omi náà ló máa gbàdúrà sí, bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀. Ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni. Àwọn tó bá ní nǹkankan ní sí ọ, bó bá ti fomi àdúrà wẹ̀, ó ti parí nìyẹn. O mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ Jésù Kristì lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ. Ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o, ọdún tuntun la wà yìí o, wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú. Ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, a kì í bá wọn dúró, a kì í bá wọn sọ̀rọ̀. Èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé bá a bá ṣe báyìí, bá ọ̀nà bá ṣe báyìí. Ó ní ẹni tí kò jókòó sí ibòjókòó àwọn ẹlẹ́gàn, ibòjókòó àwọn ọ̀mùtí, ibòjókòó àwọn ẹlẹ́gàn ni, ibòjókòó àwọn tí wọ́n ń jẹ bọ káàkiri, àwọn tó máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àgálámàṣà, tó máa sọ pé àwọn kò rí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ibòjókòó ẹlẹ́gàn ni. Ó ní àwa tí a jẹ ọmọ Ọlọ́run, àwa tí a jẹ ẹni tó ń tẹ̀lé Jésù Kristì, ó ní a kò gbọdọ̀ jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn. Ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa,
didun inu re wa ni ofi oluwa didun inu wa gege bi oni igbagbo ko si ninu agbere ko si ninu pasaga ko si ninu ko tun je pe alaale ni omo olorun lo ma tun ma wa eni to ni television kaakiri lo ma so pe on fe wo television on fe lo si le cinema on fe lo si le jo on fe ka iwe tohun on fe ka iwe tibi iwe miran wa ti aworan wa to ma nse fun awon elede yoruba to ma pa won lerin to awon isokuso to ma so ninu e awa ti a je onigbagbo didun inu wa koni si ninu iru nkan be oni sugbon didun inu re wali ofin oluwa ati ninu ofin re li o nse asaro li osan ati li oru eni ti o ba je omo olorun oni lati ka oro olorun iba se laaro iba se losan iba se ni asale ki a to sun oni eru eni be a ma se asaro ninu oro olorun a ma ka oro olorun a ma wo itumo oro olorun a ma gba emi olorun laye lati le ma tumo oro olorun fun kini ibukun ti o wa fun iru eni be wese iketa oni yo si dabi igi ti agbin se ti pa odo ti so eso re jade le akoko re ogo ni fun olorun o je mo ibukun wa fun eni ti o ba gba olorun gbo ibukun wa fun eni ti o ba je ti olorun oni yo dabi igi ti agbin adura mi fun o ni odun yi ni pe o dabi igi ti agbin si eti pa odo o ma so eso jade le akoko re ewe re ki yo re mi o gbo ki o se ami dara dara o aha o ye ke amo wi pe ibukun olorun ni yi ati bo sinu odun tuntun odun ibukun odun ayo odun asiki odun ipese olorun ibukun olorun ko ni fi wa sile o ni ewe re ki yo re o o ni ohun ko to nse ninu odun yi o ma se dede bi o ba gboran si olorun lenu sugbon o so fun ani ese ikerin awon eniyan buburu ko ri be sugbon won dabi iyanbo ti afefe nfe lo nitori na awon eniyan buburu ki yo le duro ni idajo be le awon elese ki yo le duro li awojo awon olododo nitori oluwa mo ona awon olododo sugbon ona awon eniyan buburu ni yo se gbe bi a ba gboran si olorun lenu bi a ba ko ese sile bi a ba je ki olorun ki o gba okan wa la bi a ba tun ba fun olorun bi a ba teri ba fun olorun bi a ba gboran si oro olorun bi a ba so fun olorun lodun yi wo pe ni le ni lode ni ni igboro ni ikoko ni bi kibi a o ma gboran si oro olorun bi a ba bere ori ofe lowo olorun ti olorun se fun lori ofe ti a je ese sona ti a ko ise sile ti a gbe igbesi aye iwa mimo olorun so fun a wi pe odun yi yo je odun ibukun e je ki a didi duro e je ki a ba olorun soro e je ki a so fun olorun wi pe ori ofe lati gboran ori ofe lati se gege bi oro olorun ori ofe lati rin ye gege bi oro olorun ori ofe lati woso gege bi oro olorun ori ofe lati sin gege bi oro olorun ori ofe lati gbe igbesi aye wa gege bi oro olorun pe ki olorun ki o fun wa pe ki olorun ki o fun wa ki olorun ki o sanu fun wa ki olorun ki o gba okan wa la bi a ba ti ni igbala bi a ba ti ni igbala ki a ni ki olorun ki o so okan wa di mo bi a ba ti ni iso di mo ki a ni agbara emi olorun ki a gbadura we pe ore ofe lati gboran si gbogbo eko ti olorun ko wa ki olorun ki o fun wa odun yi bi a ba se be odun yi o je odun ibukun alaafia olorun yo si wa ni igbesi aye wa e je ki a didi duro e je ki a ba olorun soro ma kanju o so fun olorun wi pe o fe je ni ibukun bi o ba ti ni igbala bi ese ba wa ni igbesi aye re ko ese sile ko si ibukun ninu ese ko si alaafia ninu ese so fun olorun wi pe o fe je tire titi o fe je tire titi so fun olorun wi pe o fe je ni ibukun lodun yi o si fe je eni igbala ki ibukun olorun ki o le po ni igbesi aye re.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí. Ẹ̀bẹ̀ wa ni pé kí ẹ bá wa sọ̀rọ̀, kẹ ṣe wa lójú ẹ̀mí, kí àwọn ìbùkún ti ẹ̀mí tí ẹ ti pèsè sílẹ̀ fún wa kí ó lè jẹ́ tiwa. Ẹ fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ láti gba àwọn ìpèsè yín fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a ti kẹ́kọ̀ọ́ nínú wa inú ìwé mímọ́ nípa àwọn èso ti ẹ̀mí. Mo sì rò wípé ó yẹ kí a tún wo ìwé mímọ́, kí a wo ohun tí ìwé mímọ́ sọ fún wa nípa gbígba ẹ̀mí mímọ́. Nítorí náà, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí nísinsìnyí ni gbígba ẹ̀mí mímọ́. Jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nípa wípé a ń gba ẹ̀mí mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ohun tí a ń gbà lọ́wọ́ Ọlọ́run. Bí a bá ń sọ nípa ìgbàlà, èyí jẹ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí a bá ń sọ nípa ti ìwẹ̀nùmọ́ tàbí nípa ìsọdi mímọ́, èyí jẹ́ ìrírí kan tí a máa ní lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà. Bí a bá ń sọ nípa wípé a gba ìwòsàn tàbí a gba àwọn ẹ̀bùn mìíràn, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn ẹ̀bùn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìbáṣe ìwòsàn, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọdi mímọ́, ìbáṣe ìtúsílẹ̀ tàbí ìdáǹdè. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ wípé kí a gba ẹ̀mí mímọ́, ó jẹ́ ohun tí ó tayọ, èyí tí a ti ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Irú àpèjúwe tí mo lè ṣe fún ọ ni wípé bí ẹnìkan tí ó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò, bí ó bá fún wa ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan, ó ṣeéṣe kí a gba

ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà ń nà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣùwọ̀n lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdo wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà, ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá, ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn, nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon omo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan wonyi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye o wipe opolopo ti won wa sihin ni won ma npadanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaron ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun owe pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ ṣe ibùjókòó tàbí ó ṣe ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ísírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ísírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba se kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun o pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto e o fi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan sosho le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re oni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí 12 ẹsẹ̀ 16.

ìfẹ́ Jésù Kristi. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí keje láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi, bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èyí kan náà ni a lè sọ fún ọ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí o ti ń gbọ́, ẹ̀kọ́ nípa dídi àtúnbí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, ṣùgbọ́n ti ẹni tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìrònú pẹ̀wàdà, wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kí ó sì wá ojú Olúwa, kí ó sì bẹ̀bẹ̀ fún ìdáríjì àti oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé ọ̀tún. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa, kì í ṣe ti ìjọ kan, ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́, wípé kí agbára Ọlọ́run kí ó fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tún ní ìgbésí ayé wa, kí ó sì jẹ́ kí ọkàn wa kí ó funfun bí òjò dídì, kí ó jẹ́ kí ìgbésí ayé wa nínú lóde níbikíbi nígbà gbogbo, kí ó jẹ́ èyí tí ó wu Ọlọ́run, tí ó sì bá ọ̀rọ̀ Ọlọ́run mu. A lè sọ fún ọ wípé irú ẹ̀kọ́ ìsọ̀dí mímọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kọ́ tiwa, ṣùgbọ́n ó jẹ́ ti Ọlọ́run tí ó rán wa. A lè sọ fún ọ wípé gbogbo ohun tí o ti ń gbọ́ lẹ́sẹlẹ́sẹ, tí a sì ń jẹ́ kí ó yí ọ nínú ìjọ yìí, a lè sọ fún ọ wípé ẹ̀kọ́ yìí kì í ṣe tiwa. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó kọ ẹ̀kọ́ tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń kọ́ wa, tí ó ń sọ fún wa wípé bí a kò bá gbé irú ìgbésí ayé yìí, a kò lè wu òun, a kò sì lè rí ojú òun ní ayérayé. Bí a bá rí irú ẹni tí ó kọ ẹ̀kọ́ bẹ́ẹ̀, kì í ṣe ènìyàn ni ó kọ, Ọlọ́run ni ó kọ. Tún wọ ẹsẹ̀ yìí, ẹsẹ̀ ìkẹrìndínlógún, ó ní nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi, bí kò ṣe ti ẹni tí ó rán mi. Èrèdí tí ó fi sọ̀rọ̀ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ń jiyàn ohun tí Jésù ń kọ́ wọn. Bí a ti rí lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń jiyàn, tí wọ́n sì máa ń fi àáké kọ́rí wípé àwọn kò ní gba ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wà ní àárín wa ní àṣálẹ̀ yìí wípé ẹ̀kọ́ yìí tí ó ń gbọ́ kì í ṣe ti ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ti ẹni tí ó rán wa. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà bí bá ṣe ti Ọlọ́run tàbí tí bá ṣe ti bí èmi bá ń sọ ti ara mi. Bí o bá jẹ́ olóòótọ́ tí o sì ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run yóò máa jẹ́rìí ní ọkàn rẹ wípé èyí jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a wo Kolose orí kẹrin ẹsẹ̀ kejìlá. Epafra, ẹni tí ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi, kí yín. Òun fi ìwàyà ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé wa, tí a sì máa ń tẹ̀mọ́ wa létí ní ìjọ wa níhìn-ín wípé bí o bá jẹ́ onígbàgbọ́ tòótọ́, tí o ti bá Jésù pàdé, ìfẹ́ Ọlọ́run yẹ kí ó jẹ́ ohun tí ó kún ọkàn rẹ. Bí ìrìn ẹsẹ̀ rẹ tàbí ohunkóhun tí o fẹ́ ṣe, ó yẹ kí o wádìí dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ìfẹ́ Ọlọ́run? Kí ni ẹ̀kọ́ Ọlọ́run ní orí ohun tí o fẹ́ ṣe? Bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni tàbí o kọ́lé. Wọ́n sì sọ fún ọ wípé ó dára láti ṣe ilé yìí. Àwọn ọ̀mọ̀ tí sì sọ fún ọ wípé kí o ra ẹmu tàbí ọtí fún wọn láti lè ṣe ilé tí o kọ́, tàbí o ra mọ́tò. Wọ́n sọ fún ọ wípé ó yẹ kí o lè ṣe àpèjẹ fún wọn lórí ohun tí o ṣe tàbí o bímọ. Wọ́n sì sọ fún ọ wípé èyí ló yẹ kí o ṣe. Ohun tí onígbàgbọ́ ní láti ṣe ni láti béèrè wípé kí ni ìfẹ́ Ọlọ́run, kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni Paul ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí ẹ̀yin kí o lè kún fún ìfẹ́ Ọlọ́run, fún ìfẹ́ rẹ̀. Bí a bá sọ wípé ènìyàn kún fún nǹkan kan, ó jẹ́ wípé kò sí àyè láti gba àwọn nǹkan mìíràn. Bí ènìyàn bá kún fún ìfẹ́ Ọlọ́run, kò sí àyè láti gba ìfẹ́ tinú mi ni máa ṣe, ìfẹ́ àbínibí, ìfẹ́ àwọn ojú tàbí ọgbà tí ó wà ní ìgboro, ìfẹ́ àwọn òbí tàbí ìfẹ́ àwọn ẹlòmíràn. Bí a bá sọ wípé ènìyàn kún fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run,
o da bi igba ti a ba gbe koroba kan sile ti a se fi omi kun inu re bi omi ba ti kun inu re ko tun si aye fun awon nkan miran lati fi sinu iru nkan be bi ife olorun ba kun okan re eyi je wipe ko si aye fun nkan miran lati wa ninu iru okan eni be ye oro ti a so yi wo pe ki a kun fun nkan kan je ki se apejuwe fun o ninu bibeli awon oro olorun ti a lo ibi ti a ti lo oro yi wipe won kun fun nkan won yi ki o le ye wipe nigba ti a ba kun fun ife olorun ko tun si aye fun nkan miran ninu okan wa wo johanu ori ikerin dini ogun ese ikefa kia kia johanu ori ikerin dilogun ese ikefa sugbon nitori mo so nkan won yi fun yin ibanuje kun okan yin kini afiyesi ti o se ninu lilo oro yi kun okan yin ohun ti jesu nso ni wepe o ye ki onigbagbo ni ayo sugbon nigba ti jesu ti so fun won wepe a o pa ohun ohun si lo si ori igi agbelebo lati ko okan won kun fun ibanuje lai ni ayo rara yi ni a nso fun wa bi nkan kan ba kun okan wa eyi je wepe ko tun si nkan miran ti o kun iru okan be ti o wa ni iru okan be wo luko ori kefa ese ikokanla won si kun fun ibinu gbegbona won si ba ara won ro ohun ti awon iba se si jesu eyi nso nipa awon alaigbagbo wepe won kun fun ibinu gbegbona ko si si ibi kankan ninu okan won ti won fi le ro ohun miran yato si wepe won fe pa jesu kristi eje ki a wo ise awon aposteli ise awon aposteli ori kerin lati ese ikejo si ikewa nigba na ni peteru kun fun emi mimo nigba na ni peteru kun fun emi mimo o si we fun won pe eyin olori eniyan awon eniyan ati eyin agbagba bi o ba se pe a n wadi wa loni ni ti ise rere ti a se lara abirun yi abirun naa bi a ti se mu okunrin yi larada ki eyi ki o ye gbogbo yin ati gbogbo eniyan israeli pe li oruko jesu kristi ti nasareti ti eyin kan mo agbelebo ti olorun gbedide kuro ninu oko nipa re li okunrin yi fi duro ni waju yin ni dida ara sasa ohun ti a n so nihin ni wepe peteru tele je eni ti n bero sugbon nigba ti a mu wa si iwaju awon onidajo wonyi ti won fi esun kan wepe ewo ni o se ti o n waasu ni oruko jesu ati ti o n se imunilarada ni oruko jesu o n so ni ki o to soro a so fun awon wepe o kun fun emi mimo ko si si emi ti ara rara ninu okan re nigba naa tabi emi iberu ninu okan re ni igba naa bi eniyan ba kun fun nkan kan o je wepe ko si aye fun nkan miran ti o lodi si eyi ti o kun ni inu ni aye ni okan re nigba naa ohun ti a n so ni wepe lati kun fun ohun kan tumo si pe ko si aye kankan fun omiran mo ninu iru okan eni be bi eniyan ba kun fun ife olorun o ja si wipe o n fe lati se ife olorun ife ti ara ti kuro ife ti awon ojugba ninu aye ti kuro ife ti awon ebi tabi awon ti o wa ni arowoto wa awon aladugbo wa iru ife be o ti kuro ninu okan won paul gbadura pe ki a ma dari awon onigbagbo wonyi ninu ohun gbogbo nipa imo ife olorun oye ife olorun o ma n yi ihuwasi wa pada je ki n se apere fun o bi o ba mo gege bi obinrin tabi okunrin wipe obinrin kan tabi okunrin kan ni o ye ki o je olufe re ti o ye ki o fe gege bi ife olorun yio yi ihuwasi re pada si iru eni be lese kese ti o ti mo ife olorun
sí irú ẹni bẹ́ẹ̀ bákan náà ni. Bí a bá mọ ìfẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wa, ìfẹ́ Ọlọ́run tí a mọ̀ yìí yóò mú ìyípadà púpọ̀ wá sí ìgbésí ayé wa. Ìfẹ́ Ọlọ́run pọ̀ fún wa, ṣùgbọ́n jẹ́ kí n tọ́ka kan sí ọ, ohun tí a ń pè ní ìfẹ́ Ọlọ́run, ohun tí ó sì yẹ kí ó jẹ́ kí ó wà ní ọkàn wa ní ìgbà gbogbo. Ní Tẹsalónika kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹta, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, kí ẹ̀yin kí ó takété sí agbèrè. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín. Bí ohunkóhun bá wà tí ó jẹyọ ní ìgbésí ayé wa, tí a ń bèèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èyí jẹ́ ìfẹ́ Ọlọ́run, ohun tí a lè bèèrè tàbí tí a lè gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ mo ṣì lè wà ní mímọ́ sí Ọlọ́run? Nítorí wípé ìfẹ́ Ọlọ́run tí ó ṣáájú ni wípé lẹ́yìn ìgbà tí a ti di ẹni ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti ń pe orúkọ Jésù pẹ̀lú wa, lẹ́yìn ìgbà tí a ti faramọ́ àwọn ènìyàn Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run fún wa ni wípé kí a jẹ mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí ohunkóhun bá wá sí ọ lọ́kàn wípé kí o ṣe nǹkan tàbí nǹkan mìíràn, ó yẹ kí o gbé ọ̀rọ̀ yẹ̀ wò wípé bí n bá dáwọ́lé nǹkan yìí, bí n bá ṣe nǹkan yìí, ǹjẹ́ yóò jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa? Bí kò bá ní jẹ́ kí n wà ní mímọ́ sí Olúwa, èyí jẹ́ wípé nǹkan náà kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Jẹ́ kí n tún ṣe àpèjúwe lọ́nà báyìí wípé ó ṣeé ṣe kí o láàlàá. Ní ojú àlá yìí, ẹnìkan sọ fún ọ gẹ́gẹ́ bí ó dàbí ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n a kò lè sọ ó ṣeé ṣe kí ó jẹ́ ìránṣẹ́ èṣù. Ó ń sọ fún ọ wípé kí o gbé ìgbésẹ̀ yìí tàbí ìgbésẹ̀ mìíràn. Bí o bá jí, ó ṣeé ṣe kí ọkàn rẹ kí ó máa sọ fún ọ wípé ò ti láàlàá. Ìgbésẹ̀ tí ó sì yẹ kí o gbé ni wípé kí o ṣe báyìí báyìí báyìí, ṣùgbọ́n yẹ kí o béèrè lọ́wọ́ ara rẹ wípé bí n bá gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àlá tí mo lá, ǹjẹ́ màá ṣe wà ní mímọ́ sí Olúwa? Nítorí pé ìfẹ́ Olúwa tí ó jẹ́ àkọ́kọ́ ni wípé kí a wà ní mímọ́. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó pè ọ́, kí o sọ fún ọ wípé ò ń rí ilé ìsìn mìíràn, wípé kí o kúrò níhìn-ín níbi tí o wà. Ó sì ń gbàdúrà wípé Ọlọ́run, báwo ni, ṣé kí n wà níbí tàbí kí n tẹ̀lé ẹni tí ó wá pè mí yìí? Kí ni ìfẹ́ Ọlọ́run? Ìbéèrè tí ó yẹ kí o béèrè ni wípé bí n bá kúrò nínú ìjọ tí a ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹsẹ, tí a ti ń jẹ́ kí ó yé wa bí a ṣe lè di ẹni ìgbàlà, bí a ṣe lè jẹ́ mímọ́ fún Ọlọ́run, bí a ṣe lè wà ní ìmúra sílẹ̀ fún ọ̀run rere, bí n bá kúrò nínú irú ìjọ bẹ́ẹ̀ tí mo lọ sí ìjọ mìíràn, ǹjẹ́ ó sì lè ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ sí Olúwa? Bí a bá bèèrè irú nǹkan wọ̀nyí, a ó mọ kí ni ìfẹ́ Ọlọ́run, tàbí ẹnìkan ló fẹ́ gbà ọ́ síṣẹ́. Ó sì ń sọ fún ọ wípé wọ́n máa ń ta sìgá, wọ́n máa ń ta ọtí, wọ́n máa ń ta nǹkan yìí tàbí nǹkan mìíràn. Ó sì ń bèèrè wípé ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni? Ohun tí ó yẹ kí o gbé yẹ̀wò ni wípé ǹjẹ́ bí mo bá bẹ̀rẹ̀ sí ní ta nǹkan wọ̀nyí, bí mo bá ń gbé májèlé yìí fún àwọn ẹlòmíràn jẹ, ǹjẹ́ màá ṣì wà ní mímọ́ sí Olúwa? Ohunkóhun tí ó lè fẹ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, ohunkóhun tí ó ń pèrò tàbí tí ó fẹ́ ṣe ìpinnu lé lórí wípé ṣé kí n lọ báyìí, ṣé kí n lọ sí ọ̀nà báyìí, ìbéèrè tí ó yẹ kí o ní ni wípé ǹjẹ́ bí mo bá gbé ìgbésẹ̀ yìí yóò ṣeé ṣe fún mi láti wà ní mímọ́ síbẹ̀síbẹ̀ níwájú Olúwa? Nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kólósè orí kìíní, à ń ka ẹsẹ̀ ìkẹsàn-án. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ń ṣe ti ẹ̀mí. Èyí lè mú wa wá sí ìkókó kẹta nínú ẹ̀kọ́ wa, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Jẹ́ kí ó yí ọ. Ọ̀pọ̀lọpọ̀ tí ó dàbí ẹni wípé wọ́n ní ọgbọ́n, ó jẹ́ ọgbọ́n ti ayé, kìí ṣe ọgbọ́n tí ó ti àti ọ̀dọ̀ Ọlọ́run wá. A sì ń kè wá ní ìlọ̀ wípé irú ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí ó jẹ́ tiwa, kò yẹ kí a fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ìwàhù. Ẹ jẹ́ kí a wo Jákọ́bù orí kẹta.
lati ese iketala tali ogbon ti o si ni imo ninu yin e je ki o fi ise re han nipa iwa rere ati iwa tutu ti ogbon bi o ba je wipe tooto ni a ni ogbon atoke wa bi o ba je wipe tooto ni a ni ogbon olorun a o fi han nipa iwa tutu ati iwa irele ati iwa rere ati ododo ese ikerinla sugbon bi eyin ba ni owu kikoro ati ija li okan yin e ma se se fefe e ma si se se ke si otito ogbon yi ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti emi esu ni o ye ki o ye wa wipe opolopo ni won ni ogbon ati renije ogbon lati seke ogbon lati se agbere tabi panshaga pelu iyawo elomiran ogbon lati ji owo eni eleni ogbon lati se iru ninu oko won won si man jalanka to wi pe awon ni ogbon o se se ki a ri elomiran ti o tile kun fun adura eti oku gbigba adura pelu abela adura pelu turari ti o man so wi pe olorun man la on loye lati renije lati paro tabi lati seke o nje ki o ye wa wi pe iru ogbon be ki se eyi ti o ti oke sokale wa sugbon ti aye ni ti ara ni ti e mesho si ni pelu nitori ibi ti owo ija ba gbe wa nibe ni rudurudu ati ise buburu gbogbo wa sugbon ogbon ti o ti oke wa akomo a si ni alaafia a ni ipamora ki si soro lati be bi a ba se a kun fun aanu ati fun eso rere le aisi egbe tabi ojusaaju ati laisi agabagebe nitori be ni Paul se n gbadura fun awon wonyi wo pe bi won se n ba ara won lo ati bi won se n ba awon ti o wa ninu aye lo wepe ki won ki o le ni ogbon atoke wa oye nipa ti emi olorun bi o ba wo korinti kini ori kini ese ogbon korinti kini ori kini ese ogbon sugbon nipa se re li eyin wa ninu kristi jesu eni ti olorun fi se ogbon ati ododo ati isodi mimo ati idande fun wa bi o ba fe ni ogbon yi ti o ti oke wa ani lati mo jesu gege bi olugbala wa ani lati ja awon ese wa sonu ani lati fi ododo ko awon ese wa sile ani lati je olooto bi abati to olorun wa wi pe awon ese ti o wa lowo wa ninu wa a fe ko won sile patapata ki a si gbagbo ninu eje jesu kristi ti a da ti a se sile fun wa ti a ta sile fun wa lati le we wa nu patapata ninu awon ese wa bi iru eni be bi o ba di onigbagbo tooto ti a we ese re nu pelu eje jesu kristi aso pe bi jesu ba ti n wole ogbon atorun wa yo wole pelu eje ki a wo timoti keji ori keta timoti keji ori keta lati ese ikeedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu bi o ba je wo pe tooto ni o fe ni ogbon gbogbo akosile ti a ni ninu oro olorun lati ibere de opin lati Genesis de iwe ifihan o je akojopo awon ogbon olorun ti olorun fi fun wa lati le gbe igbesi aye wa ninu ogbon olorun bi o ba fiyesi ohun ti a ka ni ese ikeedogun yi o n so wi pe iwe mimo ni o le so di ologbon si igbala nipasẹ igbagbo ninu Kristi Jesu wo ese ikerindinlogun gbogbo iwe mimo li o ni imisi olorun o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eniyan olorun ki o le pe ti a ti mura sile patapata fun ise rere gbogbo nitori be bi o ba fe je ologbon isise kini ni wipe ki o gba jesu gege bi olowa ati olugbala nitori wipe
Jesu Christi ti an so nipa re yi oun ni ogbon Olorun bi Jesu ba tin wo inu okan re ari wi pe ogbon Olorun yo wa ninu igbesi aye re Kolose ori keji ese keta sugbon je kin ka lati ese keji ki o le yi odara dara ki a le tu okan won ninu bi ati so won bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile Olorun ani Christi Christi ni an so nipa re ninu ese keta inu eni ti a fi gbogbo isura ogbon ati ti imo pamo si nitori be bi o ba fe ni ogbon atoran wa ogbon ti o le je ki o ma gbe igbesi aye ti o ti Olorun Olorun ti o si je anfani fun ofun ebi re ati fun awon aladogbo re o ye ki o gba Jesu si okan re gege bi olugbala bi Jesu ba ti nwole okan re ogbon atoran wa yo wo inu okan re ikeji ni wo pe ki o ka iwe mimo oro Olorun ki o si ka gbogbo awon oro Olorun wonyi nitori wo pe oni yo fun oni ogbon atoke wa nitori eyi ni akosile fun wa gege bi oro Olorun we pe bi abaka oro Olorun yi ni toto yo fun wa ni ogbon lati oke wa je ki a wo Jacobo ori kini ese ikarun bi o ba ku ogbon fun enikeni ki o bere lowo Olorun eni ti fun gbogbo eniyan li opolopo ti ki se baniwe a o se fi fun loni ati ko eko nipa adura fun awon onigbagbo a se ti ri bi Paul ti se akitiyan lati gbadura fun awon arakunrin arabirin olooto ni Kolose eyi si je isiri apere ati ipinija fun olukuluko wa lati ma gbadura fun gbogbo awon eniyan paapa julo fun awon olooto arakunrin ati arabirin a se ti ri bi o ti pe wa ni ijawe pe ani lati je eni ti o mo ife Olorun ati ni ohun gbogbo ti a fe se o ye ki a fi iwon ife Olorun duro lori wipe nje bi a ba se nkan wonyi tabi ti a ba tesi ona yi yo je iranwo fun wa lati wa ninu ife Olorun nipa wo wa ni mimo ni ailaboko ni waju Olowa a si ti ri wipe a nilo ogbon ati oye nipa ati odo emi Olorun wa bi a ba si ni Christi ti a ni oro Olorun ti a si n gbadura wipe ki Olorun ki o ma ko wa siwaju ati siwaju si o dajo wipe ogbon atoke wa yo je ti wa nisisin ya o dide duro awon ti a ti ko loni ya mu lo siwaju Olowa wipe ki Olorun ki o je ki awon oro yin ki o se wa lanfani iwo ti o dabi eni wipe o ko ti ni igbala Olorun o ye ki o ke pe Olowa o ye ki o so fun Olorun wipe o n fe igbala Olorun ninu okan re tabi iwo ti o ko fi ara re si kika oro Olorun kiko oro Olorun o ye ki o fi ara re si kiko ati kika oro Olorun iwo ti o dabi eni wipe ina igbagbo re n jo reyin o ye ki o so fun Olorun wipe o fe mura o fe je eni ti n gbadura ni igba gbogbo eni ti n gbadura deede ati ni igba kugba o fe mo ife Olorun o si n fe agbara lati le se ife Olorun ni igbesi aye re o si n bere fun ogbon wipe Olorun fun ara re yio fun ni ogbon ati oye lati rin gege bi ife Olorun gege bi ilana Olorun bi a ba gbadura ti a si ke pe Olorun o daju wipe yio gbo ti o wa bawo ni igbesi aye adura re ti ri báwo ni o se je olóòótọ́ tó nípa àdúrà ní ìgbésí ayé ìgbàgbọ́ rẹ sọ fún Ọlọ́run pé kí o sọ ọ́ di alágbára nínú àdúrà gbígbà di ìlérí Ọlọ́run mú ó ṣèlérí wípé òun yóò gbọ́ tiwa bí a bá ké pé má ṣe jẹ́ àmọ̀tara ẹni nìkan nínú àdúrà gbígbà kún fún àdúrà àti ẹ̀bẹ̀
fún àwọn ẹlòmíràn pẹ̀lú.

Galatians, orí kejì, láti ẹsẹ̀ ìkejìdínlógún. Galatians, orí kejì, ẹsẹ̀ ìkejìdínlógún nítorí pé bí mo bá tún gbé ohun wọn ni tí mo ti wó palẹ̀ ró, mo sọ ara mo fi ara mi hàn bí arúfin. Àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀ nígbà tí a bá Jésù pàdé, a ti kọ ayé sílẹ̀, a ti kọ àwọn ìfẹ́ kò fẹ́ inú rẹ̀, a ti kọ sílẹ̀ àwọn ìtànjẹ ìtàn inú rẹ̀, a ti kọ sílẹ̀ àwọn aṣòrolé tí ó wà nínú ayé, a ti kọ sílẹ̀ àwọn kí a tó máa bá àwọn ajagilé gbòṣogùn ká máa sáré tọ̀ wọ́n lọ, kí a fẹ́ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́ran ara, a ti kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àwọn ìwọṣọ ayé, ìjẹun ayé, ìkóbìnrinjọ ayé, a ti kọ gbogbo nǹkan wọ̀nyí sílẹ̀. Ó ní bí a bá tún padà sí àwọn nǹkan tí a ti kọ̀ sílẹ̀, a sọ ara wa di ẹlẹ́ṣẹ̀, a sọ ara wa di apẹyìndà, a sọ ara wa di arúfin. Àdúrà mi ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìjọba Ọlọ́run, a ò ní padà sẹ́yìn lorúkọ Jésù. Nínú Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì, Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì, ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. Nípa ìgbàgbọ́ lè a ti fi gbà wàhálà, nípa ìgbàgbọ́ lè a fi sọ wá di mímọ́, nípa ìgbàgbọ́ lè a fi ń wò wá sàn, nípa ìgbàgbọ́ la ń tó wa sílẹ̀ tí wọ́n fún wa ní ìdáǹdè, nípa ìgbàgbọ́ ni a ń rì wá bọnú ẹ̀mí mímọ́ bí ìgbà tí a baptisi wa nínú ẹ̀mí mímọ́, nípa ìgbàgbọ́ ni a ń gbé ìgbésí ayé aṣẹ́gun, ìgbé ayé tó borí ẹ̀ṣẹ̀ tó sì borí èṣù. Ó ní ṣùgbọ́n olódodo yóò yè nípa ìgbàgbọ́, ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn, ọkàn mi kò ní inú dídùn sí i. Èyí ni Ọlọ́run fi han aya Lọ́ọ̀tì wípé bí ẹnikẹ́ni bá bojú wẹ̀yìn, bí ẹnikẹ́ni bá yí padà kúrò nínú ọ̀nà òtítọ́, ọ̀nà rere, ọ̀nà ìgbàlà, ọ̀nà ìwà mímọ́ tí a ti fi ẹsẹ̀ lé, ó ní òun ò ní inú dídùn sí irú ẹni bẹ́ẹ̀. Nínú Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún, Pétérù kejì orí kejì láti ẹsẹ̀ ogún. Nítorí lẹ́yìn tí wọ́n bá ti yọ tán kúrò nínú ìrí ayé nípa mímọ Olúwa àti olùgbàlà wa Jésù Kristì, bí wọ́n bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ. Ó ń sọ nípa àwa tí a ti ní ìgbàlà, tí a ti bọ́ kúrò nínú ìrí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ayé, tí a ti wẹ̀nà mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Ó ní bí a bá tún bojú wẹ̀yìn, bí a bá tún yí padà, bí a bá tún ti padà sínú nǹkan tí a ti kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ti ní ìgbàlà nígbà ìpàgọ́ àjínde, tàbí a ti ní ìgbàlà ṣáájú ìpàgọ́ àjínde, ó ní bí a bá bojú wẹ̀yìn láti kó èébì ìwájẹ àtúndì arúfin adìẹ ẹlẹ́ṣẹ̀, ó ní ìgbẹ̀yìn irú àwọn bẹ́ẹ̀ yóò burú ju ti ìṣáájú lọ. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún, nítorí ìbásàn fún wọn kí ó máa mọ ọ̀nà òdodo ju lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán, kí ó yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn. Òwe òtítọ́ ni ṣe sí wọn lára wípé ajá tún padà sí èébì ara rẹ̀, àti ẹlẹ́dẹ̀ tí a ti wẹ̀ mọ́ sínú àfọ̀ nínú ẹrẹ̀. Ọlọ́run ò ní ṣe wá ní ẹlẹ́dẹ̀ àti ajá lórúkọ Jésù. Nítorí wípé bí ẹnikẹ́ni bá padà sẹ́yìn, èyí ni Bíbélì fi ń wé ajá tí ó padà sínú èébì rẹ̀. Ǹjẹ́ bí irú ẹni bẹ́ẹ̀, bí ó bá kú sírú ipò bẹ́ẹ̀, níbo ni yóò ti lo ayérayé? Ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí lé òde lè àwọn ajá gbé wà. Bí o bá padà sínú ẹ̀ṣẹ̀, ìwọ tí o ti mọ ọ̀nà ìgbàlà, ìwọ tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì, ìwọ tí o ti ń sọ wípé tó ń jẹ́wọ́ Jésù lolówa, bí o bá padà sínú èébì rẹ, bí o bá padà sínú èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí a ti mọ ọ jáde tẹ́lẹ̀, ó ní irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ bí ajá. Ó sì sọ fún wa wípé nítorí lé òde lé àwọn ajá gbé wà, àti àwọn oṣó, àti àwọn àgbèrè, àti àwọn apànìyàn, àti àwọn abọ̀rìṣà, àti olúkúlùkù. Ẹni tí ó fẹ́ràn èké, tí ó sì ń búra èké. Nítorí bẹ́ẹ̀, a ń sọ fún wa wípé a ní láti jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Ohun tó jẹ́ kí obìnrin yìí kí ó padà, kí ó bojú wẹ̀yìn ni wípé

0: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbogbo ọwọ́ wa sókè. Láàárín àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀.
1: Ní ọ̀sán ìyá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣe ẹ̀yìn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó lè máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀ràn ta lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá dé kó wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn àá fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mú ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
0: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
1: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk yẹn orí kejì yẹn tá a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó yẹ pé àwa ń ṣiṣẹ́. Bá a ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó ń sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa ó ṣe ń fún wa ń wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tí iṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
0: Ẹ ṣe púpọ̀. Nínú Habakkuk orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn páńdà wọ́n pọ̀ nígboro. Bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà ó mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn nǹkan tí wọ́n ti dà. Nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè. A ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá a ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni Ọlọ́run sọ fún wa wípé kò tọ́. Nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ Ọlọ́run kò sì sí ńbẹ̀. Ṣé o ti yé arákùnrin?
1: Bẹ́ẹ̀ni ó yé mi sà.
0: Láàárín àwa àgbà ṣé a ní ìbéèrè? Arábìnrin Ṣèkíá.
3: Ẹ káàárọ̀.
4: Yes, ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki igba tin ba wa su fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wi pe se awon to nse oti yen sa ti lo wa su fun won na won ti gba iwasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di po fi ona egbe yi sile
0: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wi pe ohun nilo igbala nito to ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronu ko ada nitoto ni awon wonyen won nilo ronu ko ada ohun paapa ti en pu asu si o ye ki o na ki o ronu ko ada sugbon ki o ma deja ki o ma so wi pe bi o ba ye ki ronu ko ada awon to nse oti na nko a o so fun wi pe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wi pe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu ko ada nitori be ohun to ye ki e se ni wi pe ki e ma gbadura fun ki e si ma te mo leti wi pe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wi pe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wi pe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agberi olorun je wi pe olorun yo dariji ohun paapa yo ni igbala ni ekunrere bi ohun ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti ye yin
4: oye mi ese
0: sa ese popo arakunrin ti o wa nbe
2: ekaro sa
0: ekaro
2: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menuba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni oti mu ti o ti je pe won pe won fi ni oyun banu je fun baba won ibere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi da awon omo noti eni wa fa da fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o duro o di ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abrahamu nje awon mo re ni o gbe ko ni abi ko fi eko oro olorun ko won jile jile debi pe won fi wuru iwa bayi
0: loti ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
2: rara sir
0: aha nitori be ke ma ma bere ibere ti o wo lo e to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsin yi kini ohun ti o ye ki a se ki olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase ki aju ti loti ati awon omo e ti won ti koja lo si ayeraye nitori pe ibi ti igiba wo si ibe ni ora si ibi ti won wa nisinsin ko si atunse fun won awa ti a ni atunse lo ye ka bi olorun wi pe ati ri ara wa gege bi ati ri a si n bi olorun fun anu re ati fun ori ofe re ki aju ti awon ti o ti koja ki aju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
2: oye mi sir
0: eje adede do lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo olorun loni nibo la o ti lo ayeraye ki a fi awon to ti koja sile ki a fi lọti awon omo re tabi noa tabi awon elomiran tabi dafidi tabi abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe olowa nje aje ti olorun nje ati ronuko wada nje mi olorun sakoso igbesi aye wa

òun tí ó fi jẹ́ wípé lórí ìfẹ́ Jésù, ìfẹ́ Ọlọ́run ni òun fi ń gbé ìgbésí ayé tí òun ń gbé. Nínú Galatia orí kejì ẹsẹ̀ ogún, Galatia orí kejì ẹsẹ̀ ogún, a ti kàn mí mọ́ àgbélébò pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe mí mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Wíwà tí mo wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi ohun tìkára rẹ̀ fún mi. Ó ń sọ fún wa wípé ohun tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ò lè ṣe mọ́, ìwà tí òun hù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ò lè hu irú ìwà bẹ́ẹ̀ mọ́. Nísinsìnyí òun gbé ìgbésí ayé ọ̀tún. Ó ní bí o bá bi òun léèrè, agbára wo tàbí ipa wo ni ó wà nínú ọkàn òun tí òun fi ń gbé ìgbésí ayé ọ̀tún? Ó ní kì í ṣe èmi o. Bí mo bá ń borí ìdánwò, ó ní kì í ṣe nípa agbára mi. Bí ó bá dàbí ẹni wípé Ọlọ́run ràn mí lọ́wọ́, mo sì ń gbé ìgbésí ayé òdodo ìwà mímọ́, ó ní kì í ṣe nípa agbára tí òun ti kára òun. Ó ní torí pé a ti kàn mí mọ́ àgbélébu pẹ̀lú rẹ̀. Ó ní ibi tí ẹsẹ̀ Jésù bá wà, ẹsẹ̀ wà ń bẹ̀. Ibi tí ọwọ́ Jésù bá wà, ọwọ́ òun wà ń bẹ̀. Ibi tí ara Jésù wà, ara òun wà ń bẹ̀. Èyí jẹ́ pé kò sí ìyà nípa tàbí ìpínyà nípa Jésù àti ọkùnrin yìí. Ó ní ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe mí mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Nítorí bẹ́ẹ̀, agbára Kristi nínú rẹ̀, orí ọ̀fẹ́ Kristi nínú rẹ̀, ẹ̀mí Kristi nínú rẹ̀ ni ó ń jẹ́ kí ó gbé ìgbésí ayé ọ̀tún. Bí ìwọ pàápàá, bí o bá faramọ́ Jésù, bí o bá faramọ́ Ọlọ́run, tí o fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o fi ṣọwọ́ sí Jésù, tí a dáríjì ọ́, tí o ní ìgbàlà, tí o ní ìyà nípẹ̀kun, tí Jésù wá ń gbé inú rẹ, kì í ṣe wípé ó ń gbé inú rẹ nìkan, tó ń jọba nínú rẹ, ó lè borí ìdánwò, ó lè borí àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní àyíká. Ìgbésí ayé rẹ yóò jẹ́ ìgbésí ayé ọ̀tún, nítorí pé Jésù yóò máa gbénú rẹ láti fi agbára rẹ hàn, yóò máa gbénú rẹ láti gbé ìgbésí ayé ọ̀tún yìí. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ wípé o ti gba Jésù, bí ó bá rí bẹ́ẹ̀ wípé ìgbàlà Jésù ti jẹ́ tirẹ̀, bí ó bá rí bẹ́ẹ̀ wípé nísinsìnyí o ní ìdánilójú ìyà ẹni pẹ̀kan, nítorí wípé o ti wólẹ̀ fún Jésù, o ti fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, o ti fi kọ́ sí orí igi àgbélébùú, ẹ̀jẹ̀ Jésù Kristi o ti wẹ̀ ọmọ, ẹ̀mí Ọlọ́run o ti bá ẹ̀mí rẹ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni ìhùwàsí rẹ? Kí ni ó yẹ kí ó jẹ́ ìrìn rẹ, tàbí ọ̀rọ̀ rẹ, tàbí ìṣesí rẹ sí Ọlọ́run? Èyí ni ó mú wa lọ sí ipa ìkẹta nínú ìwàásù tí ò ní ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristi. Ó ní bí a bá ti gba Jésù Kristi gbọ́, tí a ti mọ̀ wípé ó fẹ́ràn wa, ó ní ohun kan tí a ní láti ṣe, àwa pàápàá láti fi ẹ̀mí ìmoore hàn, a ní láti ní ìfẹ́ sí Ọlọ́run. Kì í ṣe ìfẹ́ orí ahọ́n, kì í ṣe ìfẹ́ ti ètè, kì í ṣe ìfẹ́ tí a kàn ń sọ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tí kò jinlẹ̀ nínú ọkàn wa. Èyí ni a fi pè ní ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristi tí ó kú fún wa, nítorí iṣẹ́ ìyanu, iṣẹ́ ìgbàlà, iṣẹ́ ìràpadà tí Jésù ti ṣe nínú ọkàn wa. Kí a wo Jòhánù kíní orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Jòhánù kíní orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Àwa fẹ́ràn rẹ̀ nítorí òun lè ó kọ́ fẹ́ràn wa. Àwa fẹ́ràn rẹ̀ nítorí òun lè ó kọ́ fẹ́ràn wa. Bí ó bá jẹ́ pé nítòótọ́ ni òtítọ́ adùn ìjọba Ọlọ́run wò, bí ó bá jẹ́ pé nítòótọ́ ni òtítọ́ ìfẹ́ Ọlọ́run wò, bí ó bá jẹ́ pé nítòótọ́ ni oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, ó fẹ́ràn Ọlọ́run nítorí wípé ó mọ̀ wípé ó fẹ́ràn rẹ. Ìfẹ́ aláìlẹ́gbẹ́, ìfẹ́ àìlópin, ìfẹ́ tí ó jìn ju òkun lọ, ìfẹ́ tó ga ju ọ̀run lọ, ìfẹ́ tí kì í kú, ìfẹ́ tí kì í yẹ̀, ni ìfẹ́ tí Ọlọ́run fi fẹ́ wa. Nítorí bẹ́ẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a ní láti gbà á rò lónìí wípé ǹjẹ́ bí Ọlọ́run ti fẹ́ mi tó báyìí, ǹjẹ́ mo ń fi hàn nínú ìgbésí ayé mi, nínú iṣẹ́ ìsìn mi, ǹjẹ́ mo ń fi hàn nínú ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tí ó fẹ́ mi báyìí, wípé èmi pàápàá mo fẹ́ràn rẹ̀. Ìfẹ́ wa sí Ọlọ́run yẹ kí ó farajọ ìfẹ́ rẹ̀ sí wa. Báwo ni ìfẹ́ Ọlọ́run sí wa, báwo ni ó ṣe rí? Kí ó sì máa gbàárò, kí ó máa gbé yẹ̀wò wípé ǹjẹ́ ìfẹ́ tèmi tí mo ní sí Ọlọ́run, ǹjẹ́ ó farajọ ìfẹ́ tí Ọlọ́run ní sí mi? Jẹ́ kí a wo àpèjúwe ìfẹ́ Ọlọ́run sí wa, ìfẹ́ Kristi sí wa, kí a sì máa béèrè lọ́wọ́ ara wa nínú ọkàn wa wípé ǹjẹ́ ìfẹ́ tí èmi ń fi hàn sí Kristi, sí Ọlọ́run, ǹjẹ́ ó farajọ ìfẹ́ tí Ọlọ́run

Fẹ́mi nínú Jòhánù orí kẹtàlá ẹsẹ̀ ìkíní. Jòhánù orí kẹtàlá ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ kí àjọ ìré kọjá kí ó tó dé? Nígbà tí Jésù mọ̀ pé wákàtí rẹ̀ dé tán, tí òun ó ti ayé yìí kúrò lọ sọ́dọ̀ Bàbá, fi fìfẹ́ tí ó fẹ́ àwọn tirẹ̀ tí ó wà lé ayé, ó fẹ́ wọn títí dé òpin, rántí ohun tí à ń sọ. Ohun tí à ń sọ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nísinsìnyí Jésù Kristì ní àkókò tí à ń ka ọ̀rọ̀ yìí, ó ń lọ sí orí igi àgbélébò, ó fẹ́ kú fún wa, ó fẹ́ jìyà fún wa. A sì mọ̀ wípé ìjìyà náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ń ké rọra wípé ìbáṣepẹ́ aago yìí lè rí mi kọjá, ṣùgbọ́n ìfẹ́ tirẹ̀ ni ṣíṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìyà, ìpọ́njú àti àwọn nǹkan wọ̀nyí wọ́n wà níwájú rẹ̀, síbẹ̀síbẹ̀ ní ti wípé ó fẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó fẹ́ àwọn tirẹ̀, ó fẹ́ àwọn ọmọ ìgbàlà, ó sọ wípé ó fẹ́ wọn títí dé òpin. Kí o sì máa gbé yẹ̀wò wípé ó yẹ kí ìfẹ́ tirẹ̀, ó yẹ kí ìfẹ́ tèmi kí ó fara jọ ìfẹ́ tí Kristì tí ó fi fẹ́ wa. Ǹjẹ́ ní àkókò àìsàn jò fẹ́ràn Ọlọ́run? Ní àkókò àìríjẹ jò fẹ́ràn Ọlọ́run? Ní àkókò ìpọ́njú jò fẹ́ràn Ọlọ́run? Ní àkókò tí ó jẹ́ wípé àwọn ọ̀rẹ́ wọ́n ṣá ọ tì, ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run? Ní àkókò tí ó dàbí ẹni wípé wàhálà ló rọ̀gbà yí ọká, ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run? Kí a mọ̀ wípé Jésù Kristì ìfẹ́ tí ó fẹ́ wa kìí ṣe ìfẹ́ tí ó jẹ́ wípé a máa ro ti ara rẹ̀ nìkan. Nígbà tí wàhálà tàbí ìpọ́njú tàbí ìjìyà orí igi àgbélébò tí ó dojúkọ, jẹ́ kí ìfẹ́ tirẹ̀ kí ó farajọ ìfẹ́ tí Kristì fẹ́ ọ. Nínú Jòhánù orí kẹẹ̀dógún, Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàlá, kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Èyí ni a ń sọ fún wa nípa ìfẹ́ Kristì, ìfẹ́ tí ó fún wa ní ìgbàlà, ìfẹ́ tí ó fún wa ní ìyá nípẹ̀kan. Kìí ṣe ìfẹ́ kékeré, ó ní ó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún àwọn tirẹ̀, fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìfẹ́ tirẹ̀ ó ha farajọ èyí sí Jésù Kristì àti sí Ọlọ́run, nítorí wípé nítorí ìgbàlà tirẹ̀, nítorí àti jogún ìyà nípẹ̀kan ni Jésù ṣe fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Ǹjẹ́ ìwọ fi ohun gbogbo lélẹ̀ fún Ọlọ́run, fún Jésù, nítorí ìfẹ́ tí o fẹ́? Nínú Jòhánù orí kọkànlélógún, orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀dógún. Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Simoni Pétérù pé, Simoni ọmọ Jona, ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ? Bí eṣe tí Jésù Kristì fi ń béèrè irú ìbéèrè yìí, ohun tí ó ń sọ ni wípé Pétérù, ó mọ̀ wípé mo wà ní àjùlé ọ̀run tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó mọ̀ wípé àwọn áńgẹ́lì ló ń forí balẹ̀ fún mi, ó mọ̀ wípé ilé dídán, ilé tó lẹ́wà ni mo wà, ó sì mọ̀ wípé mo wà lórí ìtẹ́. Ó ní ṣùgbọ́n mo fi gbogbo rẹ̀ sílẹ̀ láti fi ìfẹ́ mi láti fi hàn fún ọ. Ǹjẹ́ ìwọ fẹ́ràn mi ju gbogbo nǹkan wọ̀nyí? Èmi fẹ́ràn rẹ ju gbogbo nǹkan tó wà lọ́run, mo sì fi wọ́n sílẹ̀ láti wá sínú ayé, láti kú fún ọ, láti ṣe iṣẹ́ ìràpadà, iṣẹ́ ìgbàlà rẹ. Ó ní nísinsìnyí, Simoni ọmọ Jona, ǹjẹ́ ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ? Bí Ọlọ́run bí ọ ní ìbéèrè kan náà wípé àwọn nǹkan tó yí ọ ká, ìbáṣe òwò rẹ, ìbáṣe ẹbí rẹ, ìbáṣe àwọn ọ̀rẹ́ rẹ, ìbáṣe àwọn aṣọ, ìbáṣe àwọn dúkìá, ìbáṣe àwọn nǹkan tó gbé lé ọkàn wípé mo fẹ́ ṣe tibí, mo fẹ́ ṣe tọ̀hún, mo fẹ́ di báyìí, mo fẹ́ di nǹkan míì. Ǹjẹ́ o fẹ́ Jésù? Ǹjẹ́ o fẹ́ Ọlọ́run ju gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ? Ni Pétérù dáhùn, ó sì wí fún un pé, bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún un pé, máa bọ́ àwọn àgùntàn mi. Ohun tó ń sọ fún ni wípé, bí o bá fẹ́ mi ní tòótọ́, ó yẹ kí o lè ṣiṣẹ́ fún mi. Bí o bá fẹ́ mi ní tòótọ́, ó yẹ kí o máa bọ́ àwọn àgùntàn mi. Bí o bá fẹ́ mi, ó yẹ kí ojúṣe kan wà ní ètò ìgbàlà, ní ètò ìwàásù rere tí o ní láti kópa nínú rẹ̀. Ìwọ náà bí o bá sọ wípé o fẹ́ Ọlọ́run, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o màdúrà àgbà, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í wá sílé ìsìn déédé, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í wá sùn rere, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o kì í bọ́ àwọn àgùntàn Jésù, o fẹ́ Ọlọ́run ṣùgbọ́n o fi hàn nínú ìwà rẹ, nínú ìṣe rẹ wípé ìfẹ́ tí ó ń sọ yìí kì í ṣe ìfẹ́ orí ahọ́n, ó jẹ́ ìfẹ́ tí a fi sí ojúṣe. Ó ń sọ fún àwa pé bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a fẹ́ Jésù, ó yẹ kí a fẹ́ ju àkókò wa, kí a fẹ́ ju ohun ìní lọ, kí a fẹ́ ju àwọn ọ̀rẹ́ lọ, kí a fẹ́ ju ẹbí lọ, kí a fẹ́ ju ohunkóhun nínú ayé lọ. Nínú Jòhánù
ori kedogun ese ikesan ati ese ikewa ni Jesu Christi lo tun ti ran wa leti ohun ti o yori si bi o ba je pe ni to to wi pe ife wa o fara jo ti Christian ninu Johanu ori kedogun ese ikesan gege bi baba ti fe mi be li emi fe yin e duro ninu ife mi bi eyin ba pa ofin mi mo e o duro ninu ife mi gege bi emi ti pa ofin baba mi mo mo si duro ninu ife re o nso fun a wi pe iba se igba ojo iba se igba erun o nduro ninu ife baba o ni iba se igba ti a rije igba ti a orije o nduro ninu ife baba o ni iba se pe a wa ninu lori agbami ati ijisin ijinja o ni emi duro ninu ife baba o ni bi emi ti duro ninu ife baba ti nko yese ti mo duro lai siye meji ninu ife baba bi eyin ba fe mi ni toto o ni ki a wa na ni igba iponju ni igba wahala ni igba idunu ni igba iponju ni igba rije ni o ni igba orije ni igba ise wa ni igba ti ko si ise ki a duro ninu ife baba ki a si ma gboran se yi ni an pe ni we pe a feran olorun ni toto ati wi pe a nse igboran si ohun ti o pa lase fun wa ninu Johanu ori kerinla ese ikedogun oni bi eyin ba feran mi e o pa ofin mi mo bi eyin ba feran mi eni ti a ba feran a o ka si eni ti a ba feran a o ka ro re si eni ti a ba feran a o pa ase ati ilana re mo eni ti a ba feran ohun ti o ba nfe ni awa na yo fe oni bi o ba fe fihan wi pe ni toto lo feran ohun oni ki o pa ofin ohun mo epistle kini ti Johanu ori karun ese ikeji si ese iketa epistle kini ti Johanu ori karun ese ikeji ese iketa nipa eyi le awa mo pe awa feran awon omo olorun nigbati awa feran olorun ti a si npa ofin re mo ki se wi pe tori pe a nkigbe hallelujah tabi wi pe a nko orin nigba gbogbo tabi wi pe a ma wa si ile isin nikan ni a fi mo wi pe a feran olorun oni bi a ba feran olorun ni toto a o pa ofin re mo gbogbo to pa lase fun wa ni ani lati karamaisi ki e ninu ese iketa nitori eyi ni ife olorun pe ki awa ki o pa ofin re mo ofin re ko si nira bi o ba je pe ni toto la feran re ofin re ko ni nira fun wa ko ni gba wa ni ojo pipe ti a tin gbo oro kan o se se nipa iwoso nigbagbo o se se nipa atunse o se se nipa loko laya gege bi oro olorun ki a ma gbo ki a ma gbo ki a ma gbo ki a ma le se ki a ma so pe o soro ni mo fe se emi nfe o soro fun ara ni ko ye ko ri be o ni bi a ba feran olorun ofin re ko ni nira fun wa eni ti a ba feran ohun ti o ba fe a o fe nkan won yi pelu o n so fun abi ani lati bi a se ni lati fi olorun ninu Matthew ori ikeji le logbon Matthew ori keji le logun e se gafara fun mi ori keji le logun ni ese iketa din logoji ori keji le logun Matthew ese iketa din logoji 37 Jesu si we fun o pe ki iwo ki o fi gbogbo aya re ati gbogbo okan re ati gbogbo inu re fe oluwa olorun re ki o ye wa wipe nigbati a ba fe olorun a o pa ofin re mo nje kini eyi tumo si o nso fun a wipe bi a ba feran olorun pelu gbogbo aya wa a o pa ofin olorun mo pelu gbogbo aya wa bi a ma feran olorun pelu gbogbo okan wa a o pa ofin olorun mo pelu gbogbo okan wa bi o ba si se pelu gbogbo inu wa agbara wa ni a fi fe olorun ani lati pa ofin re mo pelu gbogbo inu gbogbo agbara gbogbo oye gbogbo imo ti o wa ninu wa ife toto ni ife ti gboran bi a ba fe ni toto a o ka oro re si a o si gboran si lenu ju gbogbo eniyan lo ife atokan wa si olorun lo nwi pe awon ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo bi o ba ri awon kan ti won lo ede yi ni akoko ti awon ebi ti won koju si won ni akoko ti awon aladugbo ti won doju ija kan won ni akoko ti awon ti won jo nse ise kan na ni bi so won ti won so fun wi pe o ti o rara o oni lati so nta fe ni ti o ri iru eni be ti won so wi pe awa ko gbodo sai gboran si olorun ju eniyan lo o ye ki o mo wi pe ife Kristi ninu iru eni be lo n soro bi a ti ri ninu awon apostle ise awon apostle ori karun nigba
nígbà tí a kì wọ́n nílọ̀ wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù, wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́. Nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù, kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́, kí wọn kí ó kọ sílẹ̀. A rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára, àwọn tí ń ṣenú níbí ni sí wọn wípé nínú ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ṣùgbọ́n Pétérù àti àwọn apostoli dáhùn, wọ́n sì wípé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ìfẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn, kìí ṣe àwọn ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi, tí wọ́n mọ̀ wípé Jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà. Èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn wọ́n ti fi fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ò jẹ́ ṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà, bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀, òun yóò pa wá mọ́. Ibi a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ, a ó di ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó, a ó sì di àgbàdo inú ìgò. Èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa, ọwọ́ ṣó ni lè ká wa. Nítorí pé ṣó mọ̀ pé bí àgbàdo bí ó bá wà nínú ìgò, bí adìyẹ bí ó bá ń rí àgbàdo yìí, ó kàn rí lásán ni, kò sóhun tí adìyẹ lè ṣe. Èyí ni a fi ń sọ wípé bí o bá fẹ́ràn Ọlọ́run, tí Ọlọ́run sì fẹ́ràn rẹ, tí ó ń gbé inú rẹ, tí òun sì ń gbé inú rẹ, ó jẹ́ bí àgbàdo inú ìgò. Ayé kò ní lè ṣe nǹkan kan fún ọ. Ẹ̀ṣẹ̀ tàbí èṣù tàbí àjẹ́ tàbí oṣó, wọn ò ní lè fọwọ́ kàn, nítorí wípé èyí jẹ́ ogún àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìpèsè Ọlọ́run, ẹ jẹ́ kí a wo àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ní Kọ́ríntì kìíní orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ohun tí ojú kò tíì rí, àti tí etí kò tíì gbọ́, àti tí kò tíì wọ ọkàn ènìyàn lọ, àwọn ohun wọ̀nyí tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó ṣe kíni. Mo ní àwọn tí ó ṣe kíni, àwọn tí ó fẹ́ bí o bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ Ọlọ́run, mo kí ọ kú oríire. Nítorí wípé àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ, kò sí ohun tó lè gbà lọ́wọ́ rẹ. Ohun tí ojú ò tíì rí, ohun tí etí ò tíì gbọ́, ohun tí ò tíì wọ ọkàn ènìyàn lọ, ni àwọn nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún ọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá tíì ní ìgbàlà, bí o bá tíì gba ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi fún ọ, ó yẹ kí o gba ìfẹ́ Kristi lọ́sàn yìí. Bí o bá sì jẹ́ ẹni tí ó ti gba ìfẹ́ Kristi, ṣùgbọ́n tí o tún ń wo ìta, tí ó ń rò wípé nǹkan kan wà lóde lọ́hùn tó fẹ́ lọ mú lọ́hùn, kò sí nǹkan kan bẹ́ẹ̀, gbogbo nǹkan tó ń fẹ́ ó wà nínú ìjọba Ọlọ́run. Èyí tó ní nísinsìnyí, bó tilẹ̀ ti ní ìbùkún, ń sọ fún ọ wípé ìbùkún tó tóbi jù bẹ́ẹ̀ lọ, nítorí ìfẹ́ tó jinlẹ̀, nítorí ìfẹ́ tó ga, Ọlọ́run ti pèsè àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, ìbùkún ayérayé àti ìbùkún ti ìsinsìnyí. Ohun tí ojú kò tíì rí, tí etí kò tíì gbọ́, àti tí kò tíì wọ ọkàn ènìyàn lọ, àwọn wọ̀nyí ni nǹkan tí Ọlọ́run pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ jó fẹ́ràn Ọlọ́run pẹ̀lú ọkàn rẹ, pẹ̀lú agbára rẹ, pẹ̀lú inú rẹ, pẹ̀lú ohun ìní rẹ, pẹ̀lú gbogbo ayé rẹ. Njó fẹ́ Ọlọ́run, njó sì ń fẹ́ láti pinnu fún Ọlọ́run wípé òjò ìbá máa rọ̀, iná ìbá máa jó, ìbá jẹ́ ọ̀sán gangan, ìbá jẹ́ òru ọ̀gànjọ́, ìbá jẹ́ nígbàkigbà, ìbá jẹ́ ìdájí, àwọn ọ̀tá ìbá máa yí mi ká, àwọn ẹbí ìbá máa kó tì mí. Mo ní láti fẹ́ Ọlọ́run, mo fi gbogbo ayé mi, gbogbo ẹ̀mí mi, gbogbo ọkàn mi, gbogbo ara mi, gbogbo nǹkan iwájú, mo fún Ọlọ́run pátápátá. Mo fẹ́ fẹ́ Ọlọ́run, mo fẹ́ fẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo èrò, pẹ̀lú gbogbo ayé, pẹ̀lú gbogbo ipá mi, mo fẹ́ fẹ́ Ọlọ́run. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run, bí o bá sì jẹ́ ẹni tí ò tíì ní ìgbàlà, ó yẹ kí o ké pe Ọlọ́run. Ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o ti gbọ́ nípa ìfẹ́ rẹ̀, nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, kí ó lè ní ìyè àìnípẹkun. Sọ fún Ọlọ́run wípé lọ́sàn yìí o gba Jésù Kristì gbọ́, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kàn wọ́n sílẹ̀, kí o fi ayé rẹ, kí o fi gbogbo rẹ̀ fún Ọlọ́run pátápátá, wípé o jẹ́ ti Ọlọ́run, o jẹ́ ti Ọlọ́run. O ní padà sínú ẹ̀ṣẹ̀, o ní padà sínú ayé. Kristì yóò máa gbé inú rẹ, ìfẹ́ Kristì yóò wà nínú rẹ, agbára Kristì yóò mú ọ dúró. O lè jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́. Bí o bá ti di ọmọ Ọlọ́run, bí o bá ti di ẹni tí ó ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo ayé, pẹ̀lú gbogbo ìfẹ́ rẹ, o fẹ́ Ọlọ́run. O fẹ́ Ọlọ́run ju ohun ìní lọ, o fẹ́ Ọlọ́run ju ayé lọ, o fẹ́ Ọlọ́run ju ẹbí lọ, o fẹ́ Ọlọ́run ju ẹnikẹ́ni ju ohunkóhun lọ. O ní bí o bá rí bẹ́ẹ̀,
o de ni ti owo ta o le ka o de ni ti yo ni jo je ajogun olorun ati ajumo jogun pelu Christi awon ohun ti ko ti iwo na omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

jẹ́ ká kọjá. Ẹni tó ń sin èṣù, ojú wọn kì í ríran. Ọlọ́run sì sọ fún wa wípé àwọn ẹlẹ́sìn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, kò sí mọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ tó ní ọjọ́ Sátidé bó bá ti di ọjọ́ Sunday. Wọ́n tún gbé Bíbélì kúrúkẹ̀rẹ̀, wọ́n lọ sí ilé-ìsìn. Nǹkan tán sì ń ka òye wọn. Wọ́n bá sì jáde tó sọ pé kí ni wọ́n sọ ní ilé-ìsìn. Lóhun kan lọ náà ni, òun ò gbọ́ kí náà sọ. Ní ẹsẹ̀ èkejì ní dógúnlé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò, àti ọ̀ṣọ́ wọn, àti ìwérí wọn bí òṣùpá. Mo bá lọ sí ilé-ìsìn ní ìgbà mìíràn, gèlè tí ẹlòmíà wé, òní rí oníwọ̀ọ́sù, wàá ṣẹ̀ máa garùn lẹ́yìn obìnrin aláfẹ́ ayé. Kí ló sì kó sínú ẹ̀? Pépà ló kó sínú ẹ̀. Ṣé ìwà ọlọ́gbọ́n nìyẹn àbí òmùgọ̀? Ká tún wọṣọ, ká wé gèlè, ká má jẹ́ ká rí oníwọ̀ọ́sù, ká má jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíì wàá jókòó sẹ́gbẹ̀ẹ́, òórùn ní pátápátá látòkè délẹ̀. Àti ẹ̀wọ̀n, àti júùfù, àti ìbòjú, àti akẹ́tẹ̀, àti ọ̀ṣọ́ ẹsẹ̀, àti ọ̀já orí, àti ago olóòórùn dídùn, àti òrùka etí. Ṣé o rí nínú Bíbélì tiẹ? Àbí Bíbélì tèmi yàtọ̀? Torí àwọn ẹlòmíì wọ́n sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, wọ́n máa ti fi òfin dìé kalẹ̀. Wọn ò ka Bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbó yé wọn? Rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀, àti aṣọ ilékè, àti ìbọn ọ̀rùn, àti àpò, àti àwò jíjí, àti aṣọ ọ̀gbọ̀ dáradára, àti ìbòrí, àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn adìẹ arúgbó kalẹ̀ kò tí ì pé ọgbọ̀n ọdún. Àti di arúgbó, bó bá wojú ẹ̀, wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka Bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ́ tó Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebè. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn. Àkísà yóò sì dípò àmúre. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣeé ṣe kí ìwọ náà pàápàá kó ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ, etí aṣọ wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ ẹ bọ́, wọn a tún ja etí ẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kodé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, òdi ara wọn, òdi kò gbàdúrà kọ́lọ́run má gbọ́, òdi kò gbàwẹ̀ kọ́lọ́run sọ pé wò rí ọ, òdi kò wọ wàhálà kọ́lọ́run sọ pé kò máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Àkísà ni yóò sì dípò àmùrè orí pípa, yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin Lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́? Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán.

Oluwa yo tewo gba o ti fe to ti reti e ma se joko ni ko lsc en ti o kan ba won wa sha ke pe oluwa je ke o dariji o bi o ba je to ni o ti ronupo ada bi o tin dele gbogbo awon ero esu to wa ni le re o di ori atan ere orisa ni tabi oruka ti owo oruka ogun tabi ohun awon ogun ti won ti se fun awon ogun dudu abi irun agutan to n gbe sori kaakiri ti o n pe ni afe aye tabi eyi ti o n pe ni yeti oruka ti eti ti owo tabi ti egba owo tabi ti ewon orun eyi ti awon esu fi mo awon omo ti re ti o ba so pe o ti ko esu ati ese sile ati awon aye ati irira inu re awon ohun ti o je ohun ti n fi ohan tele gege bi omo esu ati eni ese ati elesin lasan o di ki o ko won sonu aso ti o di akisa mo lara eyi ti won ti lu osi lati ile ise aso ki won to kole olowo esu lo n ra won niye ti won fi n ra akisa bi aso oruko to won ni won le pe ni lesi akisa naa ni bi o ba mo ko ti di ti olorun o di ki o mo wipe oluwa wipe bi o ba si je omo olorun o di dandan lati gboran si olorun lenu gba ti esu ba ri wipe eru o n kuro ni ile re ko ni le fi ile re se ibugbe mo kò sí nílé fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́ a fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè àwọn tí wọ́n bẹ̀rù olúwa tí wọ́n ń sin òrìṣà bí o bá jẹ́ bẹ́ẹ̀ ìlérí ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ olúwa lé ọgbàlà àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀ tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ ó ní èmi ó dáríjì wọn èmi ó sì wó ilẹ̀ wọn sàn ó ní ẹwọ́ olúwa nígbà tí ẹ lè rí ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ kí ó sì ké pe olúwa kí ó sì wá olúwa ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo ẹni tí a bá ń báwé tí ó bá ń warun òkè yóò parun lójijì láìsí àtúnṣe ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣọ́ tí a sì kọ́ sílẹ̀ ó ní a ó rí àánú gbà bàbá wa a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ a dúpẹ́ pé etí wa ò di ojú wa ò sì fọ́ ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ ó jẹ́ kí a gbọ́ sí etí wa ó ti kìlọ̀ fún wa ó ti bá wa sọ̀rọ̀ ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi àwọn ìwà ẹ̀ṣẹ̀ ó ní kí a yí padà kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí olúwa àti ké pe ọ́ afẹ́jẹ́ tirẹ̀ abẹ́ọ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún jẹ́ kí a yọ ẹ̀gbàlà ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ ọlọ́run jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ jésù gbogbo ìwà àtijọ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ jésù àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, báwa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wa ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rì ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
Baba da won sile. Abe o. Wo pe nigba te o ri o ni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, on to ki fe de se. On to n korira ese. On to n sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa, ni bi ise ni. Tabi ni abule wa, tabi pelu awon ebi wa, tabi pelu awon alejo. Baba ma je ke ese kese ki o wa ni ni owo wa. Se wa ni omo Olorun tooto. Oro enu wa se ni oro otito. Iwa owo wa se ni iwa mimo. Ero inu okan wa je ki o je mimo. Adupe pe o ti gbo. Awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi. Wo won tan ni oruko Jesu. O so fun a wi pe aya yi o pa won alejo. Wo si fi eru sajade ni bi kolo fi won. Nje a pase fun yeyin aisan. Ni bi ki bi tele wa. E jade ni oruko Jesu. Nitori aduro ni abe ase Olorun Olodumare. Ati ni abe ojiji Olodumare. Aduro ni inu ase je Jesu Kristi. Pelu oro Olorun ati ileri re. Pelu eje ti a fi rawo pada. Ni a pase fun gbogbo aisan patapata. E jade ni oruko Jesu. Baba fi owo kan awon eniyan re. Lati ori de ese. De inu egungun. De inu ora. Ni gbogbo ara awon eniyan re. Le isan jade ni oruko Jesu. Ambe o. Omo imole ni wa. Aje ori wa gbese. Oso ori wa mo. Awon elebo logun won mo ti wa se. Ambe wo Olorun. Ba se wa ninu imole. Ti o so le sumo ti a je o le farakan ti elebo logun ti o le foju kan baba so wa di eru loju awon logun abe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko Jesu adupe ko ti so wa di ominira. I saw love.

ẹ̀wà kiri ẹ ó sì rí, ẹ béèrè ẹ ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kọ́lẹ̀kùn kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀. Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah. Wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà àsù sí tí ó ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, ìkú omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀ nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Bí Noah ti ń kan ọkọ̀ ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀, ìdájọ́ ń bọ̀. Wọ́n ní rárá, kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni Ọlọ́run. Bí ó bá jẹ́ pé ìdájọ́ wà, àsírà ti ń dẹ̀ṣẹ̀ tipẹ́, ìdájọ́ ò ṣe dé. Àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn. Ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn. Ibùgbé àwọn ọ̀mùtí ni ibùgbé ẹlẹ́gàn, nítorí pé bí ọtí, bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú, ṣé o mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ, ṣùgbọ́n ọtí ọ̀tọ̀. Bí a bá mu ọtí, kò dúró nínú ikùn, ó máa ń lọ sí orí, ó máa ń yí ohùn padà, ó máa ń yí ojú padà, ó máa ń yí ìwà pàápàá, ó máa ń yí padà. Ibùjókòó àwọn ọ̀mùtí ni ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa, àwọn ẹlẹ́gàn. Orí kẹta lé ní ogún. Ìwé òwe orí kẹta lé ní ogún. Ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n. Ta ni ó lé òṣì? Ta ni ó ní ìbànújẹ́? Ta ni ó ní ìjà? Ta ni ó ní asọ̀? Ta ni ó ní ọgbẹ́ láìnídìí? Ta ni ó ní ìpọ́njú? Àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì, àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlù wò. Ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n. Nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago, tí a ń gbé mì, tí ó ń dùn. Ní ìkẹyìn, òun a buni ṣán bí ejò, a sì buni jẹ bí paramọ́lẹ̀. Ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin, àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́. Ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun, tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀. Ìwọ ó sì wí pé wọ́n lù mí, kò dùn mí. Wọ́n lù mí, èmi kò sì mọ̀. Nígbà wo lè èmi ó jí? Orun ikú nìyẹn o. Nígbà wo lè èmi ó jí? Èmi ó tún máa wá kiri. Bí a bá di ọ̀mùtí, a máa ń di ẹlẹ́gàn. Bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún

ọtí bí ó bá ti wọ ni lójú tí ó sì ti kó wọ agbárí ó máa ń sọ ni di aláìgbọràn ní ìwé orin dáfídì orí kìíní tí a ń kà lé ó ti jẹ kí ó dimọ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọnà ní ilé ìbùkún ọlọrun ohun tí ó fẹ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ tàbí ìmọràn àwọn ènìyàn búburú ìwọ kò sì jókòó lé ọnà àwọn ẹlẹṣẹ àti ìwọ kò jókòó ìwọ kò dúró lé ọnà àwọn ẹlẹṣẹ ìwọ kò dúró ní ibùjókòó àwọn ẹlẹgàn ṣùgbọn dídùn inú rẹ wà lé òfin olúwa òfin olúwa ni a ń pè ní àṣẹ ọlọ́run ọlọ́run ní má ṣe é ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe ẹni tí ó jẹ́ ẹni ìbùkún ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run òun ni ó máa mọ má ṣe é ọlọ́run òun ni ó máa sọ wípé mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí nítorí pé ọlọ́run kò fẹ́ bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ronú pé àdá gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin olúwa àti nínú òfin rẹ̀ kẹ akungun sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru kí ó tó gbé ìgbésẹ̀ bóyá ó ń fẹ́ gbé ìyàwó a fẹ́ láti ṣe àṣàrò nínú kíni ọ̀rọ̀ ọlọ́run wí bóyá ó fẹ́ ṣiṣẹ́ ni ẹni ìbùkún tó ń fẹ́ rí ìbùkún ní ìdí iṣẹ́ yìí a fẹ́ ṣe àṣàrò nínú kíni ọ̀rọ̀ ọlọ́run sọ nípa irú iṣẹ́ báyìí bóyá a fẹ́ kí ó bá wa lọ sóde láti lọ ṣe nǹkan kan a fẹ́ gbé ohun tí wọ́n fẹ́ kí ó ṣe ní ìgboro lé ọ̀rọ̀ ọlọ́run kí ni ọ̀rọ̀ ọlọ́run wí nípa nǹkan wọ̀nyí èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run bóyá ó bímọ ni ó ń fẹ́ ṣe àṣàrò báwo ni kí n ṣe tọ́ ọmọ yìí òkú ló kú fún gẹ́gẹ́ bí àgbà nínú ilé ni ó ń fẹ́ mọ̀ kí ni ọ̀rọ̀ ọlọ́run wí báwo ni kí n ṣe gbéṣẹ̀ nínú nǹkan tí mo fẹ́ ṣe èyí ni ẹni tí ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run àwọn ẹlòmíràn bí o bá sọ fún ọ wípé kí wọn kí ó wá kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní bó bá jẹ́ ọ̀sán ni ìbárọrùn láti wà gbà tí a ti fi sí alẹ́ ni ó ṣòro ó rí ohun tí ẹni tí ó mọ inú ọlọ́run ẹni tí ó mọ ọ̀nà sí ìbùkún ohun tí ó ń sọ fún wa ó ń sọ wípé ẹni tí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ láti jẹ́ ẹni ìbùkún àti láti wọ ẹnu ọ̀nà ìbùkún ọlọ́run ó sọ wípé ẹ̀kọ́ bíbélì ìbàjẹ́ òwúrọ̀ tàbí ọ̀sán tàbí àṣálẹ́ tàbí kí ó tilẹ̀ jẹ́ wípé a fi sí òru ó ní dídùn inú rẹ̀ ni láti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run yìí àti nínú òfin olúwa lé ọ̀sán àti lé òru ó lè máa rókì nínú ọkàn rẹ kí ó sì máa jẹ́ ọlẹ́rìí wípé abájọ tí ìbùkún jìnà sí mi nítorí wípé èmi ò mọ̀ pé ó burú láti máa rìn lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ kò wá sínú ọkàn mi wípé ó jẹ́ ohun tí ó máa mú ègún ọlọ́run báni láti máa dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ní ibùjókò wa ní ọ̀nà àwọn ẹlẹ́gàn ní tèmi nítorí àìmọ̀kan bí a bá ti dé láti ibi iṣẹ́ kí a gbé ìjókòó síta pẹ̀lú àwọn ẹlẹ́gàn pẹ̀lú àwọn afi ọ̀rọ̀ ọlọ́run àti ìlànà ọlọ́run ṣe ẹ̀fẹ̀ kí a gbé ìjókòó síta ká máa jọ ṣẹfẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ n kò mọ̀ wípé ó burú èmi rò wípé a máa ń sin ọlọ́run ní ọjọ́ ìsinmi bí ó bá sì ti di ọjọ́ monday títí di ọjọ́ sátidé a ṣe ìfẹ́ inú ti ara wa a sin èṣù díẹ̀ a jó fún èṣù díẹ̀
a lulu fun esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele nko mo ye pe o buru sugbon o nso fun awe pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wi pe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wi pe o to ge loni a fe yi pada si oluwa a si nfe rin ni ona ibukun re mo gba eri olorun je wi pe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o se se ki a ti ma wa omo ki a si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wi pe bi a se se wahala to ku si ibukun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si nbebe lodo olorun wi pe olorun yo se enikokan wa ni eni ti o gboran o so fun ani ese keta wi pe yo si dabi igi ti a gbin mo fe ki o fiye si gidi gidi o o so wi pe yo si dabi igi ti a gbin o le fe bi mi lere wi pe kini a ti le mo ti igi ti a ko gbin si igi ti a ko gbin ko ni oluwa ko ni olutoju eyekeye lo le de ori re eso ori re ko se pataki eso ori re a ma re danu bi eni ti o si je agbe bi o ba debe agegi ni lule a se wo sinu ina sugbon o le lo si oko ti awon ijoba ti won gbin igi si ori re oluso a wa lori oko na awon ti o ma bu ile du si oko ki ohun ogbin ki o le se daradara won a fun won ni owo won a si fun won ni ise wipe ki won ma toju awon igi ti a gbin awon so ti o si ma mu ikore oko wa ile won a tun fi won sibe bi eso ba ti hu lori igi won yi ki won ki o le mu ikore re ki won ki o le mu wa ile opolopo awon eniyan lori ile aye aladugbo re tabi o tile sese ki won je ara ile re ni won je igi ti a ko gbin Jesu si so fun o wepe gbogbo igi nibi kibi ti olorun baba wa ti ko gbin ojo kan bo a o fa tu awon igi won yi won ko le se rere ni aye raye awon ni a woju si inu ina orun apadi sugbon so fun o wi pe bi o ba je eni ibukun bi o ba rin ni ona ibukun olorun ti o je wi pe oro olorun ni isaro re ati imo okan re oro olorun ni o fi nji oro olorun ni o fi njeun oro olorun ni o fi sise oro olorun ni o ntele ni igba gbogbo o so wi pe iwo kan na yi ni yo dabi igi ti a gbin si eti ipa odo ti n so eso re ara eso igbeyawo ni omo bibi ara eso osise ni ere lati inu ise ara eso igbesi aye eni kookan ni ki inu re ki o dun ki ayo re ki o kun ara eso ti a n reti ni wipe ki a ma ri ohun ti o pa wa lekun sugbon so fun wa wipe ki awon eso wonyi ki won ki o to le de ni igbesi aye re wipe o dabi igi ti a gbin se o mo wipe a o le gbin igi bi a ba mu lowo ko se se
ke ma fi owo kan ti agbin nje olorun ti fowo kan o ko le gbin o bi o ba fowo kan o bi o ba mu o kuro ni bi ti o wa tele tele bi o ba mu o kuro ninu ise aye irin aye isoro ti aye ati ese ti o tin da tele tele bi owo olorun ko ba ti kan o ko ti gbin o sugbon nigba ti olorun ba mu o nigba ti olorun ba fowo kan o nigba ti o ba yo kuro ninu egbe awon elese ti o wa ti o si mo wa si ijoba olorun nigba ti o ronupo ada nigba ti o wi pe olorun o se mi laanu wi pe mo ti ma rin ni ona temi mo ti ma so oro ti ara mi sugbon lati oni lo mo ronupo ada mo si fe je ti re olorun a fi owo kan o a si mu gbogbo ese re a mu kuro a fi idi re kale a fi ojoko si ijoba olorun nibi ti owara ibukun nibi ti o gbe isan o so fun a wipe ati ewe re ki yo si re ewe re ki yo si re mo se bi awon ewe re ni awon omo re awon ara ile re nje o ti ri awon aladugbo re ti omo won ku mo won loju ti won bi ti o nku ti won bi ti o nku bi won tin kunle ti won bi be ni aye ati esu ati iku be le o ngba le owo won ewe won re ni lai ti pe ojo a n gba ibukun won a n gba lowo won ohun ti o je ayo won o n lo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won eyi ti a n pe ni pe ewe igi n re niyen sugbon so fun a wipe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wipe a de na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni a de na yi ye owo wipe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o n da pada wipe ki se fun iru ti re sugbon bi o ba ronupo ada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wipe ki eje Jesu Kristi ti a ta sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru jibiti ti o ti ko be ni o n da won pada awon eru ole ti o wa ni ile re be ni o n da won pada obinrin olobinrin iyawo oniyawo ti won tori e n sa si o o si gbadun obinrin na obinrin yo ko yeja ninu ile bo bimo o se se ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obinrin yi obinrin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obinrin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ele oloju orun sugbon bi o ba tin ko awon wonyi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si n so wi pe o fe wole ni bo ti n so pe o fe wole ni emi olorun ni o wu o le o n so wi pe je ki n wo inu okan re je ki n wo inu ero re je ki n sin odele je ki n wo inu eru re bi emi olorun ti rin wi pe gbogbo ese patapata le o ti ko sile wi pe o si ti gba Jesu Kristi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o n ba okan re jeri wi pe omo olorun ni o lo n so pe ki o wole bi o ba si ti n wole ni olorun so wi pe iwole eni na ti a ti n reti iwo eni ibukun ni o n so pe bere o si fi fun o pe kini o fe ni o bẹrẹ si ni fi awon inu iyara ti o wa ni ijọba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia
iyara ti ayo iyara ti iboku orisirisi ni o fi han pe ewo ni o fe ninu re ni o so pe mo fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni iboku be ni o nje ti re ai mo na iboku olohun ni a ko se ni iboku sugbon so fun a wi pe ni ese iketa oni lati igba na ti a ti ri ona iboku yi oni onkon ti o se ni yo ma se dede o wa so fun ani ese ikerin oni awon eniyan buburu ko ri be o awon wonyi ni won dabi iyango ti afefe nfe lo afefe afefe aisan o n gba won kaakiri afefe ase iri o n gba won kaakiri won dabi iyango bi afefe wahala bi o ba ti fe die nitori pe a ko gbin won awon ti a gbin ijileja ojo le ro iku omi le de awon ti a gbin lati owo olorun a ki si won nipo pada bi iji ti le wun ki o ja to bi iponju ti le po to ni arowo to won ni agbegbe won awon ti a gbin lati owo olorun a ki si won nipo pada won a ma tinu ibuku kan lo si inu omiran ni ewe won ki re afefe ki fe ewe won danu iku ki gba omo won lowo won ati ese ki ba ti won je sugbon awon ti won je lese sibe ti bibeli pe ni awon eniyan buburu oni ti won ori be o oni won a dabi iyangbo ti afefe nfe lo nitori awon eniyan buburu ki yo dide duro ni idajo ki yo dide duro ni idajo bẹẹni awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo nitooto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni a se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je onikupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura bo ileri ti a se fun ni jacobo ori karun jacobo ori karun mo nka ni ese ikerin din ni ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun awe pe bi o ba ti se iyawo re yo ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wi pe o se olanu wi pe o se bayi tabi o se won ni ile ise re ile ibi ise re ki o se atunse ki o ba awon ti o nbaja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo nse li agbara pupo ise ti adura olododo nse li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki o pin si meji ni waju mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon omo israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo ohun olowo ti o wa ninu aginju ki o ma le se awon omo israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki elijah ki o le so wipe ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta wonyi ise ti adura olododo nse li agbara pupo bi o ba je ki olorun ki o mo ona re gege bi olododo ti a fi eje jesu kristi we o
lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo. Job ori ikokanla. Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa. Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si Oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife ku fe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa kiwa ki o wa ninu ago re ni gba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shinshin iwo ki yo si beru nitori pe iwo gbagbe osi re se bi ohun ti a nfe niyan abi a rí ẹni tó fẹ́ wa wọ́mọ òṣì rẹ̀ ṣé ó wà ó ń sọ fún wa ọ̀nà láti gbàgbé òṣì àti àdánù tí ó ń dá wa ó ń sọ wípé ìwọ ó gbàgbé òṣì rẹ ìwọ ó sì rántí rẹ̀ bí omi tí ó ti ṣàn kọjá lọ ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ bí òkùnkùn tilẹ̀ bù ọ́ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀ ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ ọlọ́run ó ṣó lé ọ ni tàbí àjẹ́ ń lé ọ tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀ tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ àìríṣẹ́ ṣe ni tàbí ó ń pawó sí ajáde àpò tàbí orí búburú lórí wípé ó ti dé bá ọ ohunkóhun tí ó wù kí ó jẹ́ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí àwọn ẹlòmíràn bí òkùnkùn bá bù wọ́n mọ́lẹ̀ bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn bí ayé bí ó bá ń lé wọn bí ìyá bá ń jẹ wọn wọ́n máa sá fún ọlọ́run wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn nígbà tí ó ń ronú pọ̀ àdá kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀ ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀ àdá kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀ má wo èyí nì dúró ti Olúwa kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láì fi ìkankan pamọ́ kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ mo sì mọ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ ìlérí rẹ kì í ṣàkí ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyá rẹ yóò kọjá lọ ó ní bí òkùnkùn tilẹ̀ bù ọ mọ́lẹ̀ nísinsìnyí ìwọ ó dàbí òwúrọ̀ ìwọ ó wà láì léwu èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ a máa sá ẹni tó wà láì léwu nìyẹn oṣù a máa rí ọ a máa sá ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo wọn ó sá ní ìgbà méje ó ní kìkì ojú rẹ ni wọn fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ nígbà tí o bá mú kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run tí ó sì ṣí i nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ ìwọ ó wà lé àìléwu nítorí pé ìrètí wà fún ọ má ṣe sọ̀rètí nù
ko si ohun ti o de ba o to de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wi pe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wi pe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bo le owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wi pe gbogbo ohun ti o nse ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wi pe bi o ba je mu kokoro ti an fun o ni asale yi ti oronu po ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo ri ile re wo iwo ri ile re wo iwo si simi le alaafia iwo si dubule pelu ki yo si seni ti yo deruba o ani opo eniyan yo ma wa oju rere re ya pari eko wa pelu kronika keji ori keje ese kerinla bi awon eniyan mi ti an pe oruko mi mo bare ara won sile bi o ba gberaga bi o ba fe bi o ba so wipe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti ma nlo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alai ni eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ronu ku ada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura so ki olorun dariji mi olorun je ki ri ibukun re bi oni se be mo bi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje jesu we okan mi o sese awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah ah aseju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile banki ile ifowopamo si mo fe gbowo ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e tori wipe ah awon to nko si waju won ma tile kun won mi bi laari nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi ori mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa siwaju olorun o wa dake o wa so pe bo ba fe bukun mi a ri mi nbi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe sireku ibukun re gba ton ma so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na lemi o gbo
lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati shifere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mimo ni o oje so pe rara o mo nfe lo kokoro ironu poada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onupiwada ni a fi si ile kun orun rere eyi ni ibukun fi so kale ironu piwada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere bi eje Jesu Kristi we mi

ṣí ilẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo we pe o se tan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na wo re soko nibi ti o gbe wa ti o ba je wi pe ni tooto lai si okan agabagebe lai si okan ti o siye meji bi o ba je pe ni tooto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si fe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo fe ki o na owo re si oke eyi ni o fi so wi pe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si fe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbese aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wi pe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wi pe lati oni lo emi ati ese a o ni nkan kan lati se mo gbagbo wi pe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa. Baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma je ki o ri eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun wa ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu. Je baba
ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ ni ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn bí ó ti wù kí ó kéré tó gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀ á bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́ bí wọ́n bá jẹ́ rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì wọ ojú mi tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó daríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ wọ́n ń bèrè fún ìdáríjì fún ìdáláre fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́. A gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì. Ṣàánú. Kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́. A dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí a bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí ẹ má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́ a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí o ti ní wàhálà nínú ilé tí kò lè sùn tí ó làlákàlà tí a ń dá lóró tí a ń ṣẹ́ níṣẹ́ tí ayé náà tí èṣù sì ń lé tí àìsàn fi tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ àtòkè wá dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá. Mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn a fi ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná ọfà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára a bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀ jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ̀ ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ wọ́n sì ń pàdánù owó wọn a bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí bá wa dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ́ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa tí ó wà nínú ọkàn wa tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́ tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́ láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa a bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí yóò sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì, orí 73. Orin Dáfídì, orí 73. 1:3. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí, àní tí ó ṣàn dé irùngbọ̀n, irùngbọ̀n Aaroni, tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀, bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní iyì láéláé. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébò, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan, àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run ń fẹ́. Àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdurùdu, Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kìí fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹni mọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, yálà nípa ìbí, yálà níbi tí wọ́n ti jáde wá, àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn, àwọn mìíràn wá láti ìwọ oòrùn, nígbà tí oore ọ̀fẹ́ ti gbanilà, nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn, ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí. Nítorí ohun tí a rí nínú ayé ni ìjà, ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá, ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò, a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya, a máa ń rí wípé ọmọ pàápàá á di àsúta, kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí. Àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé. Ṣùgbọ́n bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé, tí ó sì wà nínú ọkàn wa, tí ó ń tọ́ wa, tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ, ìrìn tí a rìn, ohun tí a ń ṣe, àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn, a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìṣọ̀kan pẹ̀lú Kristì, ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará. Lónìí, bí a ti ń wo ọ̀rọ̀ yìí, ó yẹ kí a wo kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará.
kini eredi isokan awon ara ara ninu oluwa kilo si man fa eni ikeji kilo man fa iyapa isota laarin awon ti won jo ngbe papo tabi ki a kun so wipe laarin awa ti a je omo olorun iketa kini awon ibukun ti o ro mo isokan laarin wa ikini ki a wo idi tabi awon eredi fun isokan awon onigbagbo ki a wo orin dafidi nibi ti a ti ka ori keta leni adoje o kan eta eta ki a wo ese ikini kiyesi o ti dara o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo bi dafidi bi o ti ri awon eni olorun ti o ri wipe won wa ni isokan papo ti o si mo awon ere ti yo ba awon ti o wa ni irepo ati isokan o wo won bayi o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo je kin se alaye fun o ki o le mo eredi ti dafidi ti o fi so bayi nitori awon ti o ti ka bibeli daadara ti won si loye bi bibeli ti ri won je ke amo we pe dafidi lo ko orin yi ti anka loni se o mo we pe dafidi o mo itan awon omo israeli itan omo israeli o be lati odo abrahamu se o ranti we pe ninu idile abrahamu papa aini isokan o farahan se o ranti we pe agai ati sarai won ni wahala aini isokan o farahan se o ranti we pe abrahamu ati lot papa aini isokan o tun farahan ki se be nikan nigba ti won ti tedo si ile egypt ti a si so fun mose we pe ki o da won sile se o ranti we pe nigba ti awon omo israeli meji ti won ja ni mose so wi pe se bi ara niyin e se ti e fi nja nihi ni a tori gbolohun ti okunrin yi ti o pe si mose e tun so fun wa wi pe won aiwa bi olorun ati aini isokan o farahan ki se be nikan nigba ti mose tun pada wa lati ibi midiani ti o ti sa lo ti o wa lati da won sile lati tun won sile gba to se atun won sile bi o ba wo irin ajo won ninu aginju o ri wi pe opolopo igba ni ikunsinu ma jade wa opolopo igba ni aini isokan ni o ma farahan ki se be nikan bi won ti tedo si ile kenani gba to ya won be si ni yan oba gba ti won yan saul oba akoko ari awon kan ti won pe ni omo beliali won ni awon ogba awon ogba ki iru eni bayi ki o joba gba to ya ari wo pe oba saul o papoda awon yan dafidi gba ti akoko yan dafidi o to iwon bi odun meje abo ti o je wi pe awon kan won gba dafidi awon kan won ko gba dafidi sugbon gba to wa ya ni ari wi pe olorun mi si gbogbo won patapata ni ari pe ati eya ikini ikeji iketa gbogbo awon eya mejila ni won fo isokan papo ti won gba dafidi o wa je ki itesiwaju ki o wa fun ijoba dafidi nihi ni dafidi wa so wi pe ah o ti dara to iba se wi pe irepo idapo ati isokan yi o ti wa tele tele ohun ti iba se se fun wa lati gbe se itesiwaju ti eni kokan wa iba ti ni ati awon ere ti eni kokan iba ti je anfani re o ni o ti dara to o si ti dun to fun awon ara lati ma jimo gbe ni irepo bi a ba so pe ohun kan dara o seese ki ohun naa ki o ma dun je ki n se apeere fun o bi omo ba n se aisan bi a ba so wipe ah omo yi ihoro agbemi ti a fe fun o yi o dara o nitori wipe yoo je ki ara re le ni kiakia omo o seese ki omo ki o dara lohun pe eh o seese o dara sugbon ko dun o ma n bani lenu je se o mo wipe ooto ni omo yi n so ohun yi dara sugbon ko dun o tun seese ni ona miran ki a ri wipe omo yi o n je awon nkan aladun a si ri pe awon nkan aladun ti omo yi n je o ma n beyin je o ma n ba nkan je ninu agbo ara a wa n so fun omo yi pe ah ki lo n je ohun to n je o dara
oni to to ni o dara sugbon o dun nkan ti mo nso fun ni pe o seese ki awon nkan kan dara sugbon ki won ki o ma dun o si seese ki nkan kan ki o dun sugbon ki o ma dara sugbon David nso pe eyi ti an so nipa re loni irepo idapo

0: Padà nínú Kọ́rìntì kejì. Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà ẹ jáde kúrò láàrin wọn, kẹ ẹ sì ya ara yín sọ́tọ̀ lé Olúwa wí, kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́. Èmi ò sì gbà yín, èmi ò sì jẹ́ bàbá fún yín, ẹ̀yin ò sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé Olúwa Olódùmarè wí. Àwọn wọ̀nyí ni ara nínú Olúwa o. Àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, àwọn tí ó ti bọ́ Ọlọ́run dọ́rẹ̀ẹ́ nípa kíkọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nù, àwọn tí a ti gbà wọ́n là, àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè Lọ́run, àwọn wọ̀nyí ni ara. Ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́, ó ní ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ara. Èyí ni àwọn tí ó ti bá Jésù Kristi pàdé, àwọn ara nínú Olúwa, láti wà ní ìrẹ́pọ̀, láti wà ní ìṣọ̀kan. Ní inú ìjọ wa níhìn-ín ni a ti máa ń tẹ̀mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa. Kí a máa sọ wípé lágbájá Ibo ni o, nítorí bẹ́ẹ̀ mi ò lè bá Ibo ṣe. Tàbí kí a máa sọ pé lágbájá Hausa ni, mọ̀ òkè òkun ló dàgbà sí. Bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan, o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọwọ́ egun ju tiẹ lọ, ẹni tí síbí ẹ̀ tó gùn ju tiẹ lọ. Lẹ́jọ́ mu gàrí nínú àwo kan náà, ó parí fún ẹ. A kì í gba àwọn ènìyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀. Nítorí kíni? Nítorí wípé kò ṣe nǹkan kan, kò jámọ́ nǹkan kan. Ìbáàjẹ́ ìlà oòrùn tàbí ìwọ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá. Bí a bá ti di ọmọ Ọlọ́run, adìẹ bí nínú Ọlọ́run. Nínú Galatia orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, kò lè sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. A sọ fún wa wípé ìbáàjẹ́ Júù tàbí Eléni. Àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò ti Pọ́ọ̀lù. Èyí ni ó fi ń kọ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Eléni, bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀, kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀. Kí a mọ̀ wípé kò sí Júù tàbí Eléni, ẹ̀rú tàbí òmìnira. Kí a rò wípé lágbájá àwọn kúrúǹtì ni, ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi. Nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá. Ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀. Bí a bá ti di ọmọ Ọlọ́run, ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin. Àwọn ẹlòmíràn ó máa ń ṣe ni lánàá, ó sì máa ń yà wá lẹ́nu. Bí ó bá ṣe é ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀, wọ́n máa sùn. Bí ó bá tọ́ wọn, a ní fimí sílẹ̀, ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀. Nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀. Nínú ilé ìsìn tí a ti mọ Ọlọ́run, nínú ìjọ tí a ti gbé Bíbélì lárugẹ, tí a ti mọ̀ wípé Bíbélì ni ó ń ṣàkóso wa, àkóso ọ̀rọ̀ ẹnu wa, àkóso ìṣe wa, ohun gbogbo tí a ń ṣe, wípé Bíbélì ni ó ń tọpasẹ̀ wa, a kì í sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o. Ó ní yálà òtíbí wa ni, òbí òtítàn wa ni. Ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú Olúwa. Èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa. Wo Kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá. Kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá. Mo sì bẹ̀yìn ara, àwọn ará ló ń bá sọ̀rọ̀. Kò ṣeé ṣe fún àwọn tí ò mọ Olúwa, àwọn tí wọn kì í ṣe á ní Olúwa, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀, kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan. Ó ní mo bẹ̀yìn ara lé orúkọ Olúwa, Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. Fiyèsí dáradára, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé nínú ìjọ wa níhìn, ìjọ Jẹ́mọ̀, àti ó wà nínú ìjọ Yorùbá, àti ó wà nínú ìjọ ti àwọn elédè Gẹ̀ẹ́sì, ohun kan náà la máa ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti fiyèsí dáradára, ó rí wípé bí a bá fẹ́ kọ ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ajé, èyí tí a ń sọ ní èdè Gẹ̀ẹ́sì, èyí náà ohun kan náà la ń sọ ní èdè Yorùbá. Bí o bá wá ní ti ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu ṣọ́mọ, ohun kan náà la máa ń sọ. Kì í ṣe wípé kí a fún àwọn ti elédè Gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan, kí a fún àwọn elédè Yorùbá ní ẹ̀kọ́ mìíràn. Ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pin ara wa ní ẹlẹ́kùnjẹkùn, ó rí wípé láti ẹkùn kan sí òmíràn, ohun kan náà la ń kọ́ ni. ti se wipe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan ni bi kan ki a tun ko won ni nkan miran oni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wipe egba ti emi gba ti mo wa si dipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso oni ki eyapa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu olowa nitori wipe a je omo olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma nfa iyapa laarin awon elomiran o ye ki a fi esi awon kan won dara dara ki akoko wo boya ari arabirin abi arakun arabirin won je meji won ti iloko won je omidan won jo ngbe ninu ile kan na ari wi pe gbonmi si omi oto o ma sele laarin won ni igba ku igba ki lo ma nfa iru nkan be tabi o je wi pe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo nse ise egbe na gbe na emi na nse ise egbe na gbe na gba ti a jo wa lototo ari wi pe awon ise ko lo ko jagara ko lo dede awa so wi pe gba to a jo ji arakunrin kan na to si je wi pe ise kan na la jo nse a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wi pe ojojumo sa ni won ma n pari ija fun wa wo pe lagbaja tun ti de o tun ti ko ise de bi o mo pe bayi lo ma ri kilode to je awa ta je arakunrin kan na bo je aran so papo ni tabi o lagbara lati gba shobu ti e loto ti bi na o si lagbara lati gba ile itaja ti re loto a so wo pe ka jo gba ile itaja yi ibade wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata awari wi pe ede wa oyera o dabi ni pe ona wa papo a si so wi pe ati mo jesu ati ba jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ki a so wi pe iwo ni jesu emi na ni jesu okan ni jesu iyawo ni jesu sugbon irepo isokan ko si ninu ile gungungun ni bi ti bi tin lo e ka ro kilode e jire ni mo jire omo olorun ojojumo lo jire kilode se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanuje loju mi ni bawo la se soro si awa be awa ti a je omo olorun kini de ti alaafia ati ife ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti a ti di omo olorun igba miran ti ba n kaakiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o n lo mo si be lowo adari ekun pe arabirin to n lo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ropo jafafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni won ni o pe ta tin ba soro sugbon ede ti e oye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun moju laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo ye ki a wo won ni ikokan ninu Genesis ori ketadini ogoji Genesis ori ketadini ogoji lati ese iketa Israeli si fe Josefu ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihin ni a ri idile jo idile Jacobu awon mo re mejejila ni a ri wepe won ni wahala on ti o si pa wahala yi ni oju saju ti o wa laarin Jacobu baba ati Josephu ikan ninu awon omo ni ki se nitooto ni Josephu je eni ti eni rere nitooto ni Josephu la ri wipe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo toku sugbon ki se nitori eyi ni Jacobu baba re ni o fi ran nkan fun ti o fi yato si awon toku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je wepe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gba awe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin merin isaju won ja mo nkan kan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba ti n jeun awon omo marun won ti jeun o bi ohun ti n jeun a tun pe omokunrin yi ani wajoko ti mi bi a tun jeran a po si lenu ani nitori be ma so fa awon to ku o sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa awon to ku ani nitoto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba ki to bi omokunrin yen eni keni to wa fe na lo la awon omobirin to je to mutele e nitori be eyi okunrin o gbodo fo ohun ko to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbe yawo mama mama ati e o wa joko ti ninu ile bi o ba tin bo lati bi ise ani mama nko iyawa ni ohun to n ti e wa pade e loju ona ohun to n bomi fun e pe ko mu omi gba to se de lati bi ise o ti e ki ohun mama lo n bere so feran mama ju mi lo ni mama mi ni o mi o je gbagbe mama nitori pe osu mesan lo fi gbe mi gba to mo pe o je gbagbe mama o se fe mi sile iru nkan be o ma n fa iyapa ninu ebi ni nitori be o ye ki asora ke a ri wipe oju saju kan ko si ke a si ri wipe a ko gba ohunkohun laye lati fa iyapa wo inu ebi wa ke a ma fi ife han ke a je ki irepo ati idapo ati ife ki o wa ninu ebi wo iwe owe ori kerindinlogun ese ikejidinlogbon alayidayida eniyan da ija sile a soro kele ya awon ore ni ipa bi abari wipe enikan wa ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo si bi ise eni yi o si pe ara re ni omo Olorun bi oko ba ti de ani kaabo eti e melo meji ni kilo fi n gbo oro bi o ba mo nkan ti iyawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sin le wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma pin ya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si se se ki o je wi pe boya okunrin kan ninu ile o n ba oko re se ise ni ibi ise kan na o wa so fun owe pe eti e melo bi o ba mo nkan ti oko re nse ni bi ise o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa lo nlo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa ni bi ise wa won ma jo jeun lori tabili kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan beyen laye ti o so fun wipe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru ani yi yo pin iwa ti oko re yo pin yin niya oni itori asoro keleya awon ore nipa nitori be o ye ki asoro ki a ma gba awon asoro kele afi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ni ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se gbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo e te kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo ti to ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro ni ile temedu ojojumo sa lo nri nkan so ti o ki duro si le ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gu eni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o ngbo teku so fe ye awon to ma dale onileru ni awon to ma fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori 17 ese ikesan iwe owe ori 17 ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba wa gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon kan ta ti bo mole awon kan ta ti dariji laarin oko ati aya gbati boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a to so wipe nisin o wa nse beni pe o feran oko nisin o wa nse beni pe o wa nje nisin o wa nse beni pe o se fefe eyi to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ranti eyan buruku ni eke amo e iru eni be to tun wu awon nkan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o ma nda ija sile ni iru eni be o ma ya ore nipa tabi boya inu gbogbo a ti ndun boya enikan je apeyin da tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa ndun a nyo a so pe a ti edupe lowo olohun arakunrin lagbaja pe iyapa ede aye o besile laarin won nkan ti o si mu ki iyapa ati ede aye de yi besile ni we pe won je awon ti o ma so we pe bi ko ba di igba ti Paul wa so awon oni se nkan to ye ki won ki o se awon elomiran si so wipe emi o ti e gbadun iwasu Paul sugbon Apollo olohun iyo ohun ni mo gbadun re ojo to ba ti bo si ori aga iwasu to ba ti je Apollo lo nsoro ni bo waso wakati kan wakati meji orun o je waso jumi emi a si so wipe ati Paul ati Apollo ko ti e se ti mo ti e fe gbo ninu won ojo wo lawon yen mo Christi sugbon Peteru eni ti o je wipe o ti ba Jesu wa lori oko oju omi o ti rin loju omi o si wa nbe ngba ti Jesu Christi to so akara marun ateja wewe meji to so di pupo ti a fi bo awon egbe dogun eniyan iyen ni mo le gboro re sugbon awon ton sese dide ni jeta lana wipe kawon na kan gori aga wasu o se mi o ti e je gbo iru oro awon eniyan be Paul wa nso fun won wipe ki lo de tori be se kii se Jesu Kristi ni agbagbo ni bi mo ti n so nkan won yio sese ki won naa ki o ma so wipe o ma se o iru ijo wo niyen iru ijo awon ara Korinti o mo wipe bakan naa ni tire nigba ti a fi awon adari ekun ti a yan won ti a so wipe lagbaja ni adari ekun to wa n se se o wipe o ma se o won ri elomii ninu gbogbo ojo o wa di lagbaja ni temi bí kì í bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà bí kì í bá ṣe wípé òun ló wàásù òun ló ń ṣí bẹ́ẹ̀lì bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́ẹ̀lì mi ò kún jẹ́ ṣí bẹ́ẹ̀lì kí ni wọ́n mọ̀ kí ni wọ́n fẹ́ sọ nítorí mi ò ní fi tí wọ́n ṣe ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun ni mo lè gbọ́ tiẹ̀ bí ó bá jẹ́ òun ló ń wàásù wọ́n máa wá ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké àwọn ìpẹ́ẹ̀rẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin mi ò tiẹ̀ ní gbọ́ ti wọn. Irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn ó dìgbà olùṣọ́ àgùntàn wọ wọn dín nísìn fọwọn bá dín ìgbà bí n bá kú mọ̀kú ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi ẹlòmíì ò lè gbàdúrà fún mi. Kí ló dé ta ń ṣe bẹ́ẹ̀? Ṣé kì í ṣe orúkọ Jésù ni gbogbo wa fi ń gbàdúrà ni àti olùṣọ́ àgùntàn àti adarí nínú ẹkùn àti adarí ìdàpọ̀ ojúlé? Bàbá fẹ́ gbàdúrà, orúkọ Jésù náà ni. Bàbá fẹ́ gbàdúrà, ìlérí Ọlọ́run tí a rí nínú Bíbélì náà ni. Èéṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di Ọlọ́run kò dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa. Kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀, ẹnikẹ́ni tí Ọlọ́run bá darí wa, wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí, ó yẹ kí a gbọ́ tirẹ̀. Nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà, bí a ó ti sọ fún Ọlọ́run, bí a ó ti ní kí Ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ó dárí wọn jì wá, kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún, kí a máa hu ìwà ọ̀tún, kí a máa rin ìrìn ọ̀tún, kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà. Mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ Jésù. Kí a tó mú ìwàásù wá sí òpin àti pé kí a tó gbàdúrà, kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀, ìṣọ̀kan, ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́, láàrin àwọn ará nínú Olúwa? Jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀. Orin Dáfídì orí 43, orin Dáfídì orí 43 láti ẹsẹ̀ ìkẹta láti ń kà á nísinsìnyí. Bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan, bí a bá wà ní ìrẹ́pọ̀, ọkùnrin sí ọkùnrin, obìnrin sí obìnrin, ọkọ sí aya, àwọn òbí sí àwọn ọmọ, àwọn ará nínú Olúwa, adarí sí àwọn ọmọ ìjọ, àwọn ọmọ ìjọ sí àwọn adarí, gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara, bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi, gbogbo wa kí a wà ní ìṣọ̀kan. Ó ní bí a bá wà ní ìṣọ̀kan, ó ní inú dídùn yóò wà. Bí a bá wà ní ìṣọ̀kan, ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa. Bí a bá wà ní ìṣọ̀kan, a ó rí wípé bá a ti ń kúnlẹ̀, bá a ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́. Nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan, ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ Jésù pàápàá ti sọ fún wa, ó ní bí àwa méjì, ẹni méjì, bí a bá fohùn ṣọ̀kan papọ̀, ká a béèrè ohun kan nínú ayé yìí, wípé òun yóò ṣe é fún wa. Nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa. Bí a bá ní ìṣọ̀kan, a ó rí wípé àwọn ìlérí Ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa. Bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa, láàrin ẹbí wa, pẹ̀lú àwọn ará nínú Olúwa, a ó rí wípé ìbísí Ọlọ́run, a ó rí wípé ìbùkún Ọlọ́run, a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ò ṣe dìde dúró kó sọ fún Ọlọ́run, ò ṣe sọ fún Ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Má ṣe dúró de àwọn ẹlòmíràn wò, àwọn ni wọ́n jẹ̀bi gbogbo ètò kọjá àti gbàgbé ẹ̀ àti bẹ́ẹ̀rì ẹ̀. Nítorí bẹ́ẹ̀, gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí, ká sọ fún Ọlọ́run wípé nísinsìnyí o, àfẹ́ jẹ́ ti Ọlọ́run, àfẹ́ ìdàpọ̀, àfẹ́ ìfẹ́, àfẹ́ ìṣọ̀kan, ayọ̀ Ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa. Dìde dúró sọ fún Ọlọ́run, bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìgbàlà, sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ ìgbàlà. Bí o bá tí ní ìsọ̀dì mímọ́, ò ṣe sọ fún Ọlọ́run wípé ò ń fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́, kí ìṣọ̀kan pípé kí ó lè wà láàrin ìwọ àti Ọlọ́run, láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wù yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ̀jẹ̀ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà. Àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé orí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tu, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá, kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìnyí lọ àti títí dópin. A dúpẹ́ pé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kìí ṣeé ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn kò lè dádúró, ènìyàn kọ̀ọ̀kan kò lè dádúró. Bí a kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó dájú wípé a ní láti wá ohun kan láti fẹ̀yìntì, a ní láti wá ohun kan láti gbẹ́kẹ̀lé, yálà ènìyàn mìíràn, yálà ara wa pàápàá, tàbí àwọn òrìṣà. Ó ṣeéṣe, ó sì rọrùn fún ènìyàn ẹlẹ́ran ara tí kò ní ìyè Ọlọ́run, tí kò sí nínú oore ọ̀fẹ́ Ọlọ́run, láti gbẹ́kẹ̀lé àwọn ohun asán ayé yìí. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbígbẹ́kẹ̀lé ènìyàn ó jẹ́ ohun tó wọ́pọ̀ láàrin àwọn ẹ̀dá, síbẹ̀ ewu púpọ̀ ni ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Kí a wo orin Dáfídì orí 20:7. Orin Dáfídì orí 20:7. Àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn lé ẹṣin, ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Níhìn-ín ni onísàmù yìí ti ń jẹ́ kí ó yé wa wípé àwọn mìíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. Nígbà tí onísàmù ń sọ àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin, ó ń sọ nípa ìgbé ayé tí a wà, wípé ẹnikẹ́ni tí a bí sínú ayé yìí, a bí sínú ìwàyà ìjà, a bí sí ojú ogun. Wípé àwọn ẹlòmíràn láti jagun, láti ṣẹ́gun, wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ ogun, wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin tí wọ́n ń lò ní ìgbà ogun. Ṣùgbọ́n onísàmù bí ó ti ń sọ wípé àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, ó yẹ kí o mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ka Bíbélì wípé bí onísàmù ti ń sọ èyí, ó ní láti rántí ìtàn àwọn ọmọ Ísíráẹlì. Kí ni ó ṣekú pa àwọn ará Íjíbítì? Ìgbẹ́kẹ̀lé wọn nínú kẹ̀kẹ́, ìgbẹ́kẹ̀lé wọn nínú ẹṣin. Nígbà tí wọ́n ti rí agbára Ọlọ́run, nígbà tí wọ́n ti rí títóbi Ọlọ́run, nígbà tí wọ́n ti rí gíga jùlọ Ọlọ́run, wípé ó ga ju ẹṣin, ó ga ju kẹ̀kẹ́, ó ga ju odò, omi, nílé tí wọ́n gbẹ́kẹ̀lé, ó ga ju àwọn òrìṣà wọn, ó ga ju àwọn pidánpidán alálùpàìdá wọn. Síbẹ̀síbẹ̀, ó ṣòro fún ọkàn àwọn ará Íjíbítì láti kúrò nínú ìgbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ẹṣin. Ṣe ó rántí bí àwọn ọmọ Ísíráẹlì bí wọ́n ti jáde, tí wọ́n bọ́ nínú oko ẹrú àtọdúnmọ́dún, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Íjíbítì wọ̀nyí ni wọ́n tún lépa wọn. Kí ni ìgbẹ́kẹ̀lé wọn? Ìgbẹ́kẹ̀lé wọn ni wípé àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n jáde kúrò ní oko ẹrú, kúrò ní Íjíbítì, wọn ò ní kẹ̀kẹ́,
2: won ni eshin won ni ida won ni onkohun nitori be awon ro we pe awon osegun awon omo israeli nitori be ni won se satele won sugbon o ni awa ogbekele oruko oluwa olorun wa kini mose ni lati ja fun awon omo israeli oruko oluwa olorun ni o ni oruko jehovah lenu bi o ti kepe oluwa be ni oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o dani loju wo pe olorin dafidi yi oni lati ma ranti golayati oni lati ranti wo pe nigbati awon mo israeli ti won kojuja ogun si awon ara filistini ni golayati gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija e ti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele dafidi o wa li oruko oluwa eni o fin so fun awi pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole ehin rere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu wo pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri nikan soso ki se awon ti ki lo sile esi nikan soso ni o gbekele keke ati ni o gbekele esin mo so fun otele wo pe bi abati bi eni kankan sinu aye abisoju ogun abisoju iwaya eja nitori wipe esu lati ba eni kankan jagun nitori wipe ese ati awon eran ara won ni lati ba eni kankan jagun nitori wipe aye ti a wa pelu ni lati ba eni kankan jagun eni Jesu so fun awe pe ninu aye o e o ri iponju e o ri inu ni bini e o ri ija o ni sugbon etujuka nitori emi ti segun aye o se ni laanu we pe opolopo ti won lo si lesi opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oruko oluwa olorun wa je ki awo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo Egypt je ki awo golati ti mo menuba lekan ninu Samuel kini ori keta dilogun Samuel kini ori keta dilogun wo lati ese ikokan le logoji Philistine na simbo o si sumo Davidi ati okunrin ti o ru awa re sin mbo ni waju re nigbati Philistine na si wo ti o si ri Davidi o shata re eni wo pe o kegan re nitori pe odomodekunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun Davidi pe emi ha n se ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Philistine na pe iwo mu ida ati oko ati awa to mi wa sugbon emi to wa le oruko oluwa awon omo ogun olorun ogun israeli ti iwo ti gan seranti we pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni golati se nitori wepe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara on ti kara re o gbekele iriri ti on ti ni lati oju ogun tele tele o shata o kegan David o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori wi pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko olowa olorun wa sugbon je ki awo awon elomiran fun abo won ma ngbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo ye ki awo Isaiah ori keje dini ogbon ki awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalemu nitori eyin ti wipe awa ti ba iku damajemu a se ti ba ipo ku mule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wi pe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won o ni farapa won agbekele awon ohun asan won fi ro se igbekele won o ni o nso nihin wi pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu wepe won ti fi akoko si igba ti awon leko wepe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon lati ni ton nitori pe awon mo wepe ko ti si iku loju won nisisin yi won ro wepe majemu ti awon ti da ninu egbe okunkun won ro wepe o le duro awon ro wepe won ti ba ipo oku mule wepe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa we pe awon wonyi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o laile na ja yo kolu eni kokan we pe ki yo de odo awon nitori we pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je we pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fun o ni o fi se abo re oni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe oni abo labe iro ni eni be ni o fi ara pamo si oni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo lemi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasimole oni bi enikeni ba ro we pe ohun ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poda bi enikeni ba ro we pe ohun ni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye Noah bi Noah bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogun ori won won so wipe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro we pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o se se ki won ti kole ile oloke giga ki won ki o ma ro we pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro we pe o ni abo ike kan bi enikeni ba ro we pe o ni ibi isasi kan bi enikeni ba ro we pe o ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o dajo we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kiku wo won ma gbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba nfe ran lowo bi a ba nfe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan wonyi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won o lolorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya n wa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nbi kan wo pe eniye ki baati nitori wo pe o ti je oselu tele tele o je olowo o je gbadumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to n gbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon so won kuro nipa gbegbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile eni olorun fi kilo fun awe pe ki agbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti seranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so folorun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wi pe awon aye loko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti a nse sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan wonyi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti won kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wi pe won ni wahala die ninu ebi tabi o sese ko je wi pe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wi pe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun
3: eti won iba fi sa sabe abo olorun eti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni lanu wi pe won atun so kale lo si egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisha bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin si esu o ni egbe ni fun awon ti o so kale lo si egypt fun iran lowo kini se ti won ma so kale lo fun egypt fun iran lowo nitori ti won ni won gbekele esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan loku o si dun won re koja won si nfe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ko lorun apadi se eyi ni mu kuro we pe oni kumo ni o ye ki a mo we pe bi nkan be ba sele awa ti a je omo olorun a ki tun pada lo si egypt lati so we pe atun wa nkan kan ninu ese iketa nitori eniyan li awon ara egypt ki si se olorun awon elomiran won ki mo we pe eni ti o ba ti gbe ara kiku yiwo we pe eniyan lasan ni won ma gbekele eni olorun fi so fun awon israeli we pe eniyan lasan eniyan eleran ara ni awon ara egypt elomiran boyo tin wa se ilesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti n gbadura o je eni ti o fi ara fun isin olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa n so fun wipe bi o ba se daadara bi o ba jafafa bi o ba se ohun gbogbo ti ohun fe ohun a mu lo si ilu oyinbo ohun a mu lo si america ohun a si je ki owo po lowo e ohun a je ko ra awon nkan monamona a lo si japan a lo si tibi a lo si tohun bi a ba ti n se awon ipinnu wonyi fun iru eni be ti a ti n fun ni ileri okan re a ma bale a ma so wipe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo ti n gbadura tele tele gba ti mi o leyan mo ti n gbadura tele tele gba ti mi o ni alafeyinti oni karanti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara america ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se olorun nitori eniyan li awon ara egypt ki se olorun eran li awon esin won won ki se emi oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo olorun ti o je wipe eniyan la n sare to leyin o ni oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo se gbe eyi ni idajo olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni lanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi n rubo won a ro wepe nitori wipe awon n rubo pelu eran pelu adiye ki a kunkun so wipe nitori won se sara nitori be won ro wipe awon o ni igbala wipe bi oju ba pa iku bi iku ba pa oju won de wipe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele olorun igbekele wa o ni lati wa ninu olorun nikan soso bi a ba fe ri oju olorun nikeyin o ni wo odo agutan olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi aba fe ri oju olorun bi aba fe di eni igbala ani lati wo odo agotan olorun ti o ku ese ara aye lo je we pe ani lati gbadura ani lati so fun olorun ani lati wo oju olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele olorun ki a simi le olorun patapata ki se pe ki a simi le olorun ni owo kan ki a tun simi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo Kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro olorun ki a tun ma gbo oro awon woli eke la ni gba kan na o so wi pe ani lati gbekele olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu luku ori kejila luku ori kejila lati ese ikokandinlogun ari eni ti o gbekele awon ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile beli eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon ni yin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewo ti o wa ninu we pe ki a gbekele eniyan die ni ati so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi orin dafidi ori kerin din ni adojo o kan erin efa o kan erin efa ori kerin din ni adojo ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti ari we pe awon ti o gbeke le eniyan ohun ti awon eniyan won yin se le ri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won o ri gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wo pe won a fun ni nkan bayi won a fun ni nkan tohun won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wo pe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun a wo pe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si iran lowo ese ikerin emi re jade lo o pada si erupo re le ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti a gbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan wonyi ni yo run ni a o gbagbe won ninu Isaiah orikeji Isaiah orikeji ese ikeji lelogun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini a le ka si o nso fun a wi pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo nbe laarin enikookan ati iku isise kan lo nbe laarin emi ati iku nitori be ke ma gbekele eniyan olorun ti ki yipo pada olorun ti o je wi pe o wa titi lai oni o ye ki agbekele ninu Jeremiah ni a ri igun olorun lori awon ti won gbekele eniyan awon ti won fi eleran ara se apa awon tabi igbekele won Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun lati ese ikarun bayi le Oluwa wi egbe ni fun

kẹ̀lé tìrẹ wà. Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó ṣeéṣe kí o máa sọ lẹ́nu wípé o gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé, nígbà tí inú nibini bá dé, nígbà tí àwọn ọ̀tá bá kọjú ìjà sí ọ, nígbà tí ó dàbí ẹni pé ìrúmi dé sí ìgbésí ayé rẹ, ní àkókò náà ni a máa ń fi ìgbẹ́kẹ̀lé wa hàn. Ẹni tí kò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run kò mọ̀ wípé inú ìbọ̀rìṣà ni òun wà. Jẹ́ kí n ṣe àlàyé ní kíkún fún ọ. Bí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, èyí jẹ́ wípé a fi ènìyàn yìí a fi dípò Ọlọ́run. Ó ṣeéṣe kí a rò wípé ènìyàn yìí ó ní owó. Ohun tí a ń rò ni wípé owó tí ẹni yìí ní ó ju àwọn ohun ìní tí Ọlọ́run ní. Nítorí bẹ́ẹ̀, nítorí ìwà ọmọgọ wa àti ọkàn ìṣìná wa, a fi ẹni yìí a fi dípò Ọlọ́run. Òun ni ìgbẹ́kẹ̀lé ènìyàn, òun ni ó fi jẹ́ ìbọ̀rìṣà. Nítorí pé irú ènìyàn bẹ́ẹ̀ ó di òrìṣà fún wa, ó di Ọlọ́run fún wa. Ẹlòmíràn kò mọ̀ wípé nígbà tí a bá gbẹ́kẹ̀lé ènìyàn, ìgbẹ́kẹ̀lé ènìyàn ó máa ń fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Òun ni ẹsẹ̀ ìkarùn-ún yìí ni ó fi wípé ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ a máa sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀ bó lọ síbi iṣẹ́, àwa tí a gbẹ́kẹ̀lé Ọlọ́run a máa sọ wípé a fẹ́ lọ sí ilé ìsìn. Nítorí wípé èní jẹ́ ọjọ́ tí a ń sin Olúwa, a fẹ́ lọ gbàdúrà, a fẹ́ lọ mú àwọn ìbéèrè ọkàn wa àti àwọn ẹ̀dùn ọkàn wa, a fẹ́ lọ tú wọn payá níwájú Ọlọ́run. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ẹ̀kọ́ bíbélì, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí àkókò ìsọjí, irú ẹni bẹ́ẹ̀ kì í wá sí ìsìn ọjọ́ ìsinmi. Yóò máa wípé òun fẹ́ lọ bá bàbá àsàlẹ̀, òun fẹ́ lọ bá lágbájá. Nítorí pé ẹ̀bí bá tiri, bí lágbájá bá wà láàyè kò séwu. Ó ti fi ẹni yìí dípò Ọlọ́run, ó ń sin ẹ̀dá ju ẹlẹ́dá lọ. Irú ẹni bẹ́ẹ̀, ìgbẹ́kẹ̀lé ènìyàn a máa mú kí ìdánwò ti ara kí ó wá sí ìgbésí ayé ẹni bẹ́ẹ̀. Ọmọbìnrin tí ó jẹ́ wípé ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó jẹ́ pé bó jí láàárọ̀, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Bó lọ lọ́sàn-án, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Bó lọ síbi iṣẹ́, orúkọ lágbájá ló máa wà lẹ́nu ẹ̀. Lágbájá ti sọ wípé òun á bá mi wáṣẹ́. Lágbájá ti sọ wípé òun á jẹ́ kí n jókòó sí ibùjókòó rere. Lágbájá ti sọ wípé òun kò tí ń bá nílò kí n máa wá láti rí òun. Irú ẹni bẹ́ẹ̀ a máa para ilé ọkùnrin kan. Ọkùnrin yìí jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé. Irú ẹni bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà kò jìnnà sírú ẹni bẹ́ẹ̀. Tàbí obìnrin tó lọ́kọ nílé ṣùgbọ́n tí kò lè jókòó ti àwọn ọmọ nílé, tí ọkùnrin kan níta tí ó ti sọ wípé ẹ̀yẹn tó lóòótọ́ ló lọ́kọ, ṣùgbọ́n ó dàbí ẹni wípé ìbùkún Ọlọ́run ò pọ̀ púpọ̀ lọ́wọ́ ọkọ ẹ. Nítorí bẹ́ẹ̀, bí má fi ara ẹ jìyà, má fi ara ẹ ṣiṣẹ́ o. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti nílò nǹkan kan nínú ilé, ẹbọ́kọ̀ ò tiẹ̀ lè pèsè, tó bá wá bá mi màá fún ẹ. Irú ẹni bẹ́ẹ̀ a máa fi ọkọ sílẹ̀ nínú ilé, a máa lọ bá ọkùnrin kan níta. Ó ti sọ ọkùnrin yìí di Ọlọ́run, ó ti sọ di ẹni tó gbẹ́kẹ̀lé, ó ti mú ọkàn rẹ kúrò nínú ilé lọ́dọ̀ ọkọ àti lọ́dọ̀ Ọlọ́run. Ó ti sọ irú ẹni bẹ́ẹ̀ di ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ pàápàá. Nítorí kò ṣeéṣe fún ènìyàn ẹlẹ́ran ara láti máa fún ọ ní àwọn nǹkan tí ó yẹ kí ọkọ rẹ kí ó máa fún ọ, kí ó máa bá ọ lọ sínú ẹ̀ṣẹ̀ àgbèrè tàbí panṣágà ìwà èérí gbogbo. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń kìlọ̀ fún wa, tí ó sì ń sọ fún wa wípé ìgún wà lórí àwọn tí ó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Báyìí ni Olúwa wí. Ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Ọlọ́run. Wẹ́sẹ̀ kẹfà, nítorí pé yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ọkàn rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ Olúwa yóò dàbí aláìní ní aginjù. Ẹni tí ó fi bàbá àsàlẹ̀, ẹni tí ó fi ṣe apá rẹ̀, ẹni tí ó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀, ẹni tí ó fi ènìyàn tí ó gbé ara kíkúwọ̀, tí ó fi ṣe Ọlọ́run rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí aláìní lé agíjù, tí kò sì rí i pé rere ń bọ̀, ṣùgbọ́n yóò gbé ibi èèyàn gbé ilẹ̀ wọ́n ni lé agíjù, ilẹ̀ iyọ̀ tí kì í gbé inú rẹ̀. Ohun tí a ń sọ nípa ilẹ̀ iyọ̀, ṣé o rí wọ́n pé ilẹ̀ tó lọ́ràá tí a lè gbin nǹkan sí? Bí a bá ti da iyọ̀ sí, gbogbo àwọn mùdùnmúdùn tí ó wà nínú ilẹ̀ náà ni iyọ̀ yóò parun. Èyí ni à ń pè ní ilẹ̀ iyọ̀ tí a kì í gbé inú rẹ̀, ilẹ̀ iyọ̀ tí a ò lè dáko sí, ilẹ̀ iyọ̀

0: ju ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun ati ma so eso eyi ni ibukun awon ti o mo olorun ibukun awon ti o gbekele olorun ibukun awon ti o nkepe olorun ibukun awon ti ko fi igbekele won si ori eniyan ti o je eleran ara mo fe ki o ye igbese aye re wo loni nibo ni igbekele re wa se o nfi oko dipo olorun o nfi aya dipo olorun o nfi ohun ini dipo olorun o nfi baba asale kan se igbekele re o nfi balogun kan se alati leyin fun oni abi o je ni to gbekele olorun abi o je eni to ti ronupo ada patapata ti o nke poroko oluwa se o je eni to gbekele oluwa lai boju weyin je ki adidi duro ki a so fun olorun wi pe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wi pe igbekele won ninu eni eleran ara lo wa ati wi pe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba Jesu joba won ki o le ba Jesu lo nigba ti o ba de won ki o le lo sonre lati ma ba olorun gbe titi lai bi igbekele re ba wa ninu eniyan so fun olorun dede duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu Jesu Christi lori igi agbelebo o ti jewo ese re o ti kan won sile o si simile ise irapada ti Jesu Christi se ise ti o se ti o je wipe o je tewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wipe ko tun se ebo miran ko tun si ohun miran ti o ni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje Jesu ki o we omo Jesu no lo o si feran lowo ni o fe iwosan ni o fe ibukun ni ohunkohun ti o je aini re je ki igbekele re ki o wa ninu olorun nikan soso ki se wepe ki o tun ni baba asale kan nibi kan ki se ki o tun ni ore abani dese kan nibi kan ti o ma pese fun o ki o fi igbekele re si gbekele olorun nikan ki se pe ki o tun ni iborisa kan tabi orisa kan ni ikoko iyara re ti o tun gbekele gbekele olorun gbekele olorun gbekele yo si bukun o laye yi ati ni aye to nbo
1: ise awon aposteli ori ikerin le ni ogun leyin ijo marun anania olori alufa ni sokale lo pelu awon alagba ati enikan tatulu agbejoro eni ti o fi paul sun baale nigba ti a si ti pe jade tatulu bere si fi sun wipe bi o ti je pe nipase re ni awa n je alaafia pupo ati pe nipase itoju re a n se atunse fun orile yi nigba gbogbo ati nibi gbogbo ni awa n fi gbogbo ope tewo gba felix olola julo ṣùgbọ́n kí èmi kí o má baà dá ọ dúró pẹ́ títí mo bẹ̀ ọ́ kí o fi ìyọ́nù rẹ gbọ́ ọ̀rọ̀ díẹ̀ ní ẹnu wa nítorí àwárí ọkùnrin yìí ó jẹ́ oníjàgídíjàgan ènìyàn ẹni tí ó ń dárúkọ ìrúdò sílẹ̀ láàrin gbogbo àwọn júù tí ó wà ní gbogbo ayé àti olórí ẹ̀yà àwọn nasarini ẹni tí ó gbìdánwò láti ba tẹ́ḿpìlì jẹ́ tí àwa sì mú tí àwa fẹ́ bá ṣe ẹjọ́ gẹ́gẹ́ bí òfin wa ṣùgbọ́n lísíà olórí ogúndé ó fi agbára ńlá gbà á lé ọwọ́ wa ó pàṣẹ kí àwọn olùfisùn rẹ̀ wá sọ́dọ̀ rẹ láti ọ̀dọ̀ ẹni tí ìwọ lè ní òye gbogbo nǹkan wọ̀nyí nítorí ohun tí àwa ṣe fi sùn nígbà tí ìwọ bá ti wádìí ẹjọ́ rẹ̀ àwọn júù pẹ̀lú sì fi ohùn sí i wípé bẹ́ẹ̀ ni nǹkan wọ̀nyí rí nígbà tí baálẹ̀ ṣàpẹẹrẹ sí i pé kí ó sọ̀rọ̀ paul sì dáhùn wípé bí mo ti mọ̀ pé láti ọdún mélòó yìí wá ni ìwọ ti ṣe onídàájọ́ orílẹ̀-èdè yìí tayọ̀tayọ̀ ni wọ́n fi wú ti ẹnu mi kí ó lè yọ pé ìjejì lápẹrẹ yìí ni mo gòkè lọ sí jerusalem láti lọ jọ́sìn bẹ́ẹ̀ ni wọn kò rí mi ní tẹ́ḿpìlì kí èmi kí ó máa bá ẹnikẹ́ni jiyàn bẹ́ẹ̀ ni èmi kò rú àwọn ènìyàn sókè ìbá ṣe nínú sinagogu tàbí ní ìlú bẹ́ẹ̀ ni wọn kò lè làdí ohun tí wọ́n fi mí sùn sí nísinsìnyí ṣùgbọ́n èyí ni mo jẹ́wọ́ fún ọ pé bí ọ̀nà tí a ń pè ní àdámọ̀ bẹ́ẹ̀ ni èmi ń sin ọlọ́run àwọn bàbá wa èmi ń gba nǹkan gbogbo gbọ́ gẹ́gẹ́ bí òfin àti tí a kọ sínú ìwé àwọn wòlíì mo sì ní ìrètí sípa ti ọlọ́run èyí tí àwọn ti kara wọn pẹ̀lú jẹ́wọ́ pé àjíǹde òkun ń bọ̀ àti ti olóòótọ́ àti ti aláìṣòótọ́ nínú èyí ni èmi sì ń ṣe ìdárayá láti ní ẹ̀rí ọkàn tí kò ní ẹ̀ṣẹ̀ sípa ti ọlọ́run àti sí ènìyàn nígbà gbogbo ṣùgbọ́n lẹ́yìn ọdún púpọ̀ mo mú ọrẹ àánú fún orílẹ̀-èdè mi wá àti ọrẹ ẹbọ láàrin ìwọ̀nyí ni wọ́n rí mi ní ìwẹ̀nù ní tẹ́ḿpìlì bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú àwùjọ tàbí pẹ̀lú ariwo ṣùgbọ́n àwọn júù láti asíà wà

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára, ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wipe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wipe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wipe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá Mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ Israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú. Ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn, bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà, wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn. Rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ Egypt nínú ìpọ́njú ńlá ni Ọlọ́run sọ fún Mose àti Aaron láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ Egypt. Jẹ́ kí o ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ Egypt, ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà. Ní ìgbésí ayé tí wọ́n wà yìí, tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú, àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà, nígbà náà ni Olúwa bá wọn sọ̀rọ̀. Ó rán Mose àti Aaron sí wọn, ó ṣeé ṣe wípé ìdílé tí o ti jáde, àwọn tí ó wà ní àyíká rẹ, ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà. Ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni Ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ tí ń túni sílẹ̀, ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni, ọ̀rọ̀ tí wo nísàn. Olúwa sì sọ fún Mose àti Aaron ní ilẹ̀ Egypt, ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ Egypt, ó jẹ́ bí ẹrú fún èṣù, fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀, tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókò, tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ Egypt ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Israeli wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà, àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaron ní ilẹ̀ Egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaron bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn, kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Israeli ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Aaron ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín, òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Egypt kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ Jésù ò ní iyè, láìmọ Jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn, àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn.
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi irekoja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Christi nitori pe Jesu Christi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Christi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibìkan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe gbé pátápátá. Wo Exodu orí kejìlá, Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fidi oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ijiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye si ni oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese ikeje nitori na emu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi irekoja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu irekoja ti a n ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wi pe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wi pe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o laamu yo ma pon oloju nitori wi pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo laila eni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini aadota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo

wọn ní ìdáǹdè sọ fún ọlọ́run àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ mú wọn kúrò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ bí o bá ti ń jẹ́ ó ti o ti ń kàn wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ tí o sì sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ wípé ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ ata ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní kí ìyàtọ̀ kí o bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ́lí ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ bí iṣẹ́ búburú ìwà búburú irinkurin ìfẹ́kùfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sán ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yòówù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò rí ọ kọjá wàhálà ayé yìí yóò rí ọ kọjá ìsìrú lábẹ́ agbára sàtánì yóò rí ọ kọjá nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí eyín kọjá

bí o bá jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ́ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣeye bí ẹ níwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú á bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù tasẹ̀ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, à ń bẹ̀ yín wípé gbogbo àìṣedéédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. Adúpẹ́ pípẹ́ ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. À ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, à ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a tasí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbesi aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo npe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa aseri aseti aini yo pora ni igbesi aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo enkan won ya tun wa si igbesi aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbesi aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o gbe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n bẹ yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbẹ pẹlu agbara olorun pẹlu agbara ti o wa ninu ẹjẹ Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu olarada adupe pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyun ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se àwa sọ̀dọ̀ yín nísinsìnyí a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù gbogbo okùn èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá mo já wọn ní orúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn tí ó wà ní àrọ́wọ́tó wọn tí ó yí ilé rẹ̀ ká tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù mo lé yín kúrò ní orúkọ Jésù ẹ ti ò sílẹ̀ ẹ jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu christi oluwa wa enikan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nawo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o dabi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu christi oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si nsaka akiri nitori opolopo awon ti o je lowo o si nbebe wi pe bi olorun ba le pese fun o o fe san awon igbese ti o wa lorun re bi o ba nawo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa anwo oju yin nitori pe agbagbo wi pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e sanu fun won gbogbo e ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu.

jáde. Gbogbo ibi tí àìní wà, ẹlé àìní jáde. Gbogbo ibi tí ìbànújẹ́ wà, ẹlé ìbànújẹ́ jáde. Gbogbo àwọn ọkàn tí ó ń ṣàárẹ̀ nítorí wàhálà tí ó wà ní ìdílé wọn, nítorí wàhálà tí ó wà ní abẹ́ ilé, à ń bẹ̀yìn wípé ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Gbogbo ẹ̀dùn ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ̀ yìí, ẹ wá tan ẹgbọ́ àdúrà wọn. Ẹ jẹ́ kí wọn kí ó lè ní ayọ̀ kíkún ní orúkọ Jésù. Bàbá, à ń bèrè wípé ẹni nì tí ó ní ìdí yíyọ, a ń bèbè wípé gbogbo rẹ̀ pátápátá kí ẹ mú láradá ní orúkọ Jésù. Èyí tí ó dàbí ẹni pé inú ni ó máa ń lọ nígbà gbogbo, a bèbè wípé agbára àtọ̀runwá kí ó bà lé nísinsìnyí kí ó mú kúrò ní orúkọ Jésù. Àwọn tí ó dàbí ẹni pé wọ́n máa ń ṣubú, tí wọ́n sì ń fẹ́ ìmúnidúró nínú ìgbàgbọ́, a ń bẹ̀bẹ̀ yín wípé oore ọ̀fẹ́, okun, agbára láti òkè wá yóò wá sí ìgbésí ayé wọn. Wọ́n lè gbé ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ láti kẹsẹ̀ járí nínú ìwà ìgbàgbọ́ ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ní ìgbàlà tí wọ́n bẹ̀bẹ̀ fún ìsọdí mímọ́, ẹ wá sọ wọ́n di mímọ́. Ẹ wá mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé wọn. Ẹ jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní inú wọn tí kò bá ìfẹ́ Ọlọ́run mu, ẹ jẹ́ kí ó kúrò pátápátá ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ní ìsọdí mímọ́ tí wọ́n bèrè fún agbára ẹ̀mí Ọlọ́run. Agbára tí ó máa mú ẹ̀rù kúrò, agbára tí ó máa jẹ́ kí a lè wá sí ọ̀rọ̀ Ọlọ́run, agbára tí ó máa fúnni ní ìgboyà níwájú àwọn ọ̀tá, agbára tí a fi lè gbàdúrà, agbára tí ó jẹ́ kí iná Ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa. Ẹ wá fún ọ ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná, àwọn tí ọ̀nà ń nà, àwọn tí ìṣẹ́ ń ṣẹ́, àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn, a ń bẹ̀bẹ̀ wípé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ Jésù. Obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ, torí pé tí ó bá ti jáde àti padà wálé àdẹ̀tì, ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀, ó sì ń ba ọ nínú jẹ́. Mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí ọmọ náà, ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọmọ náà. À ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní, yóò jẹ́ ọmọ rere ní orúkọ Jésù. Arábìnrin tí ó wà lọ́hùn ni tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí òun ti ń wá káàkiri, ó ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí Ọlọ́run kí ó wá ọmọ náà rí. Níbikíbi tí ọmọ náà wà, ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù. Adúpẹ́ pé ti gbọ́ ti wá, adúpẹ́ pé ti ṣàánú fún wa, adúpẹ́ pé àwọn ìlérí yín tí a dì mú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, kí o tó lọ, mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ. Sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín, wípé ó wùn yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá síhìn-ín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́ ọ̀rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ kọ́ wa.

0: ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbà sókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ ó pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri, kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun, ó sì ń kìlọ̀ fún wọn. Ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí, ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn àti ìkẹwàá, wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára. Ìkíní, ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkejì, ewu àwọn ẹ̀kọ́ èké. Bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa, ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàágbé, ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa. Ìkẹta, ìdákọ̀rọ̀ fún ọkàn. Yẹ kí a wò ó láti ìkórí kìíní. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bí ti Kristi. Ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀ o ma ran awon iranse re lati je ki o di imo fun wa we pe ki a sora o ma nkilo fun awon eniyan re ni gbogbo igba ati lati iran de iran awon iranse olorun ma nko ni ni otito li ona ti o han gbangba ti o si han kedere lati pa awon omo ehin Kristi mo kuro lowo isina ati eke o daju we pe bi aba wa ninu imole okunkun ki o le raye joba ni igbese aye wa bi aba ntele olorun ni ese ogbeji o daju we pe satani ki o le ri aye lati pa wa kuro lati odo olorun ati we pe bi aba ja papa ninu imo otito gbogbo eko isina ati asa isina ki o le raye ni igbese aye wa gbogbo on patapata ni won wo lule ni waju wa eyi ni a fi so fun awon eniyan won yi we pe ki won ki o ma kiyesara ki a ma kiyesara je we pe ki a ma sora o ye ki a mo we pe ikilo ti Paulo apostoli ti o fun awon ara Kolose ikilo yi kan na ni Olorun fun wa ti o si tin fun gbogbo awon ti won gba Olorun gbo lati isedale tabi lati ibere ninu Deuteronomy ori ketala Deuteronomy ori ketala lati ese ikini bi woli kan bahu laarin re tabi alala kan ti o si fi ami tabi ise iyanu kan han o ki ese dara dara oni bi woli kan tabi alala kan bi o ba jade bi o ba dide ti o si fi ami ati ise iyanu kan han o ti ami na tabi ise iyanu na ti o so fun oba se we pe e je ki a tele olorun miran olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki a si ma sin won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe olowa olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe olowa olorun yin leyin olowa olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma fara mo eyi ni ohun ti Mose eni Olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni ohun ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso fun ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbele won lowo wi pe ko kun to fun omo Israeli Mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti Olorun fun wa we pe awa ti a je ti Olorun awa ti a ntele Olorun ki a sora ki a ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro we pe bi abankilo fun wa lati enu oniwaasu we pe ki a sora lodo awon woli eke won ma fi esun kan wa we pe awa ti an kilo fun awon eniyan a ko ni ife nitori won ro we pe bi abani ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so we pe enikan lo n waasu eko odi eko eke tabi elomiran lo n waasu ihin rere tooto kini a le fi pe oro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki awo Matthew ori keje ese ke dogun Matthew ori keje ese ke dogun e ma kiyesi awon woli eke ti on ton yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki asora ki akiyesi awon eke woli ti o nto wa wa ni awa agutan sugbon won je apanije ikoko e je ki abe lowo wa bi abari awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni toto se a o ma rerin a o fi awon omode won yi sile like lo fun won rara bi o ba je wi pe ni toto le a ni ife awon omode won yi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wipe ni toto ni ani ife ti a ri wipe awon omo leyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihinrere ti a si ri wipe awon apanije ikoko awon eke woli awon alai lọlọrun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si nda awon eniyan laamu won si fi won lakalaka won si ran won lo si orun ni ai rotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan we pe ki won ki o kie sara bi o ba je pe ni toto ni ani ife ife ti ani yo je ki a kilo fun awon omo Olorun wepe ki asora ki asi magba eko odi eko eke laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerin dilogun ese ikepa nigba na ni Jesu we fun won pe e kiye sara ki esi ma asora ni ti iwukara awon parisi ati ti awon sadusi kini Jesu nso ni nigba ti o nso we pe ki awon omo ehin awon nigbagbo toto awon ti won lo si orun rere nipa iwenumo eje Jesu we pe ki won ki o sora ki won ki o ma kiye sara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kiye sara re sugbon eko ti awon farisi ati ti awon sadusi Jesu ko fi di awon omo ihin re leti we pe eko oti to wa eko eke se wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke a mo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon omo eniyan ni lo we pe ki won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbosi ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nítorí àwọn ìkòkò wọ̀nyí ẹ máa ṣọ́ra nítorí àwọn ènìyàn tí wọ́n ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra nítorí àwọn tí wọ́n ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìnrere àwa tí a jẹ́ oníwàásù ìhìnrere ni a ti ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀ ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀ ni a ń wàásù ni a ń kọ́ni yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé tàbí ní àpéjọpọ̀ wa nígbàtí a bá péjọpọ̀ ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ ọlọ́run yálà nínú ilé ìsìn wa ni tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún tàbí ní ìgbà mìíràn ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ ọlọ́run bí ó ti rí èyí ni paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyè sára kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere bí a ti ní ìgbàlà bí a ti ní ìsọ̀dí mímọ́ bí a ti ní agbára ẹ̀mí ọlọ́run bí a ti ní ìwòsàn bí a ti ń gbẹ́kẹ̀lé ọlọ́run bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo ó sì yẹ kí wọn kí ó kíyè sára nítorí wípé pẹ̀lú omijé pẹ̀lú ẹ̀dùn ọkàn pẹ̀lú ìtara pẹ̀lú àdúrà pẹ̀lú ìfaraẹnirúbọ pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀ ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa ẹ jẹ́ kí a wo pétérù kejì orí kejì láti ẹsẹ ìkíní pétérù kejì orí kejì láti ẹsẹ kíní ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá àní tí yóò sẹ́ olúwa tí ó rà wọ́n wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́ àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà ìparun wọn kò sì tò gbé níhìn ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra nítorí ẹ̀kọ́ èké gbòde kan nítorí àwọn wòlíì èké wọn pọ̀ lé ayé ó sì yẹ kí a dúró nínú òtítọ́ àwọn aládámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìnrere ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà ti ayé yìí àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́ ó yẹ kí àwa tí a ti kọ́ àwa tí a mọ ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí kí tilẹ̀ ní ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìràn tí a ń sọ nípa rẹ̀ yìí bí a bá jẹ́ ẹni tí ó jáfara bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra bí a bá jẹ́ ẹni tí ń gba dùlùmọ̀ bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́ tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa nínú ọkàn wa tàbí nínú ìdàpọ̀ wa tàbí nínú ìjọ Ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi, a ń sọ fún wa, ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè, wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìgbèkùn. Bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn, ohun tí a ń sọ ó yé Paulu apostoli dáradára, nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè Gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹni tí ó jáfáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn, ó yẹ kí ó yé wa ohun tí ó ń sọ. Èyí jẹ́ wípé kí a di ní ìgbèkùn tàbí kí a kó wa lọ sí oko ẹrú. Ó ń sọ wípé ìmọ̀ ti ayé, ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ òdì tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ ni, ó máa ń di ní ìgbèkùn ni. Ó máa ń mú wa lọ sóko ẹrú ni. Àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìsìnrú, ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun. Kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ ọ̀rọ̀ Ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú titun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn. Ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ. Nínú májẹ̀mú láéláé ni a ti rí wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè kan kí ó máa bá orílẹ̀-èdè mìíràn jà. Ṣùgbọ́n bí wọ́n bá ti ń bá wọn jà, wọ́n á rí wípé ẹnìkan nínú orílẹ̀-èdè yìí ó jẹ́ alákínkanjú, ó jẹ́ alágbára. Wọ́n á rí wípé bí wọ́n bá lè di irú ẹni bẹ́ẹ̀ nígbèkùn, bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú, àwọn yòókù wọ́n á di ìjẹ fún wọn. Nítorí bẹ́ẹ̀, gbogbo ọgbọ́n tí wọ́n ní, gbogbo agbára tí wọ́n ní wọ́n máa sà láti rí wípé akínkanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí a dì í ní ìgbèkùn. Wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀, àwọn yòókù wọn ó di ìjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò. Bí o bá ka àwọn ìwé onídàájọ́, ó rí wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀. Gbà tí ẹnìkan tí ó wọlé wá, ó sọ wípé òun ní ìhìn rere, òun ní ẹ̀kọ́ kan tó mú wá fún wọn. Nítorí bẹ́ẹ̀, kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí ó jẹ́ ohun ìjìnlẹ̀, ó jẹ́ ohun àṣírí, ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba. Ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun, a fẹ́ di òun ní ìgbèkùn. Ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí ó ti rí wípé bí a bá lè mú òun kúrò, àwọn ènìyàn ìlú rẹ̀ wọn ó di ìjẹ. Nítorí bẹ́ẹ̀, ó ní kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ. Bí wọ́n ti jáde, bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí, ni ó kú. Bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde, bí ó ti sá jáde ni ó pe ìpè ogun. Bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akínkanjú, ó fẹ́ bá ọ jagun, ó fẹ́ bá ẹbí rẹ jagun. Ó rí wípé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé òní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́. Èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára. Nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakítí ti máa ń wá, àwọn tí ó máa sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ ti máa ń wá, àwọn tó máa sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti Bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara Bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he. Nítorí bẹ́ẹ̀, wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́. Ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. níhì ni Paulu apostoli ni o ti jẹ́ kí ó yẹ àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọ ni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí òòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù, a máa ń di ẹni tí ara níyè tí a tẹ̀lé èṣù láìmọ̀. Kì í ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kò rí kò sùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́, ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn, ò fẹ́ kí a dìọ̀ ní ìgbèkùn lọ sí oko ẹrú, ṣọ́ra ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29, Jeremiah orí 29 ẹsẹ̀ 8, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wípé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yìn ńlá. Nítorí ẹsẹ̀ 9, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lí Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ, wọ́n á máa lu aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà àwẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀, ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú Olúwa ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá ìkankan ló fẹ́ ṣẹlẹ̀, ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ fún ọ ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, tá a bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn, gbogbo ètò gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébó. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálà, àwọn alásọtẹ́lẹ̀, àwọn aláfọ̀ṣẹ, àwọn wòlíì èké, ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lí Olúwa wí. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ṣọ́ra. Bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́, wípé Ọlọ́run kọ́ ló rán wọn. Nítorí jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá. Nínú Róòmù orí 16, láti ẹsẹ 17, ara èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. O mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn. Bí a bá wà lọ́jà, tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa, wípé bí a ṣe ń tajà papọ̀, bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà, ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá. Bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n, a ó ṣe ìsọ tiwa lọ́tọ̀. Èyí ni Paulu apostoli sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run, ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké, tí ó fẹ́ gba ire rẹ, tí ó fẹ́ gbà á sọnù, tí ó fẹ́ gba àlàáfíà tí Ọlọ́run ti fún ọ, tí ó fẹ́ gbà á sọnù ìgbàlà ayébáyé, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, èyí tí oní nígbà tí a wẹ̀ ọ́nù kúrò nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹni yìí ó ń fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ. Ẹ sì jọ wà nínú ìsọ̀kan náà, ẹ jẹ́ ẹni tí máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí máa fi kùlukùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ní ṣọ́ra ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon kan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon ti nse iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni atiko atiko eko igbala ninu Jesu Christi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo epe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo oni bi enikeni ba wa ninu Christi o di eda titun awon ohun atijo iwa irin atijo wonyi won ti koja lo kiyesi won di titun oni ka sora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti so di mimo a ko ati ko nipa agbara emi mimo fun awon ti a so di mimo tabi kini ke a to ma so nipa eko wi pe ko dara ki onigbagbo ki o je eni ti ko birin jo tabi ki obirin ki o je okunrin kan ko kunu cupboardu ke a ma si lati ile de ile a ko ati ko a wi pe okunrin kan aya kan a se ti ko nipa eko atunse oni ki a sora ke a ma je eni ti n kaakiri ki a ma je eni ti a n fi afefe eko keko gbakiri o ni ki a kuro ni iso awon eniyan bee mo gbadura we pe gege bi olorun tin kilo fun wa we pe a o je eni tin gboran bi a si tin gboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu e je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma njiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni ati le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si n fe se o lore oni a fi n soro olorun fun o o si ri wipe inu bibeli ni a ti n kawe pe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wipe ki a sora ki a ma kiyesara ki enikeni ki o ma se fi imo ati etan asan de wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Christi e je ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki a wo idakoro ti a ni fun okan wa ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa nitori pe ninu re ni ninu Christi ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara ninu Christi olowa wa olugbala wa olusoagutan wa ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara ese ikewa asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti poruru gba won soke sodo oye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata ninu Kristi ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara ye ki o yi owe pe nigbati eniyan sobo nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni eniyan sobo kuro ninu ipo pipe ti Olorun da si o si sobo si ipo aipe eyi ti o bani ninu je gidigidi eniyan je alaipe nipa ti emi nipa ti iwa bi Olorun ati nipa ti ogbon ati oye gege bi eniyan ti sobo ni ogba Edeni lese kese ni Adamu ati Eva di alaipe ati awon omo ti anbi nipase won ni won di alaipe ati awa papa ki a to mo Kristi le a di alaipe alaipe nipa ti emi alaipe nipa iwa bi Olorun alaipe nipa ogbon ati oye sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun ohun lo so wa di pepe o fun ni idariji pepe o fun ni alaafia pepe o fun ni ekunrere ore ofe re o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa je ki a wo ninu Kolose ori keji ese keta inu eni ti a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí ó ní bí a bá ń fẹ́ ní ọgbọ́n a sì ń fẹ́ ní ìmọ̀ ìmọ̀ tó lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ nínú Kristi ni a ti lè rí i kí a má ṣe fetí sí àwọn tí ó ń sọ wípé ọgbọ́n kan wà tí ó tún ta èyí tó wà nínú Bíbélì kí a má ṣe fetí sí àwọn atanijẹ akónisìnà tí wọ́n máa ń sọ wípé ó ṣeé ṣe ní ibi ipò òkú tàbí ní ibi tí wọ́n ń sìnkú sí ibẹ̀ ni wọ́n tún ń lọ lóru láti lè ní ọgbọ́n kan tí ó farasin tàbí tí ó farapamọ́ onírara nínú Kristi ni gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ ni a fi pamọ́ sí ó ní kí a má tún rí ẹni tí ó ń lọ sí òkè òkun tàbí ẹni tí ó ń lọ sí aginjù tàbí ẹni tí ó ń lọ sí ìdí igi tàbí sí ìdí òrìṣà tí ó ń wá ọgbọ́n láti lè gbé ìgbésí ayé kan tí ó rò pé ó dára onírara nínú Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí wípé bí a bá ti ní Kristi àti ní ohun gbogbo nínú Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún Kolose orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ dídùn inú bàbá wa ti ń bẹ lé ọ̀run ni wípé ẹ̀kún ohun gbogbo ní ti ìdáríjì ní ti àlàáfíà ní ti ìgbàlà ní ti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ ní ti ìfẹ́ ní ti orí ọ̀fẹ́ ní ti agbára tàbí ọgbọ́n tàbí ohunkóhun tí a nílò láti lè gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run lọ́rùn ó ní dídùn inú bàbá ni wípé kí ẹ̀kún ohun dáradára gbogbo kí ó lè máa gbé inú rẹ̀ kí a tó lọ sí orí ẹ̀kún wa láti gbàdúrà ẹ jẹ́ kí a wo Pétérù kejì orí kìíní Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run ìwà mímọ́ ìwà òdodo ìwà òtítọ́ ìwà fún ọmọlẹ́yìn Kristi we pe gbogbo re patapata le ati fun wa ninu Olorun ninu Kristi ninu ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa pe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ko fe ohun ti oro Olorun yi so fun ani we pe gbogbo ohun ti o ye fun wa lati ni idariji ese lati ni agbara lori ese lati gbe igbese aye wa mimo lati gbe igbese aye ti o te Olorun ti o wo Olorun we pe a fun wa ninu Kristi nitori be o ye ki a to Olorun lo bi abati je eni ti amushina nipa eko ike eko odi nipa asha aye ati nipa awon omiran ti ko ni lari o ye ki a to Olorun lo ki a so fun pe ki o dariji wa ki a se se ipinu ki a so fun Olorun we pe a ko ni sina mo we pe a ko ni tele ona okunkun mo bi o ba je eni ti o tin tele woli ike ati eko ike ki o wa sodo Olorun nitori awon nkan wonyi yo so di eni igbekun a o ku oleru lo bi o ba joko sinu eko ike nitori be ye ki a da oni ide ye ki a gba okan re la ye ki Olorun fun rara re ki o fa kuro ninu awon nkan wonyi ki o je ti Olorun lekun rere ki o si mo wi pe igbala lo nfe ni isodimo lo nfe ni agbara emi Olorun lo nfe ni iwosan lo nfe ni tabi idasile itunisile lo nfe ni tabi omo lo nfe lati je ki o je ebukun fun ebi re tabi o fe ki Olorun ki o bukun lona kan abi lona miran gbogbo nkan wonyi le a o ni bi a ba gbẹkẹle Jesu Kristi nikan soso nitori ninu re ni ekun iwa Olorun gbe li ara iyara e je ki a dede duro ki a ba Olorun soro ki a so fun Olorun we pe ati ko eko ati mo wi pe o je ohun ti o se pataki lati kiyesa bi a tin kilo fun wa e je ki a gbadura ki a so fun Olorun we pe a fe je ti re e je ki a gbadura ki a so fun Olorun we pe a fe ma tele imo ati otito ti o wa ninu ihirere e je ki a gbadura ki a so fun Olorun wi pe gbogbo eko ike gbogbo eko ti mu ni sina gbogbo awon woli ike olukoni ike awon iwe ike akon sile afi won sile ajo won nina a si nfe tele oro Olorun gbogbo nkan to ba yato si eko ihirere ti a ti ko wa a fe ju won sile a fe tele Olorun timotimo gbadura so fun Olorun bi o ba je alailera bi o ba je eni ti a le tete yi lokan pada so fun Olorun we pe o fe duro sese o fe duro ninu eko o fe duro ninu eko ti o le se o pe se o ye fun ijoba Olorun bi o ba gbadura ti o gbẹkẹle Olorun ti o simile Olorun bi o ti le je alailagbara yo fi agbara fun o yo fi okun fun o yo le je ki o le duro sese ninu eko ti o ye koro
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Je ki agbadura. Baba wa ti nbe le orun. Adupe wo pe e ti ran wa lowo titi de akoko yi. Adupe awon oro ti a ti gbo. Adupe awon ti e ti se fun wa adupe fun awon ibokun lanla ti e ti fun eni kokan wa adupe fun idani loju we pe e wa pelu wa adupe wo pe e o fi wa sile adupe wo pe bi a ti reti bi a ti gbadura ti a ro mo ileri yin we pe e ti se ohun ti a n bere e gba ope ati iyin wa loruko Jesu a si n gbadura we pe awon ibokun temi tara eyi te ti fun wa yo je ajemonu loruko Jesu we pe a o ni padanu ohunkohun te ti se fun wa bi a ti de ipari àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí à ń bẹ̀ yìí wípé ọ̀rọ̀ ta ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù àdúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù ni a gbàdúrà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀ ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébòó àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébòó àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébòó àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlélógún ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú ó wà ní òun nìkan ṣùgbọ́n bí ó bá kú á so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èti à ń sọ níhìn tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run ó rọ̀ mọ́ àgbélébòó àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wọn ní iyì àti pé ìyọnu rẹ̀ ló fi iyì sí wa lẹ́nu. Nítòótọ́ gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù tí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ó ní bí kò ṣe wípé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú yóò wà ní òun nìkan ó ní ṣùgbọ́n bí wóró àlìkámà yìí bí ó bá bọ́ sílẹ̀ tí ó bá sì kú yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Bí a ti ń sọ nípa Jésù bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ti ara wa nítorí wípé ohun tí ó ṣẹlẹ̀ sí orí ó ní láti ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yà ara. Bí àwa náà bí a bá fẹ́ ṣe iṣẹ́ ìsìn tí yóò lè so a gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ọ̀gangan ibi tí àgbélébòó wà nínú iṣẹ́ ìsìn wa. Àwọn tí wọ́n bá ń kọ àgbélébòó tí wọ́n ń yẹrí fún àgbélébòó ìṣòro tàbí àgbélébòó àṣìgbọ́ tàbí àgbélébòó inúnibíni àti ti ìnira wọn kò lè ṣe iṣẹ́ ìsìn tó mọ́yán lórí nínú ìjọba Ọlọ́run. Èyí jẹ́ wípé àgbélébòó àti iṣẹ́ ìsìn wa wọ́n máa ń lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọn ò lè ya ara wọn. Bí o bá ti gbé àgbélébòó sílẹ̀ lórí wípé iṣẹ́ ìsìn rẹ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà bí o bá rọ ara lóye bí ara kò bá di bí o bá di òkú nígbà náà ni iṣẹ́ ìsìn rẹ ni ó tó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Olúwa àti Olùgbàlà wa èyí tí a ti kà jẹ́ kí a ka ẹsẹ̀ tí ó tẹ̀lé ó ní ẹni tí ó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù èyí ni ẹni tí ó bá ń ṣe àkẹ́bàjẹ́ ara ẹni tí ó ń tọ́jú ara kò fẹ́ ìṣòro kò fẹ́ inúnibíni kò fẹ́ wàhálà kò fẹ́ àṣenigbọ́ ó ní ẹni tí ó bá ń ṣe bẹ́ẹ̀ yóò sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá ń sọ fún wa wípé ẹni tí ó bá sì kórira ẹ̀mí rẹ̀ lé ayé yìí ni yóò pa á mọ́ títí dé títí ó fi di iyì àìnípẹ̀kun nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n oni bi enikeni ba nsin mi ki o ma to mi leyin bi enikeni ba fe lati sin olowa ki o ma to olowa leyin kini a npe ni tito olowa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin ije ki o ye wa wi pe lai si agbelebo ko si we pe a nto leyin bi a o ba si to leyin a o le se ise fun olowa bi a ba si se ise fun olowa a ki yo le dade lojo ikehin o aye wa nigba na we pe lai si agbelebo ko si ade irora iya iponju ti a ba farada ninu ise esin wa si olorun ati si eniyan ni o mo ki ise esin wa ki o lere ifara eni robo ninu ise esin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni e je ki a ma fi okan ba lo ikini sise ise esin pelu igboran ati gbigbe agbelebo sise ise esin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun pelu ifara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti onula lona kona bi a se wo awon ipa mete ta won yi lori wipe ohun ti a n pe ni agbelebo o ro mo ikookan ninu won a n so nipa igboran a n so nipa gbigbe agbelebo a n so nipa ifara eni robo a si n so nipa sisa apon ki a wo ni okookan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kookan wa wipe aigboran o ma n ba ise isin wa je aigboran o ma n je ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu nibini o ma n je ki ise isin wa ki o ma je itewogba niwaju olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti a fe ka nisisiyi ni won so fun wa awon ohun ti a ni lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu episteli kini si awon ara Tesalonika ni a ka ori kini ese ikesan episteli kini si awon ara Tesalonika ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisa kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe a ko orisa sile gbogbo awon orisa to wa lowo wa ni ile wa ni idile wa bi ki ba se pe a ko won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisa le kan na o ye ki a mo we pe olorun ni oba ki a si ko gbogbo orisa sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ran won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin de logun luko ori kerin de logun ese iketala ko si iran

Iṣẹ́ àwọn apọ́sítélì, orí ìkẹrìndínlọ́gbọ̀n. Agrippa sì wí fún Pọ́ọ̀lù pé a fún ọ láàyè láti sọ ti ẹnu rẹ. Nígbà náà ni Pọ́ọ̀lù nawọ́, ó sì sọ ti ẹnu rẹ̀ pé, Agrippa ọba, inú èmi ti kára mi dùn nítorí tí èmi ò wí ti ẹnu mi lónìí níwájú rẹ, ní ti gbogbo nǹkan tí àwọn Júù ń fi mí sùn sí, pàápàá bí ìwọ ti mọ gbogbo ìṣe àti ọ̀ràn tí ń bẹ láàrin àwọn Júù dájúdájú. Nítorí náà, èmi bẹ̀ ọ kí ìwọ kí o fi sùúrù gbọ́ tèmi. Ìwà ayé mi láti ìgbà èwe mi, bí ó ti rí láti ìbẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè mi àti ní Jerusalemu ni gbogbo àwọn Júù mọ̀. Nítorí wọ́n mọ̀ mí láti ìpilẹ̀sẹ̀ bí wọ́n bá fẹ́ jẹ́rìí pé gẹ́gẹ́ bí ẹ̀yà ìsìn wa tí ó le jùlọ, Farisi ni èmi. Àti ní ìsinsìnyí, nítorí ìrètí ìlérí tí Ọlọ́run ti ṣe fún àwọn bàbá wa, ni mo ṣe dúró níhìn fún ìdájọ́, ìlérí èyí tí àwọn ẹ̀yà wa méjèèjì láti ń fi ìtara sin Ọlọ́run lọ́sàn àti lóru, tí wọ́n ń retí àti rí gbà. Nítorí ìrètí yìí ni àwọn Júù ṣe ń fi mí sùn, Agrippa ọba. Èéṣe tí ẹ̀yin fi rò sí ohun tí a kò lè gbàgbọ́ bí Ọlọ́run bá jí òkú dìde? Èmi tilẹ̀ rò nínú ara mi nítòótọ́ pé ó yẹ kí èmi kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun òdì sí orúkọ Jésù ti Násárẹ́tì. Èyí ni mo sì ṣe ní Jerusalemu. Àwọn púpọ̀ nínú àwọn ènìyàn mímọ́ ni mo há mọ́ inú túbú. Nígbà tí mo ti gba àṣẹ lọ́dọ̀ àwọn olórí àlùfáà, nígbà tí wọ́n sì ń pa wọ́n, mo ní ohùn sí i. Nígbà púpọ̀ ni mo ṣẹ́ wọn níṣẹ̀ẹ́ nínú gbogbo sinagogu, mo ń dùú láti mú wọn sọ ọ̀rọ̀ òdì. Nígbà tí mo ṣòro sí wọn gidigidi, mo ṣe inú níbíni sí wọn dé àjèjì ìlú. Nínú rẹ̀ náà, bí mo ti ń lọ sí Damascus, tí èmi ti ọlá àti àṣẹ ikọ̀ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà lọ. Ní ọ̀sán gangan, ọba, mo rí ìmọ́lẹ̀ kan láti ọ̀run wá. Ó ju ríran oòrùn lọ, ó mọ́lẹ̀ yí mi ká àti àwọn tí ó ń bá mi rin àjò. Nígbà tí gbogbo wa sì ṣubú lulẹ̀, mo gbọ́ ohùn tí ń fọ̀ sí mi ní èdè Héberù pé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi? Ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. Èmi sì wí pé, ìwọ ta ni, Olúwa? Olúwa sì wí pé, èmi ni Jésù tí ìwọ ń ṣe inúnibíni sí. Ṣùgbọ́n dìde kí o sì fi ẹsẹ̀ rẹ tẹlẹ̀, nítorí èyí ni mo ṣe farahàn ọ́ láti yàn ọ́ ní ìránṣẹ́ àti ẹlẹ́rìí. Fún ohun wọn ni tí ìwọ ti rí àti ohun wọn ni tí èmi ò fi ara hàn fún ọ. Èmi ò máa gbà ọ lọ́wọ́ àwọn ènìyàn àti lọ́wọ́ àwọn kẹfẹ́rí tí èmi rán ọ sí ní ìsinsìnyí láti là wọn ní ojú, kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára Sàtánì sí Ọlọ́run, kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú mi. Nítorí náà, Agrippa ọba, èmi kò ṣe àìgbọràn sí ìran ọ̀run náà, ṣùgbọ́n mo kọ́ sọ fún àwọn tí ó wà ní Damascus àti ní Jerusalemu àti já gbogbo ilẹ̀ Judea àti fún àwọn kẹfẹ́rí kí wọn kí ó ronúpìwàdà, kí wọ́n sì yí padà sí Ọlọ́run, kí wọ́n máa ṣe iṣẹ́ tí ó yẹ sí ìrònúpìwàdà. Nítorí nǹkan wọ̀nyí ni àwọn Júù ṣe mú mi ní tẹ́ḿpìlì tí wọ́n sì fẹ́ pa mí. Ṣùgbọ́n bí mo sì ti rí ìrànlọ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run, mo dúró títí ó fi di òní, mo ń jẹ́rìí fún àti èwe àti àgbà. Èmi kò sọ ohun mìíràn bí kò ṣe ohun tí àwọn wòlíì àti Mósè ti wí pé yóò ṣe, pé Kristi yóò jìyà àti pé nípa àjínde rẹ̀ kúrò nínú òkú, òun ni yóò kọ́ kéde ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn àti fún àwọn kẹfẹ́rí. Bí ó sì ti ń sọ tẹnu rẹ̀, Festu wí ní ohun rárá pé Pọ́ọ̀lù, orí rẹ̀ bàjẹ́, ẹ̀kọ́ àkọ́jú bá ọ ní orí jẹ́. Ṣùgbọ́n Pọ́ọ̀lù wí pé orí mi kò bàjẹ́, Festu ọlọ́lá jùlọ, ṣùgbọ́n ọ̀rọ̀ òtítọ́ àti ti ìwà àìrékọjá ni èmi ń sọ jáde. Nítorí ọba mọ nǹkan gbogbo wọ̀nyí níwájú ẹni tí èmi ń sọ̀rọ̀ ní àìbẹ̀rù, nítorí mo gbàgbọ́ pé ọ̀kan nínú nǹkan wọ̀nyí kò pamọ́ fún un, nítorí tí a kò ṣe nǹkan yìí ní ìkọ̀kọ̀. Agrippa ọba, ìwọ gba àwọn wòlíì gbọ́, èmi mọ̀ pé ìwọ gbàgbọ́. Agrippa sì wí fún Pọ́ọ̀lù pé, pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú díẹ̀ sí, ìwọ ìbá sọ mí di Kìrìsìtíánì. Pọ́ọ̀lù sì wí pé, ìbá wu Ọlọ́run yálà pẹ̀lú aápọn díẹ̀ tàbí pípọ̀, pé kí ó má ṣe ìwọ nìkan, ṣùgbọ́n kí gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ mi lónìí pẹ̀lú lè di irú ènìyàn tí èmi jẹ́ láìsí ẹ̀wọ̀n wọ̀nyí. Nígbà tí ó sì sọ nǹkan wọ̀nyí tán, ọba dìde àti baálẹ̀ àti báníkè àti àwọn tí ó bá wọn jókòó. Nígbà tí wọ́n lọ sí apá kan, wọ́n bá ara wọn sọ pé ọkùnrin yìí kò ṣe nǹkan kan tí ó yẹ sí ikú tàbí sí ẹ̀wọ̀n. Agrippa sì wí fún Festu pé, àbá dá ọkùnrin yìí sílẹ̀, ìbá má ṣe pé kò ti fi ọ̀ràn rẹ̀ lọ Kẹ́sàrì.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ṣé àwọn apọ́sẹ́lì orí ìkẹtàdínlọ́gbọ̀n bí a sì ti pinnu rẹ̀ pé kí a wọ ọkọ̀ lọ sí Italy, wọ́n fi Paulu àti àwọn òǹdè mìíràn kan pẹ̀lú lé balógun ọ̀run kan lọ́wọ́ tí a ń pè ní Julio ti ẹgbẹ́ ọmọ ogun Augustu, nígbà tí a sì wọ ọkọ̀ Adramitiu kan tí ń fẹ́ lọ sí àwọn ìlú tí ó wà létí òkun Asia, Àwáṣíkọ̀, Aristarchu, ará Macedonia àti Thessalonica wà pẹ̀lú wa. Ní ijọ́ kejì, àwa dé Sidoni. Júlíù sì ṣe inú rere sí Paulu, ó sì gùn láàyè kí ó máa tọ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ láti rí ìtọ́jú. Nígbà tí àwa sì ṣíkọ̀ níbẹ̀, àwa lọ lẹ́ba Kipru nítorí tí a fẹ́fẹ́ ṣọwọ́ òdì. Nígbà tí àwa rí òkun Kilikia òun Pamphylia kọjá, àwa dé Mira Likia. Níbẹ̀ ni balógun ọ̀run sì rí ọkọ̀ Alexandria kan tí ń lọ sí Italy, ó sì fi wá sínú rẹ̀. Nígbà tí àwa ń lọ jẹ́jẹ́ ní ọjọ́ pípọ̀, tí àwa fi agbára káká dé ọ̀kan kan nídù, tí a fẹ́fẹ́ kò gùn wa láàyè, àwa lọ lẹ́ba Crete, lé ọ̀kan kan Salmone. Nígbà tí a sì fi agbára káká kọjá rẹ̀, àwa dé ibi tí a ń pè ní Èbúté Yíyanjú, tí ó súnmọ́ ibi tí ìlú Lásìá ti wà rí. Nígbà tí a sì ti sọ ọjọ́ pípọ̀ nù, tí a ti ta ìgbòkun wá ìdí ewu tán, nítorí àwẹ̀ ti kọjá tán, Paulu dá ìmọ̀ràn, ó sì wí fún wọn pé, alàgbà, mo wòye pé ìṣíkọ̀ yìí yóò ní ewu àti òfò púpọ̀, kì í ṣe kìkì ti ẹrù àti ti ọkọ̀, ṣùgbọ́n ti ẹ̀mí wa pẹ̀lú. Ṣùgbọ́n balógun ọ̀run gba ti olórí ọkọ̀ àti ti ọlọ́kọ̀ gbọ́ yọ wọn ni tí Paulu wí lọ. Àti nítorí èbúté náà kò rọrùn láti lo àkókò òtútù níbẹ̀, àwọn púpọ̀ sì dámọ̀ràn pé kí a lọ kúrò níbẹ̀, bí wọn ó lè làkàkà dé Fẹ́níkè láti lo àkókò òtútù tí ṣe èbúté Crete tí ó kọjú sí òsì ìwọ̀ oòrùn àti ọ̀tún ìwọ̀ oòrùn. Nígbà tí afẹ́fẹ́ gúúsù sì ń fẹ́ jẹ́jẹ́, tí wọ́n ṣe bí ọwọ́ àwọn ti ohun tí wọ́n ń wá, wọ́n ṣíkọ̀, wọ́n ń pa ẹ̀bá Crete lọ. Kò sì pẹ́ lẹ́yìn náà ni ìjì tí a ń pè ní Euraquilo fẹ́ lù ú. Nígbà tí ó sì ti gbé ọkọ̀ tí kò sì lè dojúkọ ìjì náà, àwa jọ̀wọ́ rẹ̀, ó ń gbá a lọ. Nígbà tí ó sì gbá a lọ lábẹ́ erékùṣù kan tí a ń pè ní Clauda, ó di iṣẹ́ púpọ̀ kí àwa kí ó tó lè súnmọ́ ìgbàjá. Nígbà tí wọ́n sì gbé e sókè, wọ́n ń ṣe ìrànlọ́wọ́, wọ́n ń di ọkọ̀ ní ìsàlẹ̀. Nígbà tí wọ́n sì bẹ̀rù kí a má baà gbá wọn sórí iyanrìn díẹ̀, wọ́n ta gbòkun, wọ́n sì ń gbá kiri. Bí àwa sì ti ń ṣe làálàá gidigidi nínú ìjì náà, ní ijọ́ kejì, wọ́n kó nǹkan dà sí omi láti mú ọkọ̀ fẹ́rẹ̀. Àti ní ijọ́ kẹta, a fi ọwọ́ ara wa kó ohun èlò ọkọ̀ dànù. Nígbà tí oòrùn àti ìràwọ̀ kò sì hàn ní ọjọ́ pípọ̀, tí ìjì náà kò sì mọ níwọ̀n fún wa, àbá àti ìlà kò sí fún wa mọ́. Nígbà tí wọ́n wà ní àìjẹun ní ọjọ́ pípọ̀, nígbà náà ni Paulu dìde láàrin wọn, ó ní, alàgbà, ẹ̀yin ìbá ti gbọ́ ti èmi, kí a má ṣe ṣíkọ̀ kúrò ní Crete, ewu àti òfò yìí kì bá ti bá wa. Ǹjẹ́ ní ìsinsìnyí, mo gbà yín níyànjú kí ẹ tújú ká, nítorí kì yóò sí òfò ẹ̀mí nínú yín bí kò ṣe ti ọkọ̀. Nítorí áńgẹ́lì Ọlọ́run ti ẹni tí èmi ń ṣe àti ẹni tí èmi ń sìn, ó dúró tì mí ní òru àná. Ó wí pé, má bẹ̀rù, Paulu, ìwọ kò lè ṣàì má dúró níwájú Kẹ́sàrì, sì wo, Ọlọ́run ti fi gbogbo àwọn tí ó bá ọwọ́ kọ̀ pọ̀ fún ọ. Ǹjẹ́ nítorí náà, alàgbà, ẹ dára yá, nítorí mo gba Ọlọ́run gbọ́ pé yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún mi. Ṣùgbọ́n a ó gbá wájú sí erékùṣù kan. Ṣùgbọ́n nígbà tí ó di òru ijọ́ kẹrìnlá tí àwa ń gbá sí ìsọ̀hún ní Adria láàrin ọ̀gànjọ́, àwọn atukọ̀ tàn mọ́ pé àwọn súnmọ́ etí ilẹ̀ kan. Nígbà tí wọ́n sì wọn òkun, wọ́n rí ó jì ní ogún àgbáká. Nígbà tí wọ́n sì sùn síwájú díẹ̀, wọ́n sì tún wọn òkun, wọ́n rí ó jì ní àgbáká mẹ́ẹ̀ẹ́dógún. Nígbà tí wọ́n bẹ̀rù kí wọn kí ó má ṣe gbálu ibi òkúta, wọ́n sọ ìdákọ̀rọ̀ mẹ́rin sílẹ̀ ní ìdí ọkọ̀, wọ́n retí ojúmọ́. Ṣùgbọ́n nígbà tí àwọn atukọ̀ ń wá ọ̀nà àti sá kúrò nínú ọkọ̀, tí wọ́n sì ti sọ ìgbàjá kalẹ̀ sí ojú òkun bí ẹni pé wọ́n fẹ́ sọ ìdákọ̀rọ̀ sílẹ̀ níwájú ọkọ̀, Paulu wí fún balógun ọ̀run àti fún àwọn ọmọ ogun pé bí kò ṣe pé àwọn wọ̀nyí bá dúró nínú ọkọ̀, ẹ̀yin kì yóò lè là. Nígbà náà ni àwọn ọmọ ogun ké okun ìgbàjá, wọ́n jọ̀wọ́ rẹ̀ kí ó ṣubú sọ́hun. Nígbà tí ilẹ̀ ń mọ́bọ̀, Paulu bẹ gbogbo wọn kí ó jẹun díẹ̀. Ó wí pé, òní ni ó di ìjẹrìnlá tí ẹ̀yin ti ń retí, tí ẹ kò dẹ́kun gbàwẹ̀, tí ẹ kò sì jẹun. Nítorí náà, mo bẹ̀ yín kí ẹ jẹun díẹ̀, nítorí èyí ni fún ìgbàlà yín, nítorí irun kan kì yóò rè kúrò ní orí ẹnìkan yín. Nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí, tí ó sì mú àkàrà, ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níwájú gbogbo wọn. Nígbà tí ó sì bù ú, ó bẹ̀rẹ̀ sí í jẹ. Nígbà náà ni gbogbo wọn sì dára yá, àwọn pẹ̀lú sì gba oúnjẹ. Gbogbo wa ti ń bẹ nínú ọkọ̀ náà sì jẹ́ 84. Nígbà tí wọ́n jẹun yó tán, wọ́n kó nǹkan dànù kúrò nínú ọkọ̀, wọ́n sì kó àlìkámà dà sí omi. Nígbà tí ilẹ̀ sì mọ́, wọn kò mọ ilẹ̀ náà, ṣùgbọ́n wọ́n rí apá odò kan tí ó ní èbúté, níbẹ̀ ni wọ́n ń gbèrò bí wọn ó ba lè ti ọkọ̀ sí. Nígbà tí wọ́n sì ké ìdákọ̀rọ̀ kúrò, wọ́n jọ̀wọ́ wọn sínú òkun. Lẹ́sẹ̀ kan náà, wọ́n tú ìdí ọkọ̀, wọ́n sì ta ìgbòkun iwájú ọkọ̀ sí afẹ́fẹ́, wọ́n wà kọjú sí ilẹ̀. Nígbà tí wọ́n sì dé ibi tí òkun méjì pàdé, wọ́n fi orí ọkọ̀ sọlẹ̀, iwájú rẹ̀ sì kàn mọ́lẹ̀ ṣinṣin, ó dúró kò lè yí. Ṣùgbọ́n agbára ríro omi bẹ̀rẹ̀ sí fọ́ ìdí ọkọ̀ náà. ero awon omo ogun ni ki a pa awon ode ki enikeni won ki o ma ba awe jade sa lo sugbon balogun orun fe gba Paul la o si pase fun awon ti o le we ki won ki o ko bo si okun lo si ile ati awon iyoku omiran lori apako ati omiran lori efoko be ni o si se ti gbogbo won yo ni alaafia de ile. Ise awon aposteli ori ikejidini ogbon. Nigba ti gbogbo wa si yo tan ni awa mo pe melita ni a n pe erekusu naa ki si se ore die ni awon alaigbede naa se fun wa nitori ti won dana won si gba gbogbo wa si odo nitori ojo igba naa ati itori otutu. Nigba ti Paul si sa idi iwon won igijo ti o si ko sinu ina pamole kan ti inu oru jade o di mo ile owo bi awon alaigbede naa si ti ri eranko oloro naa ti di mo ile owo won ba ara won so pe daju daju a pa niyan ni okunrin yi eni ti o yo ninu okun tan sugbon ti esan ko si je ki o wa laaye won si gbin eranko naa sinu ina ohun ko nkan ko se sugbon won woye igba ti yo wu tabi ti yo si subu lule ku lojiji nigba ti won wo titi ti won ko si ri nkan kan ki o se won pa iye da pe orisa kan ni okunrin yi ile agbegbe be ni ile okunrin olola erekusu naa wa oruko eni ti a n pe ni Publiu eni ti o gba wa si odo ti o si fi inu rere mu wa wo ni ijo meta o si se baba Publiu dubule arun iba ati orin eni ti Paul wole tolo ti o si gbadura fun nigba ti o si fi owo le omu larada nigba ti eyi si se tan awon iyoku ti o ni arun ni erekusu naa to wa o si mu won larada awon eni ti o bu ola pipo fun wa nigba ti awa si nlo won di nkan gbogbo ru wa ti a ba se alaini ati leyin osu meta awa wo oko Alexandria kan ti o lo akoko tutu ni erekusu naa mi eyi ti se Castoru ohun Poluxu nigba ti awa gunle ni Syracuse awa gbe ibe ni ijo meta lati ibe nigba ti awa lo yika awa de regioni ati leyin ijo kan afefe gusu dide ni ijo keji re awa si de Puteoli nibi ti a gbe ri awon arakunrin ti won si be wa lati ba won gbe ni ijo meje be ni awa si lo si Haromu ati lati ibe nigba ti awon arakunrin gburo wa won wa titi won fi de Apiforoni ati Aroje meta lati pade wa nigba ti Paul si ri won o dupe lowo Olorun o mu okan le nigba ti awa si de Romu balogun orun fi awon onde le olori eso lowo sugbon won je ki Paul ki o ma dagbe fun ara re pelu omo ogun tin so o si se leyin ijo meta Paul pe awon olori ijujo nigba ti won si pejo o wi fun won pe ara bi o ti se pe emi ko se nkan lodi si awon eniyan tabi si ise awon baba wa sibe won fi mi le awon ara Romu lowo le onde lati Jerusalem wa nigba ti won si wadi oran mi won fe jowo mi lowo lo nitori ti ko si oran iku lara mi sugbon nigba ti awon ju soro lodi si eyi sun mi lati fi oran mi lo Kesari ki se pe mo ni nkan lati fi orilede mi sun si nje nitori oran yi ni mo se ranse pe yin lati ri yin ati lati ba yin soro nitori pe nitori ireti Israeli ni a se fi ewon yi de mi won si wi fun pe awa ko ri iwe gba lati Judea wa nitori re be ni enikan ninu awon arakunrin ti o ti be wa koroyin tabi ki o soro ibi kan si o sugbon awa nfe gbo ni enu re ohun ti iwo ro nitori bi o se ti isin iyapa yi ni awa mo pe nibi gbogbo ya n soro lodi si nigba ti won da ojo fun opolopo won ni o to wa ni ile agbawo re awon eni ti o so asoye oro ijoba olorun fun o n yi won lokan pada si pati Jesu lati inu ofin Mose ati awon woli wa lati owuro titi o fi di asale elomiran si gba ohun ti won wi gbo elomiran ko si gbagbo nigba ti ohun won ko sokan laarin ara won tuka leyin igba ti Paul soro kan pe otito ni emi mimo so lati enu woli Isaya wa fun awon baba wa wipe to awon eniyan won yi lo ki o si wipe ni gbigbo eyin o gbo ki yo si ye yin ati ni riri eyin o ri eyin ki yo si woye nitori ti aya awon eniyan yi sebo eti won si wuwo lati fi gbo oju won ni won si ti di nitori ki won ki o ma ba fi oju won ri ki won ki o ma ba fi eti won gbo ati ki won ki o ma ba fi okan won mo ki won ki o ma ba yi pada ati ki emi ki o ma ba mu won larada nje ki eyin ki o mo eyi pe aran igbala Olorun si awon keferi won o si gbo nigba ti o si ti so oro won yi fun won tan awon ju lo won ba ara won jiyan pupo Paul o si gbe ile agbawo re lodun meji toto o si n gba gbogbo awon ti o wole to wa o n waasu ijoba Olorun o si n fi igboya gbogbo ko ni ohun won ni ti se ti Jesu Kristi Oluwa enikan ko da lekun eyi ni opin ise awon aposteli.
0: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: ni oruko Jesu Christ Oluwa wa eje ki agbadura Olorun alaanu adupe wi pe e mu wa pe jopo nihin adupe wi pe ojo ti e fe be wa wo ojo ti e fe se wa lore ojo ti e fe bokun fo wa ojo ti e fe mu wa larada ojo ti e fe gun gbogbo ailera gbogbo osi gbogbo adanu ojo ti e fe gbon kuro ni igbese aye wa ojo na ti de amo wi pe ise iyanu ti a tin gboro ise iyanu ti a tin reti e ti a tin gbo pe e se fun awon elomiran ninu bibeli ati ti e ti se fun awon elomiran ni aye asiko ti wa amo wi pe ojo na pe ti a ri ti wa gba akiyin kaabo eyin olorun alagbara olorun olugbala olorun ti tun teni se olorun ti tun teni mo adupe wi pe e wa sarin wa akiyin kaabo e kaabo loruko Jesu ambe yin we pe agbara atorun wa agbara ti tun ta ye se agbara ti tun teni da agbara ti wo lokurun san agbara ti wo elese ti gba la kuro ninu ese agbara ti so ni di mimo agbara ti fi emi orun kun ni ambe yin we pe ki e da lu wa loruko Jesu abe yin we pe gbogbo awon eri kabiti kabiti ti a tin gbo wi pe e se fun awon elomiran ni ipago ara oto yi ti o je ti wa ti o je ti awon lede Yoruba a nbe yin wi pe ilopo ilopo e o se fun olukuluko wa loruko Jesu e fowo kan eni kokan wa bi e tin fowo kan wa ki a ma ni iyipada bi e tin fowo kan wa ki a ma ri iwosan bi e tin fowo kan wa ki oju afoju ki o ma la ki a ro ki o ma dide fo fayo ki awon ti esu ti won ti soko lojo anbe yin pe bi e tin fo kan wa ki agbara esu ki o ma pora loruko Jesu anbe yin we pe ko si eni ti yo padanu laarin wa ko si eni ti yo pofo laarin wa we pe eni kokan wa le o fowo kan a o si ri ise iyanu yin ni aye wa loruko Jesu le kan si aki kaabo saarin wa e wa dabira ninu aye eni kokan wa adupe opo eti gbo loruko Jesu Kristi Oluwa wa anwo iwe Genesis ori ikeji le ni ogbon lati ese ikerin le logun Genesis ori ikeji le logbon lati ese ikerin le logun o si ko Jacob nikan okunrin kan si n ba jijakadi titi o fi di afemojumo nigba ti o si ri pe oun ko le da o fowo kan ki olorun ki o fowo kan o fowo kan ni ihu egungun itan re ihu egungun itan Jacob si ye ni orike bi o ti n ba jijakadi o si we pe je ki emi ki o lo nitori ti ojumo motan oun si we pe emi ki yo je ki iwo ki o lo bi ko se pe iwo ba sore fun mi mo gbagbo we pe eyi ni ipinu okan re we pe o ja ijakadi ninu adura o si segun o ri agbara olorun ni igbesi aye re eyi ni angeli so fun Jacob we pe je ki emi ki o lo nitori we pe ile fere motan ni Jacob wi pe emi ki yo je ki iwo ki o lo bi ki ba se wi pe iwo sure fun mi tabi iwo bokun mi o si bi pe oruko re o nbere wi pe kini oruko re o fe mo boya o ni okan otito o fe mo wi boya o fe se atunse nitori wi pe ibere yi kan na ati bere lowo re lekan ri sugbon ko so otito to wa ni di oro sugbon nisinsin gege bi eni ti o nfe ibokun o dahun o wi pe Jacob ni oruko ohun o si we pe a ki yo pe oruko re ni Jacob mo bi ko se Israeli nitori pe iwo ti ba olorun ati eniyan ja e je we pe o jija kadi ninu ibere ninu isepe ninu adura iwo si bori Jacob si bi o we o si we pe emi be o so oruko re fun mi o si wi pe e se ti iwo fi n bere oruko mi o si sori fun nibe Jesu yo sori fun onihin Olorun fun ara re yo sori fun onihin Jacob si so oroko ibe na ni Penieli oni nitori ti mo ti ri Olorun loju koju mo gbagbo we pe o ri Olorun o ri ibukun Olorun o ri agbara Olorun ni igbese aye re o wi pe o si da emi mi si ojo ti oro ni binu je eniyan yo ba di ayo ojo ti a o ba nu omi je gbogbo nu koro loju eni tin sokun ojo ti oke isoro yo ba wolule wi ninu oro aye tara ile ati tara oko ojo na ni emi mimo man dari won sodo Olorun Olodumare oba to ntaye eni se oba to so aye eni di rere on ti o mu ki o je okan ninu awon olori ire to wa si ipago ajinde odun ire nje nitori na mo ki o ku orire mo si ki olukuluku wa kaabo si ipade ikini ipago ara oto yi loruko Jesu Oluwa wa sugbon o ye ki o ye wa wi pe orisi olori jori eniyan meji ni won ti ba Olorun pade ti Oluwa si fowo to igbesi aye won itan nikan ni mo ka fu onisisin yi o so nipa egbe kini ni awon to mura sile awon to pese okan won sile gege bi awo tan garan ti afo to mo toni toni ni imura sile lati gba isura iye biye si.

0: ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe.
1: Kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀.
0: And rode o.

0: Epistele ti Paul Apostle si awon ara Rome. Ori ikini. Paul iranse Jesu Christi ti a pe lati je apostle ti a ya soto fun irere Olorun ti o ti se ileri tele ri ninu iwe mimo lati owo awon woli re niti omo re ti a bi lati inu iru omo David nipa ti ara eni ti a pinu re lati je pelu agbara omo Olorun gege bi emi iwa mimo nipa jinde kuro ninu oku ani Jesu Christi Oluwa wa lati odo eni ti a wari ore ofe ati ise apostoli gba fun igboran igbagbo laarin gbogbo orilede nitori oruko re laarin awon eni ti eyin pelu ti a pe lati je ti Jesu Christi si gbogbo eni ti o wa ni Rome olufe Olorun ti a pe lati je mimo ore ofe si yin ati alaafia lati odo Olorun baba wa wa ati Jesu Christi Oluwa mo ko dupe na lowo Olorun mi nipase Jesu Christi nitori gbogbo yin nitori pe a n royin igbagbo yin yi gbogbo aye ka Olorun sa ni eleri mi eni ti emi n fi emi mi sin ninu irere omo re bi o ti se pe ni aisimi ni emi ranti eyin nigba gbogbo ninu adura mi emi n bebe bi lona kona leke gbogbo re ki a le se ona mi ni ire nipa ife Olorun lati to yin wa nitori ti emi n fe gidigidi lati ri yin ki emi ki o le fun yin ni ebun emi die ki a le fi ese yin mule eyi ni ki a le jumo ni itunu ninu yin nipa igbagbo awa mejeji ti yin ati ti emi ara emi ko si fe ki eyin ki o se alaimo pe nigba pupo ni emi n pinu re lati to yin wa sugbon o die ti fun mi di isisiyi ki emi ki o le ni eso die ninu yin pelu gege bi laarin awon keferi iyoku mo di ajigbese awon eleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon so be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu irere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju irere Kristi nitori agbara Olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju isaaju ati fun eleni pelu nitori ninu re li ododo Olorun han lati igbagbo de igbagbo gege bi ati ko pe sugbon olododo yo wa nipa igbagbo nitori a fi ibinu Olorun han lati orun wa si gbogbo aiwa bi Olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole nitori ohun ti a le mo ni ti Olorun o farahan ninu won nitori Olorun ti fi han fun won nitori ohun re ti o farasin lati igba dida aye a ri won gbangba a n fi oye ohun ti a da mo ani agbara ati iwa Olorun re ayeraye ki won ki o le wa ni airiwi nitori igba ti won mo Olorun won ko yin logo bi Olorun bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́ ṣùgbọ́n èrò ọkàn wọn di asán a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn wọ́n ń pe ara wọn ní ọlọ́gbọ́n wọ́n sì di aṣiwèrè wọ́n sì pa ògo Ọlọ́run tí kìí díbàjẹ́ dà sí àwòrán èrè ènìyàn tí díbàjẹ́ àti ti ẹyẹ àti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ohun tí ń rákò nítorí náà ni Ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ nínú ìfẹ́kúfẹ́ ọkàn wọn sí ìwà ẹ̀rí láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn àwọn ẹni tí ó yí òtítọ́ Ọlọ́run padà sí èké wọ́n sì bọ́ wọ́n sì sin ẹ̀dájú ẹlẹ́dàá lọ ẹni tí í ṣe olùbùkún títí láé àmì nítorí èyí yìí ni Ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkiwà nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlú ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú wọn a máa fi ìlú obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀ wọn a máa ní ìfẹ́kúfẹ́ gbígbóná sí ara wọn ọkùnrin ń bá ọkùnrin ṣe èyí tí kò yẹ wọ́n sì ń jẹ èrè ìṣìná wọn nínú ara wọn bí ó ti yẹ sí àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrù Ọlọ́run ní ìmọ̀ wọn Ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́ wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojúkòkòrò àrankàn wọ́n kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú afiọ̀rọ̀kẹlẹ́banijẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn akórira Ọlọ́run aláfojúdi agbéraga ahalẹ̀ aláròṣe ohun búburú aṣàìgbọràn sí òbí aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìnífẹ́ agídí aláìláàánú àwọn ẹni tí ó mọ ìlànà Ọlọ́run pé ẹni tí ó bá ṣerú nǹkan wọ̀nyí ó yẹ sí ikú wọn kò ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọ́n.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìrètí tí ẹ fún gbogbo àwọn onígbàgbọ́ wípé lọ́jọ́ kan ìpè yóò dùn, a ó sì gbé àwọn àyànfẹ́ sókè, a ó mú wọn kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà nísinsìnyí, a ó sì máa bá Jésù gbé, a ó rí i lójúkojú, a ó sì lè bá sọ̀rọ̀ lójúkojú. Baba, fun iru ireti ti o ni ogo bi eyi a nbebe we pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti yo padanu iru ireti ologo bayi ni oruko Jesu.
3: Amen.
2: Amo we pe igba na nku fere fe.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn, bó bá wà ní kawọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìsẹ́lẹ̀ Paul Apostle sí àwọn ará Rome, orí ìkejì. Nítorí náà, aláìríwí ni ìwọ ọkùnrin náà. Ẹnikẹ́ni tí ó wù kí o jẹ́ ti ń dájọ́. Nítorí nínú ohun tí ìwọ ń ṣe ìdájọ́ ẹlòmíràn, ìwọ ń dá ara rẹ lẹ́bi. Nítorí ìwọ ti ń dájọ́ ń ṣe ohun kan náà. Ṣùgbọ́n àwa mọ̀ pé ìdájọ́ Ọlọ́run jẹ́ gẹ́gẹ́ bí òtítọ́ sí gbogbo àwọn tí ó ń ṣe irú ohun báwọn ni. Àti ìwọ ọkùnrin náà ti ń ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú ohun báwọn ni. Tí ìwọ sì ń ṣe bẹ́ẹ̀ náà, ìwọ rò èyí pé ìwọ yọ nínú ìdájọ́ Ọlọ́run, tàbí ìwọ ń gan ọrọ̀ oore àti ìpamọ́ra àti sùúrù rẹ̀, yá mọ̀ pé oore Ọlọ́run ni ó ń fa ọ lọ sí ìrònúpìwàdà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí líle àti àìrònúpìwàdà ọkàn rẹ, ni ìwọ ń fi ìbínú ṣúra fún ara rẹ di ọjọ́ ìbínú àti ti ìfihàn ìdájọ́ òdodo Ọlọ́run, ẹni tí yóò san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀, fún àwọn tí ń fi sùúrù ní rere ṣe wá ògo àti ọlá àti àìdíbàjẹ́ ìyà àìnípẹ̀kun. Ṣùgbọ́n fún àwọn oníjà tí wọn kò sì gba òtítọ́ gbọ́, ṣùgbọ́n tí wọ́n ń gba ìṣòdodo gbọ́, ìrunú àti ìbínú yóò wà, ìpọ́njú àti ìrora lórí olúkúlùkù ọkàn ènìyàn tí ń hùwà ibi ti Júù ṣáájú àti ti Eléni pẹ̀lú. Ṣùgbọ́n ògo àti ọlá àti àlàáfíà fún olúkúlùkù ẹni tí ń hùwà rere fún Júù ṣáájú àti fún Eléni pẹ̀lú, nítorí ojúṣáájú ènìyàn kò sí lọ́dọ̀ Ọlọ́run. Nítorí iye àwọn tí ó ṣẹ̀ ní àìlófin, wọn ó sì ṣègbé láìlófin, àti iye àwọn tí ó ṣẹ̀ lábẹ́ òfin, àwọn ni a ó fi òfin dá lẹ́jọ́. Nítorí kìí ṣe àwọn olùgbọ́ òfin ni aláre lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn olùṣe òfin ni a ó dá láre. Nítorí nígbà tí àwọn kèfèrí tí kò ní òfin bá ṣe ohun tí ó wà nínú òfin nípa ẹ̀dá, àwọn wọ̀nyí tí kò ní òfin jẹ́ òfin fún ara wọn, àwọn ẹni tí ó fi hàn pé a kọ̀wé iṣẹ́ òfin sí wọn ní ọkàn, tí ọkàn wọn sì ń jẹ wọn lẹ́rìí, tí ìró wọn láàrin ara wọn sì ń fi wọn sùn tàbí tí ó ń gbè wọn. Ní ọjọ́ náà, nígbà tí Ọlọ́run yóò ti pa Jésù Kristì ṣe ìdájọ́ àṣírí ènìyàn gẹ́gẹ́ bí ìrere mi. Ṣùgbọ́n bí a bá ń pè wọ ní Júù tí ó sì sinmi lé òfin, tí ó sì ń ṣògo nínú Ọlọ́run, tí ó sì mọ ìfẹ́ rẹ̀, tí ó sì dán ohun tí ó yàtọ̀ wò, ẹni tí a ti kọ́ ní òfin, tí ó sì gbé ojúlé ara rẹ̀ pé ìwọ ni amọ̀nà àwọn afọ́jú, ìmọ́lẹ̀ àwọn tí ó wà ní òkùnkùn, olùkọ́ àwọn aláìmoye, olùkọ́ àwọn ọmọdé, ẹni tí ó ní àfarawé ìmọ̀ àti òtítọ́ òfin ní ọwọ́. Ǹjẹ́ ìwọ tí ò ń kọ́ ẹlòmíràn, ìwọ kò kọ́ ara rẹ? Ìwọ tí ò ń wàásù kí ènìyàn kí ó má jalè, ìwọ ń jalè? Ìwọ tí ò ń wí pé kí ènìyàn kí ó má ṣe panṣágà, ìwọ ń ṣe panṣágà? Ìwọ tí ò ṣe họ́ọ̀ sí òrìṣà, ìwọ ń ja tẹ́ḿpìlì ní olè? Ìwọ tí ń ṣògo nínú òfin, ní rírú òfin, ìwọ bu Ọlọ́run ní ọlákùú. Nítorí orúkọ Ọlọ́run sádi ìsọ̀rọ̀ búburú sí nínú àwọn kèfèrí nítorí yín, gẹ́gẹ́ bí a ti kọ́. Nítorí ìkọlà ní èrè lóòótọ́ bí ìwọ bá pa òfin mọ́, ṣùgbọ́n bí ìwọ bá jẹ́ arúfin, ìkọlà rẹ di àìkọlà. Nítorí náà, bí aláìkọlà bá pa ìlànà òfin mọ́, a kì yóò ka àìkọlà rẹ̀ sí ìkọlà bí aláìkọlà nípa ti ẹ̀dá. Bí ó bá pa òfin mọ́, kì yóò dá ẹ̀bi fún ìwọ tí ó jẹ́ arúfin nípa ti ìwé àti ìkọlà. Kìí ṣe èyí tí ó farahàn ní Júù, bẹ́ẹ̀ ni kìí ṣe èyí tí ó farahàn ní ara ni ìkọlà. Ṣùgbọ́n Júù ti inú ni Júù, àti ìkọlà àti ọkàn nínú ẹ̀mí ni, kìí ṣe ti òde ara, ìyìn ẹni tí kò sí lọ́dọ̀ ènìyàn bí kò ṣe lọ́dọ̀ Ọlọ́run. Epístẹ́lì ti Paul Apostle sí àwọn ará Rome, orí ìkẹta. Ǹjẹ́ àǹfààní kí a ní ti Júù, tàbí kí ni èrè ìlà kíkọ? Pípọ̀ lọ́nà gbogbo. Èkínní, nítorí pé àwọn ni a fi ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́. Ǹjẹ́ kí a ní, bí àwọn kan jẹ́ aláìgbàgbọ́, àìgbàgbọ́ wọn yóò aṣọ òtítọ́ Ọlọ́run di asán bí? Kí a má rí, Kọ́lọ́run jẹ́ olóòótọ́, àti olúkúlùkù ènìyàn jẹ́ èké, gẹ́gẹ́ bí a ti kọ́ pé kí a lè dá ọ láre nínú ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n kí ìwọ lè ṣẹ́gun nígbà tí ìwọ bá wá sí ìdájọ́. Ṣùgbọ́n bí àìṣòdodo wá bá yin òdodo Ọlọ́run, kí ni àwa ò wí? Ọlọ́run ti ń fi ìbínú rẹ̀ hàn a lè ṣe aláìṣòdodo bí mo fi ṣe àkàwé bí ènìyàn. Kí a má rí, bí bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò aṣe lè dájọ́ aráyé, nítorí bí òtítọ́ Ọlọ́run bá di pípọ̀ sí ìyìn rẹ̀ nítorí èké mi, èéṣe tí a fi ń dá mi lẹ́jọ́ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ sí? Èéṣe tí a kò sì wí pé

0: ahọ́n wọn ni wọ́n fi ń ṣe ìtànjẹ, oró pamọ́lẹ̀ ń bẹ lábẹ́ ète wọn, ẹnu ẹni tí ó kún fún èpè àti fún ọ̀rọ̀ kíkorò, ẹsẹ̀ wọn yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀, ìparun àti ìpọ́njú wà lé ọ̀nà wọn, ọ̀nà àlàáfíà ni wọn kò sì mọ̀, ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn. Àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí, ó ń wí fún àwọn tí ó wà lábẹ́ òfin, kí gbogbo ẹnu kí ó lè pamọ́, àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ Ọlọ́run, nítorí pé nípa iṣẹ́ òfin, a kì yóò da ẹnikẹ́ni láre níwájú rẹ̀, nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá, ṣùgbọ́n ní ìsinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí a ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì, a ní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí tí kò sí ìyàtọ̀, gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí wọ́n sì kùnà ògo Ọlọ́run, àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristì Jésù, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run, láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí, kí ó lè jẹ́ olódodo àti olùdáre ẹni tí ó gba Jésù gbọ́, ọ̀nà ìṣògodà a ti mú un kúrò nípa òfin wo ti iṣẹ́ bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́, nítorí náà a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni à ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin, Ọlọ́run àwọn Júù nìkan ha ni bí, kí a ṣe ti àwọn kèfèrí pẹ̀lú, bẹ́ẹ̀ ni, ti àwọn kèfèrí ni pẹ̀lú, bí ó ti jẹ́ pé Ọlọ́run kan ni, tí yóò dá àwọn akọlà láre nípa ìgbàgbọ́, àti àwọn aláìkọlà nítorí ìgbàgbọ́ wọn, àwa à ń sọ òfin dasán nípa ìgbàgbọ́ bí, kí a má rí, ṣùgbọ́n à ń fi òfin múlẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ̀sìn gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ̀sìn dá wa lóhùn. A dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́, kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù, kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá, nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe bànújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn, tí wọ́n sì fìdíwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn, tí wọ́n fìdíwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí, tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú u kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀gàn wọn.

0: Epistele ti Paul Apostle si àwọn ará Rome, orí ìkẹrin. Ǹjẹ́ kí ni àwa wa wí pé Abrahamu bàbá wa nípa ti ara rí, nítorí bí a bá dá Abrahamu láre nípa iṣẹ́, ó ní ohun ìṣògo, ṣùgbọ́n kì í ṣe níwájú Ọlọ́run. Ìwé mímọ́ àti wé, Abrahamu gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un. Ǹjẹ́ fún ẹni tí ó ṣiṣẹ́, a kò ka èrè náà sí orí ọ̀fẹ́ bí kò ṣe sí gbèsè, ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́, tí ó sì ń gba ẹni tí ó ń dá ènìyàn búburú láre gbọ́, a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Gẹ́gẹ́ bí Dáfídì pẹ̀lú ti pe Olúwa rẹ̀ náà ní ẹni ìbùkún, ẹni tí Ọlọ́run ka òdodo sí láìsí ti iṣẹ́, wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì, tí a sì bu ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sílé ọrùn. Ìbùkún yìí a jẹ́ ti àwọn akọlà nìkan ni, tàbí ti àwọn aláìkọlà pẹ̀lú, nítorí tí a wípé a ka ìgbàgbọ́ fún Ábráhámù sí òdodo. Báwo ni a ha kà á sí? Nígbà tí ó wà ní ìkọlà tàbí ní àìkọlà, kì í ṣe ní ìkọlà, ṣùgbọ́n ní àìkọlà ni. Ó sì gba àmì ìkọlà, èdídì òdodo ìgbàgbọ́ tí ó ní nígbà tí ó wà ní àìkọlà, kí ó lè ṣe bàbá gbogbo àwọn tí ó gbàgbọ́, bí a kò tilẹ̀ kọ́ wọ́n ní ìlà, kí a lè ka òdodo sí wọn pẹ̀lú. Àti bàbá ìkọlà fún àwọn tí kò sí nínú kìkì àwọn akọlà nìkan, ṣùgbọ́n tí ń rìn pẹ̀lú nípasẹ̀ ìgbàgbọ́ Abrahamu bàbá wa tí ó ní ní àìkọlà. Nítorí ìlérí fún Abrahamu tàbí fún irú ọmọ rẹ̀ pé òun ṣe àrólé ayé, kì í ṣe nípa òfin bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́. Nítorí bí àwọn tí ń ṣe ti òfin bá ṣe àrólé, ìgbàgbọ́ di asán, ìlérí sì di aláìlágbára. Nítorí òfin ṣiṣẹ́ ìbínú, ṣùgbọ́n níbi tí òfin kò bá sí, ìrúfin kò sí níbẹ̀. Nítorí náà ni ó fi ṣe ti ipa ìgbàgbọ́, kí ó lè ṣe ti ipa orí ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú, kì í ṣe àwọn ti ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Abrahamu pẹ̀lú, ẹni tí ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀, níwájú ẹni tí òun gbàgbọ́, Ọlọ́run ti kara rẹ̀ tí ó sọ òkú di ààyè, tí ó sì pé ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara ohun ti kara rẹ̀ tí ó ti kú tán, nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún àti kíkú inú sára. Kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó lé ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run. Nígbà tí ó ṣàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí, ó sì lè ṣe é. Nítorí náà ni a sì ṣe kà á sí òdodo fún un. A kò sá kọ́ nítorí tirẹ̀ nìkan pé a kà á sí fún un, ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú, ẹni tí a ó sì kà á sí fún bí àwa bá gbà á gbọ́, ẹni tí ó gbé Jésù Olúwa wa dìde kúrò nínú òkú, ẹni tí a fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa, tí a sì jíǹde nítorí ìdáláre wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wa ni wí pé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́ pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín. Ẹ fún wa ní etí ọmọ, kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣà lórí ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá, nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife ku fe awon ese oro olorun meji ti akayi ni won la wa loye ohun ti o je didun inu olorun ati opolopo ipese olorun fun enikokan wa ki ilana ti rapada ki o ba le je ti wa ife olorun ni wi pe ke a bo kuro ninu ibaje ti nbe ninu aye ati wi pe ki eda olorun aworan olorun ati iwa olorun ki o le je ti wa nitori eyi ni ohun ti a jogun lati odo Jesu Christi nitori iku ti o ku fun wa ṣugbọn o ṣe ni laanu wi pe opolopo ni ko mo idi re ti olorun baba ti o

àwọn ìlérí wọ̀nyí ni kí ẹ̀yin kí o lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Ó ń fẹ́ kí a jẹ́ alábàápín nínú ìwà rẹ̀ tàbí nínú àwòrán rẹ̀. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́, ìfẹ́kùfẹ́ wà nínú ayé, ìbàjẹ́ sì wà nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kí a fara kó èérí. Ọlọ́run kò fẹ́ kí a jẹ́ alábàápín nínú àwọn ìbàjẹ́ àti ìfẹ́kùfẹ́ tí ó wà nínú ayé. Ó ń fẹ́ kí a jẹ́ ẹni mímọ́, olódodo, ẹni pépé, ẹni tí ó jẹ́ alábàápín nínú ìwà àti àwòrán Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé láti ẹnu ẹni méjì tàbí ẹnu ẹni mẹ́ta ni a ó ti fi ìdí òtítọ́ múlẹ̀. Ìbéèrè wa ni wípé ṣé ẹsẹ̀ ọ̀rọ̀ kan yìí ló sọ fún wa nípa wípé ìfẹ́ Ọlọ́run ni yóò jẹ́ inú dídùn Ọlọ́run bí a bá lè jẹ́ alábàápín nínú àwòrán àti ìwà rẹ̀. Kì í ṣe ẹsẹ̀ ọ̀rọ̀ yìí nìkan. Jẹ́ kí a wo ìwé Róòmù 8:1, ẹsẹ̀ 29. Róòmù 8:1, ẹsẹ̀ 29. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ni ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Níhìn ni apostẹ́lì ni ó ń sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà. Tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀. Síbẹ̀síbẹ̀, èyí ni wípé kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run, àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Jẹ́ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọ́gbọ́n, oníwà tútù, ẹni jẹ́jẹ́, ọmọ tí kì í jalè, ọmọ tí kì í purọ́, ọmọ tí kì í rìnrìn ìdọ̀tí, tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ. Ó máa ń jẹ́ dídùn inú wa wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé irú àkọ́bí rere bẹ́ẹ̀, wípé kí àwọn ọmọ wọ̀nyí kí wọn kí ó rìn nípa ìṣísẹ̀ ọmọ àkọ́kọ́ yìí. Ohun tí a mọ̀ nípa Jésù Kristì ni wípé ó jẹ́ ẹni tútù, ó jẹ́ ọlọ́gbọ́n, ó jẹ́ olódodo, ó jẹ́ ẹni mímọ́, ó jẹ́ ẹni tí a kò rí ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀ tàbí lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí. Ó jẹ́ ẹni tí ó wu Ọlọ́run. Ǹjẹ́ mo fẹ́ kí o máa yẹ̀ ẹ́ wò. Ihà ṣe ìlépa yìí ló wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn. Ihà ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn, nínú èrò, nínú ìlépa, nínú ìfẹ́, nínú ìṣe, ní ìkọ̀kọ̀, ní gbangba, ní abúlé, ní ìlú, nínú ọjà, tàbí ní ibi ìṣòwò wa. Ihà ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan láti rí bí Jésù, láti rìn bí Jésù, láti ṣe bí Jésù, láti sọ̀rọ̀ bí Jésù, àti láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù. Èyí ni ìlépa Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run, èyí ni èròǹgbà Ọlọ́run, èyí ni ohun tí Jésù Kristì fi wá, tí ó fi kú fún wa lórí igi àgbélébùú. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí o fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan, ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí. Jésù pàápàá sọ fún wa, ó ní kí ni èrè tí ó já sí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù? O mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó ba lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ nípa ti òde ara,
ẹ̀ṣẹ̀ nípa ti inú kí ó ba lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Yẹ kí a wo Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Bí o bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, o mọ̀ wí pé kí a tó kọ ìwé mímọ́, ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀. Ó sì ń sọ fún wa nísinsìnyí wí pé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀. Ohun tí Ọlọ́run kọ kò sí ẹni tí ó lè yí padà. Yẹ kí n rán ọ létí wí pé nínú orí tí ó kẹ́yìn nínú Bíbélì ni a ti fi ègún lé ẹni tí ó bá yí ohunkóhun tí a ti kọ, ẹni tí ó bá yí i padà. Ni a ti sọ wípé bí ẹnikẹ́ni bí ó bá yọ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé yìí. Bí ẹnikẹ́ni bá sì fi kún, a ó fi kún àwọn ìyọnu àti ìpọ́njú tí yóò débá. Rántí wípé àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Jó jẹ́ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ iléèsìn ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ẹ̀kọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ìlépa wọn, nínú àdúrà wọn. Jẹ́ kí n bi ọ́ léèrè, ǹjẹ́ o ti yọ ìwà mímọ́ kúrò nínú àdúrà tó ń gbà? Kì í ṣe àdúrà fún mi lówó, fún mi lọ́mọ, fún mi lóúnjẹ, fún mi ní ìwòsàn, fún mi ní ìdáǹdè láǹgbà? Ǹjẹ́ a ò ti yí èyí tí a kọ sílẹ̀, a ò ti yí padà? Ǹjẹ́ a ò kì í mú ègún Ọlọ́run wá sórí ara wa nígbà tí a sọ wípé nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́? Nínú ọ̀pọ̀lọpọ̀ iléèsìn ni a máa ń rí tí àwọn ìgbìmọ̀ nínú ìjọ tó máa ń sọ fún olùṣọ́ àgùntàn wípé ó tó gẹ́, ìwàásù wípé kí a máa wàásù lòdì sí ẹ̀ṣẹ̀, kí a máa wàásù lòdì sí àwọn ọ̀ṣọ́ ayé, kí a máa wàásù lòdì sí àwọn ìbàjẹ́ tí ó wà nínú ayé wípé ó tó. Ohun tí a ń fẹ́ ni wípé sá máa gbàdúrà fún wa, sá máa kọ́ wa bí a ṣe lè máa ní àwọn nǹkan ayé yìí. Ṣùgbọ́n nípa ti kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa ti kí a ní ìgbàlà, nípa ti kí a wà ní ìwà mímọ́, yẹn náà tó. Ìyọlẹ́nu tó ti fún wa ó ti pọ̀ jù. Nítorí bẹ́ẹ̀, bó bá ṣe fẹ́ jẹ́ olùṣọ́ àgùntàn fún wa, àlùfáà nínú ìjọ yìí, ohun tí a ń fẹ́ ni wípé dánu dúró ti ìwà mímọ́, wọ́n ń yí ìwé mímọ́ padà. Ègún sì wà lórí àwọn tí ó bá ń yí èyí tí a ti kọ sílẹ̀, tí ó bá ń yí padà, ègún wà lórí wọn. Ò ṣọ́ra kí ègún Ọlọ́run kí ó má baà wá sórí rẹ. Ó ní nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Ó yẹ kí a tún fiyè sí ohun tí a ń kà. Kò sọ wípé kí a tẹ̀lé àpẹẹrẹ àwọn tí ò jẹ́ mímọ́. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí inú ìjọ, wọ́n máa tọ́ka sí lágbájá, wọ́n máa tọ́ka sí ẹlòmíràn, wọ́n máa sọ pé ó ṣetán, ẹ̀yin lágbájá tó ṣáájú mi dénú ìjọ, òun náà ò sáà jẹ́ mímọ́. Wọ́n máa sọ wípé arákùnrin, arábìnrin tí ó tilẹ̀ ń ṣe ojúṣe nínú ìjọ kò sáà jẹ́ mímọ́. Pànàmọ́ kò sọ wípé kí a jẹ́ mímọ́ nítorí tí àwọn ẹlòmíràn jẹ́ mímọ́. Ó ní nítorí ohun tí ò yí padà. Nítorí láti ayébáyé, láti ayéraayé títí di ayéraayé ni òun fi jẹ́ mímọ́. Nítorí pé kò sí àkókò kan, kò sí ìṣẹ́jú kan, kò sí ọjọ́ kan tí òun kò fi jẹ́ mímọ́. Ó ní nítorí bẹ́ẹ̀ ohun tí òun jẹ́ baba fún wa ni òun jẹ́ àpẹẹrẹ wa. Ó ní nítorí èmi jẹ́ mímọ́ kí ẹ̀yin pàápàá kí ẹ jẹ́ mímọ́. Yẹ kí a wo Matthew orí karùn-ún. Matthew orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta. Nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ lé ọ̀run ti pé. Èyí ni ọ̀rọ̀ tí Jésù Kristì sọ fún wa. Àwọn ẹlòmíràn wọ́n ti gbàgbé wípé èyí ni ọ̀rọ̀ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀ bí wọ́n bá wà nínú ẹ̀ṣẹ̀ tàbí wọ́n ní àìlera nípa ti ara, tàbí ó dàbí ẹni wípé ìwà wọn kò bá Bíbélì mu, bí a bá sọ fún wọn wípé arákùnrin ò gbàdúrà, kí ọ̀bọ lè má baà kí ọ ní ọjọ́ ìkẹyìn nígbà tí ìpè bá dún,
nigba ti a o gba awon eyan fe soke nigba ti a o pa awon eyan fe daada o gbadura ki o ba le wa ni iwa mimo ani oto ko seni to pe nitori be bi won o ti e pe bi won o ti e je mimo olorun na mo we pe labe orun ko seni to pe iru eni be yo ya o lenu lojo ikehin o gbo ti jesus so pe nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe nitori be ife olorun ni pe ke ni kokan ninu wa ke a ba le je alabapin iwa olorun alabapin aworan olorun

Àmì mìíràn, mo fẹ́ kí o di ojú rẹ, mo fẹ́ kí o bá Olúwa sọ̀rọ̀, kí o sì gbàdúrà wípé wíwá rẹ ní gbogbo ọjọ́ ìdí, bóyá ní ọjọ́ Sátidé ni o, Sunday ni o, Monday ni o, Tuesday ni o, tàbí Thursday, pé kò ní já sí asán. Mo fẹ́ gbọ́ pé ò ń gbàdúrà pé kí Olúwa kí ó ràn ẹ́ lọ́wọ́, pé ipá rẹ, ìhùwà rẹ, ìwà rẹ kò ní gbin irúgbìn ìṣọ̀tẹ̀ tàbí àìgbọràn sínú ayé àwọn ẹlòmíràn, pé o ní ṣe àwọn ènìyàn darí, pé o ní darí wọn láti mú kí ọ̀rọ̀ Ọlọ́run kó já sí asán jẹ́ èyí tí kò wúlò. Wà á ran àwọn ẹlòmíràn lọ́wọ́ nípa ìwà àti ìhùwàsí rẹ láti bọlá fún Ọlọ́run, láti gbé Ọlọ́run ga, láti bọ̀wọ̀ fún Ọlọ́run, àti láti ní ìbẹ̀rù Ọlọ́run. Pé kí Olúwa kí ó ràn ẹ́ lọ́wọ́ láti gbé ní ipele àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí à ń gbọ́.

ní orúkọ Jésù ni a gbàdúrà. O lè ṣe àmì tó dá sí Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Bàbá, a dúpẹ́ àbùkù orúkọ yín. A mọ̀ wípé Ọlọ́run tí ó tóbi tí ó lágbára ni yín. Ọlọ́run wa, a sì mọ̀ wípé ìgbàgbà tá a bá wá sí iwájú rẹ̀, a gbọ́dọ̀ bọlá fún ọ. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí ó bọlá Ọlọ́run Olódùmarè. À ń bèèrè lọ́wọ́ yín Olúwa lálẹ́ yìí wípé ọ̀rọ̀ yín yóò so èso nú ayé olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ kọ àwọn ọ̀ràn wọ̀nyí sórí tábìlì ọkàn wa. Ẹ fún wa ní okun àti agbára, ìmúlọ́kànlé àti ìgboyà láti jẹ́ olùgbọ́ràn sí ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín torí pàmọ̀pẹ́ ti dá wa lóhùn ní orúkọ Jésù. Òun ni a gbàdúrà. A wá sínú ìwé Jòhánù orí kẹjọ. Jòhánù orí kẹjọ, mo fẹ́ ka ẹsẹ̀ méjì níbẹ̀, ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n àti ẹsẹ̀ kẹrìndínlógójì. Jòhánù orí kejì, Jòhánù orí kẹjọ ẹsẹ̀ 32, orí kẹjọ ẹsẹ̀ 32. Ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ẹsẹ̀ kẹrìndínlógójì 36. Nítorí náà, bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń gbé rẹlẹ̀ ju àǹfààní wọn nínú Kristi. Àǹfààní ta nínú Kristi? Pé nígbà tá a bá wá sí ọ̀dọ̀ Kristi, tí Kristi tó dẹ̀ ṣe iṣẹ́ ìgbàlà rẹ̀ nú ọkàn wa, á dòmìnira, á tú wa sílẹ̀, á tún fún á mú kí a wà lómìnira. Òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, òmìnira kúrò nínú àìsàn, àti òmìnira kúrò lọ́wọ́ Sátánì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń pe orúkọ Kristi ni wọ́n ń gbé rẹlẹ̀ ju òmìnira tí a ti rà fún wọn lọ. Wọ́n kò ní òmìnira pátápátá. Wọ́n ń pàdánù òmìnira kíkún èyí tí Kristi ti pèsè fún olúkúlùkù wa. Àwọn bánkúnjọ kan wà, àwọn tó kàn lọ sí ṣọ́ọ̀ṣì nínú ara Kristi, tí ìdánwò ti já wọn kulẹ̀, tí ẹ̀ṣẹ̀ ó ti mú ìjákulẹ̀ bá wọn. Wọ́n gbé lórí ní àwọn nìkan, wọ́n ń ṣe làálàá, síbẹ̀ àwọn fúnra wọn, wọ́n kìí ṣe akópa nínú èso làálàá wọn. Wọ́n ń gbé rẹlẹ̀ ju ogún ìbí àti àǹfààní wọn lọ, àti ohun tí Kristi ti rà fún wọn ní Calvary. Wọ́n ń gbé rẹlẹ̀ ju àǹfààní tí a ní nínú Kristi. Bí a ti ń wo àwọn ọ̀rọ̀ Kristi, gẹ́gẹ́ bí ó ti sọ wípé ẹ ó sì mọ òtítọ́. Tó o bá mọ òtítọ́, òtítọ́ yìí á sọ ẹ́ dòmìnira. Ó wá sọ wípé bí ọmọ tó ń gbé inú rẹ, ọmọ tó ń gbé nínú rẹ, ọmọ tó ń ṣiṣẹ́ nínú rẹ, ọmọ tó sọ ẹ́ di ọ̀tún, ọmọ tó ń kún ọ pẹ̀lú agbára, ọmọ tó ń ṣe iṣẹ́ agbára ti ìràpadà nínú ọkàn rẹ. Ó wá sọ pé bí ọmọ yìí tó bá sọ ẹ́ dòmìnira, ìwọ yóò sì di òmìnira ní tòótọ́. Ó ń sọ nípa ẹ̀tọ́ ìràpadà tí a ní, ẹ̀tọ́ tí a rà fún wa, ẹ̀tọ́ ẹbí tí a ní nínú Kristi. Tá a bá jẹ́ ọmọ ẹbí Kristi, òun dẹ̀ ni olùràpadà wa, òun lolùgbàlà wa, ẹ̀mí ni olùtùnú. Àwa ń pe Ọlọ́run ní bàbá wa. Gẹ́gẹ́ bí ohun tí Kristi ti ṣe yìí, àwa di òmìnira ní tòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń jìyà láì nídìí. Ọ̀pọ̀lọpọ̀ máa jìyà ní ayérayé pẹ̀lú, nítorí wípé àwọn òmìnira asán ni wọ́n ń wò. Wọ́n wá kọ òtítọ́ tòótọ́ èyí tí Kristi tó ti fi fún wa. Ẹ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ wọ̀nyí lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n Jòhánù orí kẹjọ. Ẹ ó sì mọ òtítọ́. Kò sọ nípa mímọ òtítọ́ nínú orí wa, ó jẹ́ mímọ́ nínú ọkàn, kí a dẹ̀ gbà á gbọ́ wípé a ti ṣe é fún ọ. Ohun tí Kristi ti san, iye tó san,
o san iye yi fun iwo gogan ni pataki julo to ba mo otito yi to mo bi pe ji ati eji je merin to ba so otito yi jile jile ninu okan re eyin o mo otito otito a wa so yin di ominira ki se ilakaka lo mo so ominira igbiyanju ko lo mo so ominira ki se ko kan jewo re lo mo so ominira o je otito to gbo otito to gba otito ti o je ko wo inu re otito to so di otito fun ara re otito to gba mu to so wi pe temi leleyi e o si mo otito yi gangan otito yi o wa so edominira ese kerin din ni ogoji ese 36 nitori na bi omo ki sajeji si o bi omo ko jina si o bi omo to ni asepo to fowo kan bi omo yi to ba ti yi o pada bi omo yi ba ti so edotun bi omo yi to ba n gbe inu re omo yi o a wa so edominira eyin o si di ominira ni tooto wa dominira mo so bi pe wa di ominira Romu ori kejo ese keji Romu ori kejo ese ikeji nitori ofin emi ye ninu Kristi Jesu ti so mi di ominira Paul apostle leleyi o le je oni waasu bi emi yi ko wo inu re lati so edominira o le je apostle o le je evangelist ni ona ti majemu tuntun o le je olusu agutan oluko ni iranse olorun bi emi yi ko ba ti iwo inu re lati so edominira ominira kuro ninu ese ominira kuro ninu gbogbo idaloro awon ota ofin emi ye ninu Kristi Jesu ti so mi dro ominira lowo ofin ese ati ti iku a pa e mo ninu ominira leyin to ba ti so wa dominira a tun pa wa mo ninu ominira Galatia ori karun ese ikini Galatia ori karun ese kini nitori na e duro sinsin ninu ominira na eyi ti Kristi fi so wa di fi so yin di ominira o so wi pe Kristi ti se ohun kan Calvary o ti se ohun kan etutu aropo ti Kristi o ti se ohun kan o ti fun wa ni ominira o ti so wa dominira bayo wa nso fun wa wi pe ma yegere ma daku ma je alailera ma jo wara re sile fun agbara eyi ta ti to ti gba ijakule na o ni ko duro ki o duro sinsin ninu ominira na eyi ti Kristi fi so wa di ominira ki e ma si se tun fi orun bo ajaga eru mo o ni pada sinu ajaga mo emi o mi o ni pada sinu ajaga mo ohun ti Kristi ti segun nitori temi emi yo tesiwaju ati ma segun mo so wi pe emi yo tesiwaju ati ma segun o ni jo wara re sile sinu ajaga tabi dekide kokan mo ninu aye re titi lai lai loruko Jesu Korinti kini ori kedogun ese keta din ni ogota 1557 fun wa nipa Oluwa wa Jesu Kristi o so wi pe ta ba wa nu Kristi nitoro ohun ti Kristi ti se yi ati nipase ominira ti Oluwa ni o ma nfun wa ni isegun Korinti keji ori keji ese kerin la ori keji ese kerin la Korinti keji sugbon pe ni fun Olorun eni tin mu wa nigba gbogbo gbogbo yen pariwo nigba gbogbo e so kin gbo
ti mu wa yo ayo segun nigba gbogbo ninu Kristi nigba gbogbo o mu o si nje ki a ma yo ayo segun ninu Kristi ti o si fi orun imo re kan nipa wa nibi gbogbo gbogbo awon ese wonyi o je kokan gbangba fun wa wipe Kristi o ti so wa dominera nipa ori ofe re ati nipa se awon ileri wonyi a ngbe igbe aye to ti dominera patapata ni oruko Jesu akorita leji ohun ni isegun onigboya ti onigbagbo ti adalare ninu Kristi isegun onigboya ki kan se igboya ki kan je isegun to dakeje to nlo ni jelenke ki se isegun tenikeni o le ri enikeni o ti e le ri sugbon isegun to kan gbangba ni to se ri to de je bankale to je pe orun le mo nipa re wipe eleyi ni isegun na isegun ti o kan gbangba isegun ti o kan gbangba ti o nigbagbo ti adalare ninu Kristi ohun meta la fe gbe yewo akoko isegun igbagbogbo ti awon nigbagbo tooto lori ese isegun igbagbogbo ti awon nigbagbo tooto lori ese eje ki a pada si Johanu ori kejo Johanu ori kejo ese ikejile logbon ese kejile logbon e o si mo otito otito yo si so yin di ominira siwaju o ti so nipa obirin kan eyi ti a mu ninu ese o si ti so obirin dominira lati inu ominira obirin yi o tun ti wa nso fun wa wipe awon elomiran ton ba gbagbo ninu Kristi wa wa lominira Johanu ori kejo ese kokanla o wipe ko si enikan oluwa Jesu si wi fun pe be ni emi na ko da o lebi ma lo lati igba yi lo ma dese mo ominira kuro ninu ese isegun lori ese ese keje la Jesu si tun so fun won pe emi ni imole aye eni ti o ba to mi leyin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye eleyi si nso fun wa pe ati dominira emi mo ti dominira Matthew ori kini ese kokan le logun Matthew 1:21 o ran wa leti yo si bi omokunrin kan Jesu ni iwo yo pe oruko re nitori ohun ni yo gba awon eniyan re la kuro ninu ese won ohun yo gba nipa irubo nipa ikoni nipa si abe ninu okan wa ohun yo gba awon eniyan re la kuro ninu ese won daju daju ma awon eniyan ma jemu lai lai awon gan ti n foju sona fun akoko iru nkan yo je ojulowo nu aye opolopo eniyan die ninu won ni riri re bi inoku die ninu won lominira yi gege bi Samueli die ninu won ni ominira na gege bi Dafidi gege bi Shedraki Meshaki ati Abednego sugbon won si n foju sona si akoko na ti Oluwa yo se fun olukuluku eniyan o wa so fun wa ni orin Dafidi orin ikerin orin ikerin ese keta ati ese kerin sugbon ki e mo pe Oluwa ye ni ayanfe soto fun ara re en to ba je eni ayanfe ni ko so nipa won ti ki se oniwa bi Olorun gege bi woli gege bi oniwa su gege bi oluso agutan gege bi ani to nsise sugbon o so wipe
o yan awon eni ayanfe soto fun ara re oluwa yo gbo nigba ti mo ba ke pe ese kerin e duro ninu eru e ma si sese ma je mu lai lai niyan o e duro ninu eru oluwa e duro ninu eru iwenu mo oluwa e ma si sese e ba okan yin soro lori eni yin ki e si duro je oni kokan din ni ogofa 119 ese kini awon eyan ma jemu lai lai won fojona si akoko ti won dominira patapata ominira patapata ko ninu ese ori ofi olorun o wa larowo to fun awon eyan bi unoku gege bi samuel bi daniel o wa larowo to fun gbogbo awon to ku pelu bi awon pelu yo ba le di oluwa mu oni kokan din ni ogofa 119 ese kini ibukun ni fun awon eni ti o pe ni ona na ti rin ninu ofin olowa ibukun ni fun awon ti npa eri re mo ti sin nwa kiri tinu tinu gbogbo esa won ko dese pelu so le gbe yigbo bi majemu lai lai niyan o won ko dese pelu won rin ni ona ese kokan la 11 oro re ni mo pa mo ni aya mi ki emi ki o ma ba se si o nigba ti e ba wa sinu majemu tuntun nigba ti eni na to so wa dominira omo to so wa dominira iru so wa dominira etutu to so wa dominira nigba ti o de o wa mu ki o sese ki o si tun rorun wi pe ni ojojumo a ngbe igbe aye isegun lori ese romu ori kefa romu ori kefa lati ese ikini romu ori kefa ese ikini nje awa o ka ti wi ki awa ki o ka joko ninu ese ki awa ki o wa joko ninu ira ki awa ki o wa joko ninu eri ki awa ki o wa joko ninu panshaga ki awa ki o wa joko ninu agbere ki awa ki o wa joko ninu iwa jagidi jagan ki awa ki o wa joko ninu iwa ibi ki iwa ibi ki o ri ofe ki o le ma po si ki a ma ri awa eni ti o ti ku si ese awa o ka se wa laye ninu re mo ewe se kefa ese kefa ewo nitori awa mo yi pe akan ogbolugbo okunrin wa mo agbelebu pelu re ki a le pa ar awon eda ese ohun gbogbo to nje ese gbogbo ese ati rugbin ese ki a le parun ki awa ma se sin ese mo nitori en ti o ku o bo lowo ese bi ta ba kan wa pelu Kristi ta ba ti ku pelu Kristi ti a ba ti sin wa po pelu Kristi ti a ba ti jinde pelu Kristi ko ye ki ese ko tun wa ninu aye wa mo ko ni si idese ni koko ko ni si ese to ti di baraku ko ni se ojojumo ko ni si ese lor e kankan be ni ko ni si ese nu afara a ma ma gbe ninu a o ma ni isegun nigba gbogbo isegun igba gbogbo ti awon nigbagbo lori ese we ese ikokanla be ni ki eyin pelu kara yin bi oku si ese sugbon bi alaye si olorun ninu Kristi Jesu nitori na se je ki ese ki o joba ninu ara kiku yin o le bori to ba fe bori o ti nfun o ni ase nikin yi wi pe agbara Kristi pelu iwa pelu eni Kristi pelu irubo Kristi eyi to nsise fun o to nsise ninu re wa wa ni ipa lati mu ese wa si abi atelese re
e ma nitori na e ma se je ki ese ki o joba ni ara kiku yin ti e o fi ma gbo ti ifekufe re o ti di asegun e wo se keji din ni ogun bi as ti so yin di omira kuro ninu ese e wo leji o o so o npo ni gbagba lo nba soro kon ba awon asayan onigbagbo kan soro awon onigbagbo to ti dagba awon ko lo nba soro awon onigbagbo to ga gbogbo wa ni gbogbo onigbagbo ni gbogbo awon to ti to ore ofi olorun wo odo ati agbalagba okunrin ati obirin omo ijo ati awon iranse olorun bi a si ti so yin do mira kuro ninu ese eyin di eru ododo ese keji le logun 22 sugbon nisisin yi ti a so yin di ominira kuro ninu ese ti eyin si di eru olorun eyin ni eso yin si iwa mimo ati opin re iye aini pekun temi ni oiwo na ti gba loruko jesu peteru kini ori keji ese kerin le logun peteru kini ori keji ese kerin le ni ogun 224 peteru kini 212 eni ti ohun funra re fi ara re ru ese wa gbogbo ese wa patapata eni ti ohun funra re fi ara re ru ese wa ani bi awon ese wonyi ta ti en lakaka tori po soro fun o o ti be ru o ti so wa dominira eni ti ohun funra re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a di oku si ese ki a di oku si ese kini yen tumo si ese ko ti eni ko ni fa e mora mo o ti eni nife si mo ese oni ma fa e mora mo ese ko ni ma fi tepatepa mu e mo ese ko ni fi awon ohun ti ko se se kan sinu aye re mo o ti lagbara ju mi o le bori eleyi ti ga ju mi o le segun e mo gbeyanju mo lakaka sugbon mo si nsubu rara o nitori wipe o ti di oku si ese ki a si di aye si ododo wa gbe igbe aye ododo Johanu kini ori keta ese kerin Johanu kini ori keta anka ese ikerin enikeni ti o ba ndese o nru ofin pelu nitori ese ni riru ofin eyin si mo pe ohun farakan lati mu ese kuro lati mu ese kuro lati mu ese kuro nitori ese ese ko si si ninu re to ba wa sinu aye ki aye to wa sinu okan ki okan a ma wa ese nibe ni gbogbo korokan di inu okan ninu gbogbo agbegbe okan yen ni gbogbo iha okan a wa mu ese yen kuro a mu ese kuro patapata ki bi idanwo ba nbo a lati ode nitori pe ohun wa ngbe lode a tun fun wa ni isegun isegun lori ese eyin si mo pe ohun farakan lati mu ese ewa kuro ese ko si si ninu re ese kefa enikeni ti o ba ngbe inu re ki dese teyan ba ti jade ko nu Kristi lo ma lo dese enikeni to ba ti ko nu epa Kristi o n lo dese ni bi Kristi ba ngbe inu re ti iwo na si n gbe ninu Kristi enikeni ti o ba n gbe inu re ki dese enikeni ti o ba n dese boyo momo ni o boyo ro ko to se boyo momo enikeni ti o ba n dese loju ko roju ni koko enikeni ti o ba n dese
pẹ̀lú ìwà kòkàn mi ò bìkítà fún ọ̀run àbí ọ̀run àpáàdì. Ó sọ pé ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ tó ń jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún èṣù kò rí bẹ́ẹ̀ ni kò mọ́ ẹ̀yin ọmọ mi. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín yìn. Ẹni tí ó bá ń ṣe òdodo ó já sí olódodo gẹ́gẹ́ bí òun ti ṣe olódodo. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ẹ bá mi parí ẹ̀. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ mo ní kẹ́ bá mi parí ẹ̀. Tí èṣù ni ó fẹ́ràn èṣù ó ń bọlá fún èṣù ó ń gbọ́ràn sí èṣù lẹ́nu ó ń bọ̀wọ̀ fún èṣù. A máa sọ pé èṣù sà mo gbọ́dọ̀ gbọ́ràn sí ẹ lẹ́nu. Ohun tó bá ní kí n ṣe ni máa tẹ̀sí. Ohun tó bá ní kí n ṣe ni máa ṣe. Àwọn tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní àwọn ọmọ èṣù àwọn ọ̀ránṣẹ́ èṣù tó bá wá nípa lórí àwọn ẹlòmíràn láti máa dẹ́ṣẹ̀ tí wọn bìkítọ̀ fún òmìnira wọn bìkítà fún òmìnira ọ̀nà Kristi àwọn ìránṣẹ́ èṣù. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní nítorí látàtẹ̀kọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣakàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun. Kẹ́ni kọ́kọ́ pariwo àmì. Ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ níkọ̀kọ̀ ni. Ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ pẹ̀lú obìnrin bóyá ó gbéyàwó tàbí kò ìṣègbéyàwó. Ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ olè jíjà bóyá kó jalè níbi iṣẹ́ tàbí kó máa jí owó ìjọ tàbí kó jí nǹkan aládùúgbò ẹ̀. Ẹnikẹ́ni àwọn kan sọ pé èmi ò ń ṣòṣìṣẹ́ o ìdí nìyẹn tó ń fi ń dẹ́ṣẹ̀ rárá o ò kìí ṣe kìrìsìtẹ́nì ìdí nìyẹn tó fi ń dẹ́ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ dẹ́ni ìgbàlà ni mi tí lọ sí sẹ́mi ò tí lọ kọ́lẹ́jì rárá. Ẹnikẹ́ni gbogbo ọmọ ọlọ́run àti ojúlówó ọmọ ọlọ́run wọ́n ń gbé ìgbé ayé tó dòmìnira bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti dídẹ́ṣẹ̀. Ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ já ló tì mí sí làkàṣe gbé òun ló darí mí sí rárá o nítorí pé òògbé nínú Kristi ni. Ẹnikẹ́ni tí a ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí tí irú rẹ̀ ń gbé inú rẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ ò ní dẹ́ṣẹ̀ òun kò sì lè dẹ́ṣẹ̀. Mo sọ pé ò ní dẹ́ṣẹ̀ nítorí pé a ti ti pa ọlọ́run bí ó jẹ́ ọmọ ara ẹbí ọlọ́run ṣe rí eléyìí o. Nígbàtí Kristi bá wọlé wá a fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Ẹ wo orí karùn ẹsẹ̀ kejìdínlógún 5:18 àwámọ̀ pé ẹnikẹ́ni àwámọ̀ àwọn tá a ti kọ́ dáradára àwámọ̀ àwọn tó ń ka bíbélì wọn àwámọ̀ àwọn tó ń kẹ́kọ̀ọ́ láti inú ọ̀rọ̀ ọlọ́run àwámọ̀ àwọn tó ti ní ìrírí rẹ̀ tí Kristi tí ó sì ń gbé ní títóbi nínú wọn àwámọ̀ pé ẹnikẹ́ni tí a bí nípa ti ọlọ́run ẹ sọ fún mi kì í dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹni tí a bí nípa ti ọlọ́run ẹni tí ó jẹ́ pé ọlọ́run ló bi a máa pa ara rẹ̀ mọ́ ẹni búburú ni. Ẹ bá mi parí ẹ̀ kì í sì fọwọ́ kàn án kò ní fọwọ́ kàn án bí ẹnikẹ́ni ò bá lè fọwọ́ kàn ẹ́ dì ọ́ mú bí ẹnikẹ́ni kò bá lè dì ọ́ mú kò ní máa fà ọ́ lọ bí ẹnikẹ́ni ò bá lè fà ọ́ lọ kò lè fi tẹpátẹpá mú ẹ pé ò nílò ní jẹ́ o gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ wà á sọ pé rárá èmi ò ní dẹ́ṣẹ̀ rárá o èmi ò ní dẹ́ṣẹ̀ ìwọ náà sọ jáde ẹni búburú yìí kò ní fọwọ́ kàn ẹ́.
eni buburu yi koni di omu eni buburu ni koni fa o lo lati lo dese eni buburu ni koni fitepa tepa mu e loruko Jesu irubo Kristi ki ise lati fun wa ni iwe ase lati ma dese rara o o so pe e ma le ma dese mo ijiya Kristi ki ise lati fun wa ni ominira lati ma dese lai lai o wa lati wa da isele bi o wa lati pe wa si ronu pe wada o wa lati yi wa pada kuro ninu ese o wa lati dariji wa at lati so wa dominira at lati we wa mo kuro ninu ese o wa lati gbin ikorira fun ese sinu wa o wa lati gbin ikorira sinu awon nigbagbo lati ma dese o wa lati wa ko gadagba gadagba sinu okan awon nigbagbo wipe o gbodo korira ese o wa lati so wa dominira kuro ninu gbogbo ese o wa lati fun wa ni isegun igba gbogbo wa dominira Romu ori kejo Romu ori kejo ese keta Romu ori kejo ese keta ese keta nitori ohun ti ofin ko le se ninu majemu lai lai bi o ti je alai lera nitori ara Olorun ran omo ohun fun rara re ni awuran ara ese ati bi ebo fun ese o si da ese lebi ninu ara ko fi aye gba ese ko gbe ese laruge be ni ko fun alanfani pe ka ma de ese o da ese lebi Luke ori karun ese kejile logbon 5:32 emi ko wa ipe awon olododo bi ko se awon elese si irunu pe wada o ti wa lati pe wa kuro ninu awon ese wa o wa n pe wa lati kuro ise awon aposteli ori keta ese kerin din logbon 3:26 de o ko ran si eyin olukuluku yin pada kuro lati yiwa pada kuro yiyi olukuluku yin pada kuro ninu iwa buburu re ori karun isa awon aposteli ese kokan le logbon 5:31

0: Ikeji, igbeyin aye. Iketa, ijoba tiko lopin. Ikini, igbeyin aye wa. Eni wo pe gege bi eni kokan, awa ti awa laaye loni, bi Jesu ba pe die ki o to de, bi o ba fa bibo re seyin, o daju wi pe awon ti won je odo nisisin yi, won o de arugbo ni gbo se. Awa ti asin dagba, o daju wi pe a o fi aye sile nitori ko si awa ye ma lo. Nitori be aye ti a n gbe gege bi eni kokan, o ni opin, o ye ki asin ma ro lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí a tilẹ̀ wé pé kí a máa rò ní ìgbà gbogbo ìgbẹ̀yìn ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. Wo Isaiah orí kẹtàdínníàádọ́ta. Isaiah orí kẹtàdínníàádọ́ta ẹsẹ̀ ìkeje. Ìwọ sì wí pé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Bẹ́ẹ̀ ni ìwọ kò fi nǹkan wọ̀nyí sí àyà rẹ. Bẹ́ẹ̀ni ìwọ kò rántí ìgbẹ̀yìn rẹ. Àwọn ọ̀dọ́ wọ́n máa ń rò wípé wọ́n ó jẹ́ ọ̀dọ́ títí. Nítorí bẹ́ẹ̀ wọ́n máa ṣe ń sọ wípé jẹ́ kí n jayé orí mi. Gẹ́gẹ́ bí ẹni wípé ayé kò lópin. Àwọn ẹlòmíràn tí wọ́n fara fún ijó jíjó, ọtí mímu, ìrédé oru, wọ́n máa rò wípé gbà tí àwọn ní ẹwà, gbà tí àwọn ní aṣọ, gbà tí àwọn ní owó, gbà tí àwọn ní àwọn nǹkan ayé yìí, wọn kò mọ̀ wípé ayé ń kọjá lọ, àti àwọn nǹkan tí ó wà nínú rẹ̀ wípé ayé kò dúró, àti wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ènìyàn wọ́n máa ń sọ fún wa wípé ìgbàlà ni àwa kó ló láyé. O ìtumọ̀ rẹ̀ ni wípé àkókò yìí tí a wà, àkókò yìí ni a rí, ni ó jẹ́ tiwa, àti wípé ìgbésí ayé wa ó ń kọjá lọ. Ẹni yìí tí a kà níhìn-ín ni ó ń jẹ́ aláǹkátó, ni ó ń sọ wípé èmi ó máa jẹ́ ìyálóde títí láé. Èrò tí ó ní ni wípé ẹwà tí ò ní, gbajúmọ̀ tí ò ní, dúkìá tí ò ní, àti àlàáfíà ìlera tí ò ní, wípé yóò máa wà títí. Ẹni tí ó bá jẹ́ aláìlóye ni ó máa hùwà bẹ́ẹ̀, ni ó máa wo inú díngí. Bẹ́ẹ̀ni wípé ẹwà tí ó rí nísinsìnyí, ìlera tí ó ní nísinsìnyí, agbára ọ̀dọ́mọkùnrin tí ó ní nísinsìnyí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò wà títí. Nítorí bẹ́ẹ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ro ti ìgbẹ̀yìn. Wọn kò mọ̀ wípé ayé tí a wá ó lópin, ayé tí a ń gbé ó lópin. Wípé bí Ọlọ́run bá bùkún wa, bí Ọlọ́run bá fojú àánú wò wá, wípé kí a máa fi ẹ̀sọ̀ gbé ìgbé ayé wa, kí a má ṣe bí àwọn òmùgọ̀, bí àwọn tí kò lọ́lọ́run tí wọ́n rò wípé àwọn ò jẹ́ alágbára títí. Àwọn ẹlòmíràn wọn a fi àwọn ilé tí a ń gbé tàbí àwọn ojú títì wọn a kọ orúkọ ara wọn síbẹ̀. Àwọn mìíràn ní àdúgbò wa wọn a lẹ orúkọ wọn mọ́bẹ̀, wọn a rò wípé àwọn ò wà títí, ṣùgbọ́n ará mi kò rí bẹ́ẹ̀. Nítorí pé àwọn tí ó ti jẹ ayé ìjẹkújẹ nígbà ni, àwọn tí ó ti gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ni pé ayé ò lópin tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn náà dà nísinsìnyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwa tí a jẹ́ ọmọdé a kò tí ì pẹ́ láyé púpọ̀, síbẹ̀síbẹ̀ a mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé bí a sọ̀rọ̀ Ọlọ́run fún wọn, wọ́n ní ó ti o, àwọn ò fẹ́ gbọ́ yẹn, nítorí pé àwọn ò máa jẹ àǹfààní ayé yìí títí. Àwọn ò fẹ́ ro nípa tọrùn nísinsìnyí, àwọn ò fẹ́ ro nípa bíbọ̀ Jésù Kristì nísinsìnyí, nítorí pé kí làwọn tó ń wá, kí ndé táwọn ń gbàdúrà, kí ndé tí àwọn fẹ́ lọ sí ilé ìsìn, kí ni wọ́n ń wí? Wọ́n rò wípé àwọn ò máa jẹ́ ìyálóde títí láé, ṣùgbọ́n àwọn náà dà a fẹ́ wọn kò. Ilẹ̀ ti la ẹnu rẹ̀, ó ti gbé wọn mì. A rí wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wà láàyè, wọ́n wà láyé, ṣùgbọ́n nísinsìnyí a ti gbé wọn sin. Ó yẹ kí àwa pàápàá kí a máa ronú bí a bá ti ń rí àwọn tí a ń gbé lọ sí itẹ́, àwọn tí a ń gbé lọ sí sàárè. Bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa mọ̀ wípé irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n jẹ́ ènìyàn ẹ̀dá bíi tiwa, wípé àwa pàápàá àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ àpẹẹrẹ fún wa àti òwe fún wa, wípé àwa náà kì yóò wà láàyè títí. Ohun tí a ń sọ ni wípé gẹ́gẹ́ bí ọjọ́ kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bí ọdún kọ̀ọ̀kan tí ó ti máa ń lọ sópin, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé wa kọ̀ọ̀kan yóò máa lọ sí òpin. Jẹ́ kí a wo Hebrew orí kẹsàn-án. Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Bí a bá ń ronú wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀, a ó jẹ́ ọlọ́gbọ́n. Ṣùgbọ́n aṣíwò ènìyàn ní máa ń kú wà, tí máa ń gbé ìgbésí ayé rẹ̀ bẹ́ni wípé ayé ò lópin, bẹ́ni wípé kò sí ọjọ́ ikú, bẹ́ni wípé kò sí ọjọ́ ìdájọ́. Ṣùgbọ́n ó dájú wípé gbogbo wa tí a wà láyé ni a ó ṣí lọ́wọ́, ni a ó ṣí nípò padà. Yálà ikú ni yóò pa ojú wa dé ni, tàbí ìpè Jésù Kristì nígbà tí ó bá pa àwọn ènìyàn mímọ́ láradà, tí ó gbà wọ́n sókè. Yálà èyí ni yóò ṣe wà lọ́wọ́ iṣẹ́ tí à ń ṣe nínú ayé ni, tàbí ikú ni. Ó dájú pé ọ̀kan yóò mú ayé tàbí ìgbésí ayé wa wá sí òpin. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a jẹ́ ọlọ́gbọ́n, ó yẹ kí a jẹ́ elétí ọmọ, kí a sì máa múra sílẹ̀ fún dídé Jésù Kristì, tàbí fún kíkúrò láyé. Nítorí pé a kò mọ ọjọ́ tàbí ìgbà tàbí àkókò tí Ọlọ́run yóò wí pé èyí tí a ṣe nínú ayé ti tó, wípé kí a wá jẹ́ ìpè Ọlọ́run tí ó jẹ́ ẹlẹ́dàá wa. Nínú Jeremiah orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá, bí àpáàrò ti ń sàbá lórí ẹyin tí kò yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ti máa kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kì í ṣe pẹ̀lú òdodo, pẹ̀lú òtítọ́, ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn, tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí ó ń jalè. Yálà ó ń jalè nínú ìjọ, tàbí ó ń jalè níbi iṣẹ́, tàbí ó ń jalè nínú ilé. Ó dá wa lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣe lọ́wọ́, tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin. Ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọrọ̀ wọ̀nyí sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣíwèrè. Èyí jẹ́ wípé ikú yóò pàjù rẹ̀ dé, ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé Olúwa ní ìgbà ìkẹyìn. Nínú ìwé Òwe orí kọkàndínlógún ẹsẹ̀ ogún, fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́, kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀hìn rẹ. Bí a bá fetí sílẹ̀ nísinsìnyí, tí a sì gba ẹ̀kọ́, ẹ̀kọ́ ìhìnrere, ẹ̀kọ́ ìrònúpọ̀àdà àti ìgbàlà nínú Jésù Kristì, ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọ́gbọ́n. Àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́, nígbà tí àwọn ní ìlera, nígbà tí àwọn ní owó àti ọrọ̀, nígbà tí àwọn ní ohun ìní ayé, àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìrònúpọ̀àdà. Nítorí bẹ́ẹ̀, àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó, nígbà tí àwọn ò ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe, àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹni mọ́, kí ó fọni fún jùbe snow lọ. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn. Ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa, ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera, nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀, ni kí a fetí sí ìmọ̀, kí a gba ẹ̀kọ́, kí a ba lè jẹ́ ọlọ́gbọ́n ní ìgbẹ̀yìn ayé wa. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí, àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la, wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà, òní nìkan la rí, nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro olorun bi akoba ti ni igbala ki a wa oju olorun titi a o fi ni igbala wo orin dafidi ori kokan din ni ogoji orin dafidi ori kokan din ni ogoji ese ikerin oluwa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun olorun we pe ki oluwa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se sumo to sisi o ye ki awa na papa ki a ma feti sile ki a se fi ara bale bi emi olorun ti nso fun aloni we pe igba ti a ni laye ko pe mo we pe o sese ki Jesu Kristi ki o de ni igba kugba si akoko yi o se sese ki o je we pe iku ni o pa oju enikeni ninu wade sugbon ohun ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o ba le mura sile fun dide oluwa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi eti re ki adura yi ki o to le gba ani lati run nipo ada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Kristi ore ofe Jesu Kristi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni Noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o nlo sopin sugbon ko seni ti o gba gbo won ro wi pe bawo ni gbogbo ile ti o wa gbogbo awon ti o mere mere ti won fojuri bawo ni awon nkan won yi yo se lo sopin sugbon bibeli ninu majemu lailai ati ninu majemu titun lati enu awon aposteli lati enu Jesu ati lati enu awon woli majemu lailai gbogbo won ni won fi ohun sokan po ti won so fun a wi pe aye ti a wa ninu re yi yo lo sopin ati orile ede ati awon ile ati awon oyini ati ohun ti a fojuri ti o wa ninu aye wi pe gbogbo won ni won lo sopin ye ki a wo Peteru kini ori kerin ese ikeje Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura eni aposteli so fun wa pelu imisi emi olorun wi pe opin ohun gbogbo nlo sopin ohun gbogbo o ko si dede ati wi pe nitori na o ye ki a wa ni aire koja ki a kuro ninu ese ki a je ki ododo Jesu Kristi ki o je ti wa ki a si ma sora ninu adura ninu Korinti kini ori keje lati ese ikokindinlogbon Korinti kini ori keje ese ikokindinlogbon sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati isinsin yi lo pe ki awon ti o le aya ki o dabi eni pe won ko ni ri ati awon tin sokun bi eni pe won ko sokun ri ati awon tin yo bi eni pe won ko yo ri ati awon ti mra bi eni pe won ko ni ri ati awon tin lo ohun aye yi bi eni ti ko saseju nitori asha aye yi nko ja lo apostle je ki o di imo fun wa nihi we pe aye ti a wa ninu re yi we pe ni igba die si yo koja lo ati awon asha ati awon ohun ni ti o wa ninu aye we pe gbogbo won yo koja lo ati pe igba kokoro le ani lati lo nihi pe eni ti o ni aya ki o ma se je ki aya ki o di ohun lowo ki o mura sile fun ijoba orun ati eni ti o ni ohun ni aye yi ki o ma se aseju ki o ma je ki oro ati awon ohun ni aye ki o di ohun lowo ki a ma se je ki asha aye tin re koja lo ki a ma se je ki won ki o di wa lowo nipa ti ijoba orun ati eni tin sokun ki o ma se ba inu je gege bi eni pe o ro pe ibanuje ko lopin nitori be ki a tujuka ki a mo we pe igba kokoro ni ani lo ninu aye yi wo pe opin ohun gbogbo o sumo to si ninu Matthew ni Jesu Christi ni o ti mu da wa loju we pe opin yo de ni toto Matthew ori kewa ese ikeji le logun Matthew ori kewa ese ikeji le logun gbogbo eniyan yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na ni a o gbala o so fun awe pe opin bo opin wa fun eni kokan wa opin si wa fun aye ti a wa ninu re yi aye ti a wa nisinsin yi Matthew ori kerin le logun ese iketa bi o si ti joko lori oke olifi awon ome ehin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye awon ome ehin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a o fi mo we pe aye o ti fe lo sopin o si fun won ni awon amo won yi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a we pe awon ami ti won ri o dabi eni wo pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Christ so fun wa o je ki o da wa loju we pe aye ti a wa ninu re we pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihi Jesu Kristi so nipa igbehin aye ye ki a wo Ezekiel ori keje ki a wo bi Olorun ti si woli yi loju ti o si ri wipe opin bo fun aye Ezekiel ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wipe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wipe opin bo ese ikefa opin de o ji si o kiye si o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo we pe dájúdájú òpin bọ̀. Kí ni ó yẹ kí ó jẹ́ ìwà àwọn ènìyàn Ọlọ́run? Ìwà ẹni tí ó mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, ìwà ẹni tí ń sin Ọlọ́run nígbà tí a mọ̀ wípé òpin ayé yìí ó dé tán. Kí a wo Pétérù kejì orí kẹta. Pétérù kejì orí kẹta láti ẹsẹ ìkẹwàá. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí o lè lé òru. Nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ, ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ́. Ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. Ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ́ yọ ni, irú ènìyàn wo lí ẹ̀yin ìbá jẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run? Kí ẹ máa retí, kí ẹ sì máa múra gidi de dídé ọjọ́ Ọlọ́run. Nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná, tí wọn yóò sì di yíyọ́, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé. Nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọn ni, ẹ múra gírí kí a lè bá yín lé àlàáfíà, lé àìlábàwọ́n àti lé àìlábòkù lé ojú rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú ariwo, pẹ̀lú iná, pẹ̀lú ooru ni ayé yìí yóò kọjá lọ. Wípé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìrètí nínú Jésù, a ní láti gbé ìgbésí ayé àìlábàwọ́n, àìlábòkù àti àìléèrí níwájú rẹ̀, kí a lè bá wa lé àlàáfíà nínú Jésù nígbà tí ohun gbogbo yóò lọ sópin. A ti sọ nípa ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ó ń lọ sópin. A ti sọ nípa ayé tí a wà nísinsìnyí wípé dájúdájú ìgbẹ̀yìn òpin yóò dé níkẹyìn. Ìkẹta ni ìjọba tí kò lópin. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé tí a wà ó ń lọ sópin, àti ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin, ayọ̀ tí a ní nínú Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristì ó jẹ́ ìjọba tí kò lópin. Nínú Aesaiah orí kẹsàn-án, láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun. A ń sọ nípa ìjọba Jésù Kristì àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristì wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin. Èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ, bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ, bí ayé yóò tilẹ̀ wá sí òpin, àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò tilẹ̀ lọ sí òpin, síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristì tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí wípé ìjọba yìí kò lópin. Èyí ni áńgẹ́lì ló sọ fún Màríà Wúndíá nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristì nínú Lúkù orí kìíní láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Sáàsì kíyèsí, ìwọ lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògo jùlọ li a o si ma pe Oluwa Olorun yo si fi ite Dafidi baba re fun yo si joba ni le Jacobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo Olorun ni we pe ijoba Jesu Christi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni o kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni o re koja lo nigba ti aye yi papa ti o ba re koja lo a o si fi ijoba Jesu Christi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli Danieli ori keji ese ikerin lelogoji Danieli ori keji ese ikerin lelogoji li ojo awon oba wonyi le Olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba na le orile ede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba wonyi run sugbon ohun o duro titi lai lai eyi ni ijoba Jesu Christi ti a so nipa re we pe ijoba yi yo wa titi nitori ijoba Jesu o je ijoba ti ki yo lopin ninu Danieli ori keje Danieli ori keje ese ikerinla a se fi agbara ijoba fun ati ogo ati ijoba ki gbogbo eniyan ati orile ati ede ki o le ma sin agbara ijoba re si je agbara ijoba aini pekun eyi ti a ki yo re koja ati ijoba re eyi ti a ki yo le parun eyi nso nipa ijoba ti Jesu Christi we pe yo wa lai lai ese iketa dilogbon ati ijoba ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni gbogbo abe orun li a o se fi fun omo li a o se fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba eni pekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o si ma teriba fun iyi nso si waju si nipa ijoba Jesu Christi bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wo pe ohun gbogbo ti oni ninu aye yo lo sopin igbese aye ti oni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Christi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu dahun o si we fun pe looto looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba Olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si Olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Christi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Christi bi o ba se yi o daju we pe o wo ijoba orun ati bi o ti je omo eyin Jesu Christi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese ikarun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Christi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipe o ti di atunbi o ye ki o re ofe olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imokun iwa rere ni gba gbogbo ni o ye ki iwo ti o je omo olorun ti o npese ara re sile fun bibo Jesu Christi ni o ye ki o ma ni imo si ninu oro olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi olorun kun suru o ye ki ire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi olorun iwa ti o fi han wi pe o je ti olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopo lopo lati wo ijoba ainipekun ti oluwa ati olugbala wa Jesu Christi oni bi abani igbagbo ninu Jesu ti ani iwa rere ti ani imo olorun ti ani aire koja iwa ododo ti ani iwa bi olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopo lopo lati wo ijoba ainipekun ti oluwa ati ti olugbala wa Jesu Christi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi eni kokan o nlo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugbo ju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipadabo Jesu Christi o ye ki o da wa loju nigba na we pe ojo nlo sopin aye wa nlo sopin o ye ki a mura sile fun dide Jesu Christi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi o nre koja lo nitori be ke a ma je ki ohun ti o wa ninu aye ki o fa wa kuro ninu olorun kuro ninu Jesu Christi je ki a pese ara wa sile pelu adura pelu igboran pelu ore ofe olorun pelu atunbi ati isodi mimo ati igboran si gbogbo eko ti a nko wa je ki a pese ara wa sile fun ijoba Jesu Christi ti ki yo lopin je ki a dide duro lati gbadura lati so fun olorun we pe bi ati mo pe aye nre koja lo we pe aye yi nlo sopin we pe a fe wa ninu ijoba Jesu Christi ti ki yo lopin ki a ni idaniloju we pe ati ni igbala awon atunse ti o wa lona wa we pe ati se won ki a ma se je ki ese kankan ki o so po pelu igbese aye wa ki a fi ododo ati ore ofe olorun ja awon ese yi kuro ki a ma gbe igbese aye aire koja ododo iwa bi olorun igbese aye iwa mimo ki a ba le mura wa sile fun dide ati bibo Jesu Christi so fun olorun pe ebi aye yi ti n koja lo ti a si n sumo opin aye wa ki olorun pelu ore ofe re ki o pese re sile ki o ba le je alabapin ninu ijoba ainipekun ti Jesu Christi
1: apostle si awon ara Rome ori ikarun nje bi a si tin da wa lare nipa igbagbo awa ni alaafia lodo Olorun nipa Oluwa wa Jesu Christi nipa se eni ti awa si ti ri ona gba nipa igbagbo si inu ore ofe yi ninu eyi ti awa gbe duro awa si n yo ni ireti ogo Olorun ki si se be nikan sugbon awa si n sogo ninu wahala pelu bi ati mo pe wahala n sise suru ati suru n sise iriri ati iriri ni n sise ireti ireti kii si doju tini nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwàbí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere ó yẹ ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, lè a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀? Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó mélòó nígbà tí a là wá ní ìjàtán ni a ó gbà wá là nípa èyí rẹ̀? Kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristì, nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjà gbà nísinsìnyí. Nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn kan wáyé, àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo, láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀. Nítorí kí òfin kí ó tó dé, ẹ̀ṣẹ̀ ti wà ní ayé, ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ síni lọ́rùn nígbà tí òfin kò sí. Ṣùgbọ́n ikú jọba láti ìgbà Ádámù wá títí fi di ìgbà ti Mósè, àti lórí àwọn tí kò ṣẹ̀ bí àfarawé ìré kọjá Ádámù, ẹni tí ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀. Ṣùgbọ́n kìí ṣe bí ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ọ̀fẹ́. Nítorí bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan, ẹni púpọ̀ kú, mélòó mélòó ni oore ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀bùn nínú oore ọ̀fẹ́ ọkùnrin kan, Jésù Kristì, di púpọ̀ fún ẹni púpọ̀. Kìí sì ṣe bí nípa ẹnìkan tí ó ṣẹ̀ ni ẹ̀bùn náà, nítorí ìdájọ́ ti ipasẹ̀ ẹnìkan wá fún ìdálẹ́bi, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ti inú ẹ̀ṣẹ̀ púpọ̀ wá fún ìdáláre. Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan, ikú jọba nípasẹ̀ ẹnìkan náà, mélòó mélòó ni àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan, Jésù Kristì? Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan, ìdájọ́ dé bá gbogbo ènìyàn sí ìdálẹ́bi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nípa ìwà òdodo kan, ẹ̀bùn ọ̀fẹ́ dé sórí gbogbo ènìyàn fún ìdáláre sí ìyè? Nítorí gẹ́gẹ́ bí nípa àìgbọràn ènìyàn kan, ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ náà ni nípa ìgbọràn ẹnìkan, a ó sọ ènìyàn púpọ̀ di olódodo. Ṣùgbọ́n òfin bọ́ sí inú rẹ̀ kí ẹ̀ṣẹ̀ lè di púpọ̀, ṣùgbọ́n níbi tí ẹ̀ṣẹ̀ di púpọ̀, oore ọ̀fẹ́ di púpọ̀ rí kọjá, pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo, títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kìí bá a tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínlọ́gọ́je, ìkẹrìndínlọ́gọ́je ni a ti ń ka Bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ń ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú Èkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálàá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni won wi ninu awon kefiri pe oluwa se ohun la fun won oluwa se ohun la fun wa nitori na awan yo oluwa mu ikolo wa pada bi isan isan omi ni gusu awon tin fi omi je fun irugbin yo fi ayoka eni tin fi ekun rin lo ti o si gbe irugbin lowo lo to yo fi ayo pada wa yo si ru itire ki nto se alaye lori eti akayi mo fe ke a lo si orin dapidi ori ogbon ese ikarun nitori pe ni iseju kan ni ibinu re pe li oju rere re ni iyegbe wa bi ekun pe di ale kan sugbon ayo nbo li oworo nihi ni atinka ohun ti dafidi ko nitori dafidi o je eni ti olorun fi si ipo giga bi oba ki se be ni kan o je jagun jagun o je eni ti ori wahala eni ti o ni isoro eni ti ori inilara ni orile ede ti re ki o to di oba o ni wahala gba to tun di oba tan o ni wahala ni idile o ni wahala sugbon o mo agbara olorun e ti tun ni sile e ti dani ni ide agbara olorun e ti mu ki gbogbo ide ota ki o ja ni igbesi aye onigbagbo e ni olorin yi to fi n so fun a wi pe bi ekun pe di ale kan o so fun a wi pe o daju wi pe ayo nbo li oworo awon elomiran won ma se bi eni ti ko ni ireti ibinu je dori agbakodo adi wi pe ki won ma san ekun asunrin lai mo wi pe olorun wa eni ti ma nu omi jenu ni sugbon won agba iponju tabi inilara tabi awon eru ti aye di le won lori won agba nkan won yi lati je ki won ki o ni ibanuje won ma sun ekun asun dekun won a je ki irewesi ki o de ba okan won nkan yi ki je ki awon elomiran ki o le gbadura sugbon David je ki o di mo fun a wi pe ke ma se sori tinu nitori pe bi ekun pe di ale kan o daju ayo nbo le oworo ki a kunkun so ni edi ti o le ye wa dara dara bi aisan pe di ale kan o daju pe iwosan bo le oworo ki a kunkun so le ona ti a mo wi pe o ba igbesi aye wa mu wi pe bi aini bi iponju bi o ti le pe di ale kan wi pe o daju wi pe idande ati ipese lati odo Olorun o nbo le oworo ohun to nso ni wi pe se a mo pe bi a ba sun lale bi a ti le ro wi pe ooro jina si igba ti a sun wi pe daju daju ooro yo de ohun ti a nso ni pe nigba miran be eniyan ba wa ninu aisan iseju marun a dabi wakati mewa loju o wa nitori irora nitori wahala tabi bi eniyan ba ni iponju ninu ebi re ojo kan adabi odun kan loju o wa eni olorin yi fi so fun a wi pe bi ekun ti le pe di ale kan bi ibanuje ti le pe di ale kan bi irewesi ti le pe di ale kan bi inilara aini bi o ti le pe di ale kan o daju wi pe ayo ati ipese ati itura wi pe n bo loworo je ki a tun pada si bi ti a ti bere ninu orin dapidi ori kerin din ni adoje o kan eji efa o ni nigba ti oluwa mu iko lo si oni pada awa dabi eni ti nlaala kini de ti a so be ohun ti o se won ni wipe wo mo wipe a tun le mu iko lo si oni pada ati ko won leru lo ki se be nikan awon omo won lati so di eru ki se be nikan awon papa o ni ireti ola ireti ojo ti nbo won ti ro wipe ko tun si abayo won ti ro wipe ko ni si idande won ti ro wipe ota yi o ma je gaba lori won titi won o fi ku ti won o fi fi aye sile olorun wa lana fun won wipe ki a tun mu won pada si ibi ti won wa tele tele ki a tun mu won pada si aye ti won wa tele tele ki a tun mu awon nkan ti won ti padanu re ki a tun mu pada si igbesi aye won awon ti a ti ko lo nigba ti oluwa se nkan won yi fun won won so wi pe abi be ni abi be ko awa ti a tin sun ko tele tele ti o tun si ekun ekun mo abi be ni abi be ko awa ti a je eru tele tele awa ti a ni lara tele tele awa ti a o jeun gbadun tele tele ti olorun tun wa se ipese nla nla fun abi be ni abi be ko awa ti aisan ti o ti so lojo kale awa ti o je wi pe aisan ko je ki a le jade aisan ko je ki a le se bi a ti fe sugbon ti olorun tun wa da sile abi be ni abi be ko awa ti won tin so wi pe bi won o ba se se abe wi pe ko si bi a se le yo ninu re sugbon adura were ka kan ape oruko Jesu aso fun Olorun wi pe ko boju o wa ko mu aisan yi ko mu kuro ni igbesi aye wa were be ni alafia de be ni itura de be ni iwosan de ba wa abi be ni abi be ko abi o ntan mi je ni abi to to to to ni mo ri iwosan yi o ni o dabi ala loju o wa oni nigba na ni enu wa kun fun erin o da mi loju wi pe o rerin ninu Jesu nigba ti a ba mu ikulo re pada nigba ti a ba mu aisan re kuro nigba ti a ba mu iyosu ti si awon alaiwa bi olorun si o nigba ti a ba mu kuro o da mi loju wi pe erin yo gbenu re kan ati orin ayo yo wa senu re oni nigba na ni won wi ninu awon kefiri pe oluwa seun la fun won o da mi loju pe ojo kan bo ko si jina rere ti awon alaigbagbo ti awon kefiri ti awon aladugbo re ti won ma so wi pe iyabirin lagbaja olorun se nkan nla fun okunrin lagbaja church to nlo oye o gbe o nitori pe nkan bayi lo sele si o je mo wi pe awon ti won tin woju olorun fun igba pepe ti won o loyunri ti won o bi mori o je mo olorun ti se nkan fun lagbaja o nigba ti olorun ba se nkan won yi fun wa awon kefiri yo ma ba wa yo wo ma so wi pe oluwa se ohun la fun won o ni oluwa se ohun la fun wa nitori na awa nyo ni soro farabale ni gbagbo ninu olorun ma saka akiri ma fi olorun sile joko sibi ti o wa duro ti oluwa gbadura si oluwa o daju wi pe ojo igbala ti re ojo idande ti re ojo itusile ti re ojo iwosan ti re yo de ayo yo gbenu re kan oni oluwa mu ikolo wa pada bi ishan omi ni gusu oni o wa so fun wa o tin so nipa eri ti ara re o tin so nipa idande ati itusile ti awon ni o wa so wi fun awon elomiran lati se won lori o wa so fun awon elomiran ki ipoya ati irewese ki o le po lo ninu okan won o wa so fun oni awon tin fi omi je furugbin yo fi ayo ka ewo ni o nso nipa wi pe won fi omi je furugbin won fi omi je furugbin awon omo israeli won je awon ti o man se ise agbe popo awon ti o si man se daran daran won po ninu won nitori wi pe ilu israeli ni akoko na ati ni akoko yi papa won gbekele ohun ogbin popo popo sugbon igba kan de ni igbesi aye won ti o je wi pe bi won ba tin furugbin eru a ma ba won wi pe a o mo boya awon ara midiani ni o ka nkan won ije a o mo boya awon ota wa lati syria ni won wa ti won ka gbogbo eso ko wa je sugbon won o le se ki won ma furugbin nitori be won fi omi je furugbin sugbon ki o to di wi pe asiko ikore de olorun segun ota olorun mu awon midiani o mu okuro o le won jina rere o wa di wi pe nitoto ni won fi omi je furugbin sugbon nisinsiyi won fi ayo ka ki a mu wa si igbesi aye ti wa igba miran o sese ki eniyan ki o loyun bi o ba ti di wi pe eni yi ti loyun ni awon ota ni won le pade re lojorun wa ni ki o po ki o niso wi pe won fe wo bi o ma se gbe oyun yi bo ma se gbe de osu mesan to ma le kese jari lati le bi omo yi layo ati alaafia a di wi pe oni ori lo ndun mi o ola ikun lo ndun mi otunla omo ni oyi ninu ojo miran o dabi eni pe eje riru tabi ese wiwu a ma so pe iru oyin wo ni mo ni yi a dabi eni wi pe o n fi omi je furugbin sugbon bi o ba duro ti oluwa bi o ba gbekele oluwa o daju wi pe asokale anfani ni fun omo olorun o daju wipe a o fi ayo ka wipe ni ojo ikunle alabiamo yi wipe koni si onkohun bi dagiri tabi bi ofo fun enikeni ninu wa olorun yo toju wa o se duro ti oluwa o se gbekele oluwa awon elomiran won ma saka kiri awon fe lo si odo baba lagbaja awon fe lo si odo iyalode nibi kan lohun awon fe lo si tibi ah ma saka kiri ki o gbekele oluwa nitori wipe olorun yo mu iku lo si oni pada erin yo si gba enu re kan oni eni ti n fi ekunrin lo ti o si gbe irugbin lowo looto yo fi ayo pada wa yo si ru iti re itire ni ikore oko ti o ti gbin tele tele je ki awo awon elomiran kini awon inilara won yi tabi iponju kini o ma nse fun won e ti won iba fi ma yo ninu olowa e ti won iba fi gbekele olowa kini inilara ki lo ma nse fun awon elomiran je ki awo iwe oniwaasu ori keje ese keje iwe oniwaasu ori keje ese keje ni toto inilara mu ologbo eniyan siwin ni toto inilara mu ologbo eniyan siwin o ti an so fun anihi ni wo pe eni ti ati mo si ologbo tele tele eni ti ati mo si omoluobi tele tele eni ti kija ki da si oro oloro tele tele sugbon ko ti imo olorun o kan je ologbo eniyan oniwo tutu eniyan o je omoluobi sugbon inilara deba iponju deba iru eniyan be ti a ti man ri oro ogbon lenu re nigba ti awon elomiran ti won ba wa ninu isoro bi a ba bere oro lowo re a soro pelu ogbon nigba ti iponju ba deba eni yi fun ara re nigba ti inilara ti o ba deba eni yi fun ara re adabi eni wo pe gbogbo ogbon ti o ni wo pe o ti so wonu adabi eni ti nsinwi adabi eni ti nsoro rada rada adabi eni ti nso nkan ti ko mu ogbon lowo adabi asinwi ki a ma je ki o ri be fun wa se iwo na ma nri awon elomiran o se se boya awon gbo we pe oko ni jamba we pe oko won si wa ninu moto yi won o ti mo ki lo sele won o ti mo boya olorun ti da oko won sile tabi boya ohun to sele nkan ranpe kan lo kan se ni ese ti o se oko won won a ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si eni to n dari idapo ju le tele tele eni ti a ti mo si eniyan olorun tele tele inilara die iponju die ese jamba oko die a so iru eni be di eni ti n soro bi eni pe o de asinwi tabi o sese ki o je wi pe oko ati yawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbon mi si omi oto ko si wi pe an bara waja ni igba kan ri ko si wi pe mbolo lo mbolo ti nbo ko si pe boya n fura sira wa ni igba kan ri o si sese ki o je wi pe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi wi pe be ni pe iyawo yi tun ni ale nita bi oko ti n gbo a ko ti mo kini kule kule ati kini nkan to sele ni toto o ti n faraya o ti n dabi eni ti o logbon o ti n dabi eni ti ki se eni ti a mo tele tele si oniwo tutu inilara o mu ologbon di asinwin nitori be ki a sora ki a ma je ki inira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ki a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi ohunkohun ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi ogorun le meje orin dafidi ogorun le meje ki a wo ese ikokandinlogun ati ese ogun se gafra fun mi ki a wo ese ikokandinlogoji ewe won buko won sifa sehin nipa inira iponju ati ikanu ohun ti won je ki o ye wa niyin ni pe awon elomiran ewe won ma boko won ma fa sehin nitori inira awon elomiran ohun ti a ma ri ni pe won ki rin dede mo ninu ijo bi won ba ni wahala die e ti won ba fi akoko yi duro de oluwa ki won ki o duro ti oluwa ki won ki o gbadura ki won ki o ro mo agbelebu Jesu Christi ki won ki o so bi Jacob we pe emi ki o je ki o lo.

láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ lóògùn kò só ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn tí ó ní agbára òkùnkùn kò só ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mí òkùnkùn àwọn tí ó ní ẹ̀mí èmèrè kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé ó ní kò só ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpà ìdà kankan tí ó lè ṣe ọ́ nìkan ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálẹ́bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ olúwa ní òdodo wọn ti wá ní olúwa wí nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a rí wípé a ti di àtúnbí a jẹ́ ènìyàn ọlọ́run àti pé a ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti wípé a mọ olúwa ní tòótọ́ kìí ṣe bẹ́ẹ̀ nìkan a ní láti jẹ ẹni tí ó kún fún àdúrà ẹni tí ó kún fún àdúrà bí a bá jẹ́ ẹni tí ó fẹ́ ní ìdáǹdì kúrò nínú ìnilára kúrò nínú ìpọ́njú kúrò nínú àìsàn kúrò nínú àjálù tí ó ń jálù àwọn tí ó wà nínú ayé ó yẹ kí a jẹ ẹni tí ó kún fún àdúrà kò yẹ kí a jẹ asọ̀rọ̀ má gbèsè kò yẹ kí a jẹ ẹni tí ń sọ̀rọ̀ bótobòto káàkiri àárín ilé tí kìí lè ka bíbélì tí kìí lè gbàdúrà a rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wàhálà nínú ẹbí bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn bí wọ́n wá sínú ilé ìsìn wọn kìí gbàdúrà bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé wọn mọ bí a ti gbàdúrà bí wọ́n wà nílé ti ara wọn wọn mọ bí a ti gbàdúrà ò mọ̀ ẹni tó wà nínú ayé yìí nínú ìwàyà ogun nínú ìjà ogun nínú ayé ò mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà gbà ẹni tó ń ké pe olúwa láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ní ìgbà gbogbo ẹni tí irú ẹni bẹ́ẹ̀ a rí wípé ohun tí ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni pé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru ní ọ̀gànjọ́ òru yìí ẹ̀mí ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí àwọn èṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá nítorí bẹ́ẹ̀ àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun a fẹ́ borí ẹ̀ṣẹ̀ a fẹ́ borí èṣù a fẹ́ borí àwọn àjálù tí ó ń dé bá àwọn èèyàn nínú ayé a ní láti kún fún àdúrà jẹ́ kí a wo orin dáfídì 107 107 orin dáfídì 107 kí a wo ẹsẹ 19 àti ẹsẹ 20 nígbà náà ni wọ́n kí gbèpè olúwa nínú ìpọ́njú wọn ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bí jákọ́bù tí ó rọ̀ mọ́ olúwa tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà nínú ìfi omijé béèrè lọ́wọ́ ọlọ́run wí pé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ́ bùkún mi kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa nítorí ìgbàgbọ́ nínú olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16 lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè ẹ̀káàrọ̀ òjíire wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni lágbájá ọfà ayé ló wà lára ẹ lágbájá àhómọ gbà tí wọn ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún kò gbádùn ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tàfà ìgbà mìíràn ẹlòmíràn máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ní ẹnìkan rí òun ló yìnbọn fún òun ló tàfà fún òun bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tàfà fún òun yìí bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni ó fi dàbí ẹni wípé ojoojúmọ́ lòun wá ń lọ sí ilé ìwòsàn tí àwọn olóyìnbó ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú olúwa ó ní ọfà tí a lè ta láti ọ̀dọ̀ àwọn tí ó wà nínú ayé wípé ìgbàgbọ́ wa ni yóò dàbí apata tí a ó lè fi paná ọfà ẹni ibi ni kí ni à ń pè ní apata èyí kì í ṣe àpáta yàtọ̀ ṣùgbọ́n nǹkan tí à ń pè ní apata ni pé bí ẹnìkan bá ń sọ òkò ṣé orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan àwọn ọlọ́pàá lọ síbẹ̀
awon olopa yi ti mo we pe awon ti o nse ijanbon won le ma ju oko si won won le ma tafa si won won ni awon nkan kan ton ma gbe lowo bi ata yi tabi bi ota bi o ba tin bo won fi nkan yi won fi gba yi ni an pe ni apata nitori wi pe ko ni je ki ota tabi okota ki o ba awon olopa ti won wa fi oju si awon nkan ti won se nibe oni leke gbogbo re ki e mu awon apata igbagbo bi abati nso fa si oni igbagbo igbagbo yi ni koni je ki ofa yi ki o dodo re bi abamo oruko re lo si ile awon elebologun igbagbo ti oni ninu oluwa ni koni je ki awon nkan won yi ki o de odo re bi o ba dabi eni pe awon kan fe se oni ibi won fe ran awon emi okunkun si o apata igbagbo yi lo fi ma pano ofa eni ibi ni ti koni je ki awon nkan won yi ki o de odo re ki se be nikan oni lati sa ti abe abo ti o wa ninu eje Jesu Kristi se ori eje Jesu Kristi o fun ani abo pupo pupo abo wa ninu eje Jesu Kristi ninu iwe ifihan ori kejila ese kokanla ori kejila ese kokanla won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko se feran emi won ani titi de iku oni won segun esu won segun dragoni nitori wipe won ni igbekele ninu eje odo agutan ye ke atun wo iwe owe ori kejidinlogun ese ikewa iwe owe ori kejidinlogun ese ikewa oruko oluwa ile iso agbara ni olododo sawo inu re o sila bi abati ngbadura ti an gbadura ni oruko Jesu eje wupe an sawo inu ile iso nla ni ki owo isu owo ota ki o ma ba te wa ki se be ni kan ye ki a ni oro olorun e ti a o fi segun esu se o mo we pe nigba ti esu wa ti o na Jesu Kristi wo oro yi ni Jesu Kristi ni o fi segun esu ki a si ri we pe a ni ifami ororo yan oluwa e je pe ki a ni emi olorun ni igbesi aye wa bi a ba ni emi olorun agba olorun bi o ba wa ni igbesi aye wa gbogbo ajaga ti o wa ni a o ja kuro ni igbesi aye wa ki a je eni ti o mo olorun ki a je eni ti o fa agbara olorun wa si igbesi aye wa wo ninu Isaiah ori kewa ese ketadinlogbon Isaiah ori kewa ese ketadinlogbon yo si se le ojo na ni o gbe eru re kuro le ejika re ati ajaga re kuro le orun re a o si ba ajaga na je nitori ora popo a o se ba ajaga na je nitori ora popo o ti a pe ni ora popo nihi bi a ba wo ede miran eyi ni ede oyinbo ati ede greek ti a fi ko bibeli o so nipa agbara olorun o so nipa ohun ti olorun e ti olorun tule wa lori o so nipa ifami ororun yan olorun e ti olorun da le wa lori ti a o fi le ja gbogbo ajaga kuro ni igbesi aye wa ati so fun o ti mo nisinsiyi we pe bi o ba nfe idande idande somo to si re o nfe iwosan ni iwosan somo to si re bi o ba nfe ipese lati odo olorun wa ipese somo to si re ohun kan lo ni lati se o ni lati mo we pe o ti ba olorun do re o ti di e bi olorun ati so di atun bi o ti ni igbala ninu Jesu Kristi o lati je eni ti ngbadura eni ti gbadura se oran to we ti Jesu pa fun awon omo eyin nipa obirin opo kan ti o so wi pe o fe ki a gbesun lara otahun o lo n ba adajo yi adajo yi o si tete da lohun sugbon nipa awi iyanu re nipa siso nigba gbogbo nipa lilo sodo adajo yi nigba gbogbo ni a fi da lohun yi ni Jesu wa so fun wi pe awa na ti a je onigbagbo a o mo wi pe o ye ka ma gbadura ni lai simi ati lai sare ki olorun ki o ba le tu wa sile ki olorun ki o ba le daabo bo wa ki olorun ki o ba le mu wa laada ki olorun ki o ba le se awon ti a n be lowo re ki o ba le se fun wa ijoduro lori ese re ki o so fun olorun wi pe o n fe idande olorun bi ikunju ba wa bi inilara ba wa bi aisan ba wa bi aini ba wa
bi ipururu okan ba wa on kon ti ba wa ni igbese aye re to ni o lara ti o n fe ki olorun ki o mu kuro so fun olorun o daju wi pe yo gbo nitori pe olorun ki se ni tin jani tile olorun ki se eni tin doju tini olorun ki se eni tin se ileri ki o ma mu ose so fun olorun ri wi pe o ti di atun bi ri wi pe o je omo olorun ri wi pe o je eni olorun ki o si wa ma so fun olorun nipa awon ileri ti o ti se wi pe ko so ija ti a se si o ti yo le pa o lara nitori eyi ni ogun awon eniyan mimo ri pe o je eni ti gbadura gbadura pelu gbogbo okan re gbadura pelu gbogbo igbagbo ti o wa ninu re gbadura nipa didro ki o si duro lori awon ileri olorun romo eje Jesu Kristi ye ki a fi eje Jesu Kristi ki a fi wo ki a fi bo ki a fi daabo bo ki o si ranti wipe oruko oluwa oruko oluwa oruko oluwa ile iso agbara ni olododo sa wonu re o si ye olododo sa wonu re a si daabo bo o ni ipamo ranti oro oluwa ranti ileri oluwa ki o fi oro oluwa ki o fi segun esu bi o ba ti ni igbala ki o je ki a emi olorun ki o wa lori re ki o wa ninu aye re ki a so di mo ki a fi agbara emi olorun fun o nitori emi olorun yi ni ja gbogbo ajaga ki ma wa si igbesi aye eniyan loni so fun olorun wi pe iwosan wi pe yo je ti re wi pe idandikikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogun olowa

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wí pé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wí pé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wí pé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a farabalẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wí pé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀ nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wí pé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wí pé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ì bá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wí pé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wí pé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wí pé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni Efa. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ Efa. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ìṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ níhìn ni ó pè ní irú ọmọ Efa èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láì lọ́kọ ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì àwọn tí ó sì kọ ìwé májẹ̀mú láéláé bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ kẹẹ̀dógún Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi òun ni kí ẹ̀yin kí o fetí sí gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́ bẹ́ẹ̀ ni kí èmi kí o má bàa rí iná ńlá yìí mọ́ kí èmi kí o má bàa kú Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun ó máa sọ lé orúkọ mi èmi ó béèrè lọ́wọ́ rẹ̀ èyí ni a tún sọ nípa Jésù Kristì Mose jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ òun tọ́ka sí ẹnìkan tí ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristì Olúwa wa bí o bá wo orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé e èyí tó ń sọ nípa Jésù Kristì bí o bá ń fiyèsí àwọn ohun tí a ń kà dáradára mo ti kà á láti ìbẹ̀rẹ̀ bíbélì mo ti lọ sínú Deuteronomy a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà ṣùgbọ́n bí o bá lọ sínú Aísáyà orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà Aísáyà jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Aísáyà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn Ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìjọba yóò sì bí sí i àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé ìtara Olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristì àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristì wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristì ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ló jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristì láti májẹ̀mú láéláé ìgbà tí a sì fi Jésù hàn ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní bí o bá rántí nígbà tí Jésù Kristì jíǹde kúrò nínú òkú tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀ ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wo àpẹẹrẹ yìí nínú Lúkò orí 14 lati ese iketadinlogbon o si bere lati mose eyi ni lati inu iwe mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wepe Jesu Kristi mo wepe gbogbo iwe ti o wa ninu majemu lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi oye ke ye ke awon elomiran ma nfi eko bibeli ja fara won sin so wepe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma nko lorin wepe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je wepe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekan bi ki ba se wepe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma nko lori pelu wepe mo fe ki dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba se fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa papa mo wepe ani lati ko eko oro Olorun yanju bi a ti mo Jesu Kristi si bi a ti n ko eko oro Olorun si be ni yo ronu fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fide isokan igbagbo ati imo omo Olorun titi a o fide okunrin titi a o fide iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re wepe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wipe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wipe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wepe won ni ifesemule iduro sese ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won ṣugbọn o tun ranti wipe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi wipe Jesu Kristi o dabi eni wipe ko le to fun won wípé bí wọ́n ti ń gba Jésù Kristì gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kólósè, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Ábráhámù, ti Ísáàkì àti ti Jákọ́bù, wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kólósè, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristì tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti má jẹ̀mú láéláé, kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí, kí ó sì dààmú, kí ó sì di gbígbẹ, li Olúwa wí, nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun iyè sílẹ̀, wọ́n sì wa kànga omi fún ara wọn, kànga fífọ́ tí kò lè dá omi dúró. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, nítorí wípé nígbà tí a mú wọn jáde, kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́, bí kì í ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí Ọlọ́run wọn, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo, àti wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàndà, tí wọ́n ṣí wọn nípò, tí wọ́n ń sọ fún wọn wípé Ọlọ́run tí ó mọ jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n, àti wípé kò tó láti fẹ̀yìntì, láti gbẹ́kẹ̀lé. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́. Èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kólósè, nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristì nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristì nìkan ṣoṣo, wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Paul Apostoli tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kólósè wípé Jésù Kristì ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristì ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristì ni gbogbo ẹ̀kún òye ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run ati gbogbo ibukun ti Olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan won yi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti ati gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthi keji ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu on gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi dara dara bi o tin so nipa gbogbo ore ofe be ni o n so nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon kan wonyi si ori Jesu we pe ninu Kristi ni ani gbogbo awon ekun kan wonyi ni won si ma bi si bi abagba Jesu Kristi bo we pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a n bere tabi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa ohun ti a se n ka awon ese Olorun wonyi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Kristi ko si igbala ni ibomiran afi ninu Jesu Kristi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Kristi bi abari eni ti o n pa olokanda bi abari eni ti o fe si olona ti o n so fun wi pe imo ijinle tun wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o n fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o n ko Paulu apostle lominu ti o mo wi pe awon ti o lo si Kolose ti o fe pa won olokanda ti o fe si won nipo we pe won so won di asako won so won di edun arinle nipa ti igbagbo o si n fe ki o da won loju wi pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki awo nisisin yi awon ohun meta ototo ti o n so ninu ibi ti a ka ninu Kolose ori kini ti o n so ninu nipa Kristi Jesu oluwa wa ikini o n so nipa Kristi aworan olorun olorun airi sugbon Jesu Kristi ni o so Olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan Olorun ikeji o n so nipa Kristi eleda ohun gbogbo iketa o n so nipa Kristi ori ijo ikini Kristi aworan Olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikookan wo Kolose ori kini lati ese kẹẹdogun o ni eni ti se aworan Olorun tani Paul n so nipa re yi ti o so wi pe eni ti se aworan Olorun bi o ba ka lati ese ketala o ni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re ọmọ rẹ yìí ni ó ń sọ nípa rẹ nínú ẹsẹ ìkẹrin láti ìkẹẹdógún tí ó sọ wípé ọmọ rẹ ẹni tí a wà ní ìdáǹdè nínú ẹni tí a wà ní ìdáǹdè nípa ẹjẹ rẹ ó mọ wípé èyí ń sọ nípa Kristi ó ní a ní ìdáríjì ẹsẹ nípa ẹjẹ rẹ ẹjẹ Jesu Kristi nínú ẹsẹ ìkẹẹdógún ni ó ti tẹsíwájú tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jesu Kristi ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí ṣùgbọ́n Jésù Kristi jẹ́ àwòrán rẹ̀ Jésù jẹ́ Ọlọ́run ó ní ẹlẹ́dà ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu ola nla re ko si ti ri ninu ekun ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han. Jesu yi ni aworan Olorun pipe, aworan ti o fi Olorun han, ti o si so fun a wi pe oun paapa je Olorun. Je ki a fiyesi awon oro ti a o ka ninu oro Olorun nisinsin yi ki o le mo wi pe Jesu Kristi ti a nso nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli, o je Olorun fun ara re. Je ki n tun ka se oleti le kan si ninu Isaiah ori kesan, Isaiah ori kesan ese ikefa. Nitori a bi omo kan fun wa, a bi omokunrin kan fun wa, eyi n so nipa Jesu Kristi. O ni ijoba yi o si wa li ejika re, a o si ma pe oruko re ni Iyanu, Oludamoran, Olorun Alagbara. Bi o ba je eni ti o gba Bibeli gbo, bi o ba je eni ti o gba oro Olorun gbo, bi ki ba se wi pe o fe mu Olorun leke, o si fe soro re di asan, o mo wi pe Jesu Kristi yi a pe ni Olorun Alagbara, a si pe ni baba ayeraye, a pe ni omo alade alaafia. E je ki o da wa loju wi pe Jesu ti a gbagbo ki se woli, ki se angeli, o je Olorun. O so wi pe a ma n pe ni omo Olorun be ni, o je omo Olorun, o si tun je Olorun bakan na. Bi a ba wo orin Dafidi, orin Dafidi ori 55, ori 55 lati ese ikefa si ikeje, o ni Olorun lae ati lae lae ni ite re, opa alade ijoba re, opa alade otito ni, iwo fe ododo, iwo korira ewa buburu. Nitori naa li Olorun, Olorun re se fi ami ororo ayo ya o so lori awon ogba re. Bi o ba fiyesi ohun ti a ka yi, o so wi pe ni ese ikefa o n so nipa Olorun, o ni Olorun lai lai ni ite re, ati wi pe opa alade ijoba re, opa alade otito ni. Ṣugbọn ni ese ikeje ni o tun so wi pe nitori naa ni Olorun, Olorun re, o pe ni Olorun ninu ese ikefa, o tun so wi pe Olorun re ninu ese ikeje. Ta ni eyi n toka si? Je ki Bibeli ki o se itumo ti o kun fun wa ninu Hebrew, ranti ohun ti a ka wi pe o n so nipa Olorun, o si tun so nipa wi pe Olorun ti a n so nipa re yi titi lai ni ite re, ati wi pe opa alade ijoba re, opa alade otito ni. Wo Hebrew ori kini lati ese ikefa, ati pelu nigbati o mu akobi ni wa si aye, o mo wi pe yi n so nipa Kristi. O wi pe ki gbogbo awon angeli Olorun ki o fori bale fun, ati ni ti awon angeli o wi pe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina. Ṣugbọn ni ti omo li o wi pe, ranti wi pe yi n so nipa Kristi, ni ti omo li o wi pe ite re Olorun lae ati lae lae ni, opa alade ododo li opa alade ijoba re. Iwo fe ododo, iwo si korira ese, nitori na ni Olorun, ani Olorun re se fi ororo ayo yan ju awon egbe re lo. Yo yo nisisin iwe pe eyi ti a ti ka ninu orin Dafidi o n toka si Jesu Kristi, o si n pe Jesu Kristi ni Olorun. Eyi je ohun awamaridi, ṣugbọn o je ohun ti a ṣipaya fun wa lati ọwọ emi Olorun, lati inu iwe mimo. Mo fe ki o tun wo Bibeli, ki o wo Romu, iwe Romu ori kesan ese karun, ti eni ti awon baba ise, ati lati odo awon eni ti Kristi ti wa nipa ti ara, eni ti o bori ohun gbogbo, Olorun Olobokun lailai. Bi o ti n so nipa Kristi ni o n so wi pe oun ni Olorun Olobokun lailai. Bi iye meji ba wa ninu okan enikeni, ki o wo Matthew ori kini lati ese ikokanlelogun titi de ese iketalelogun. Yo si bi omokunrin kan, Jesu ni iwo pe oruko re, nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won. gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá lí ẹnu wò líì kí ó lè ṣe pé kí èsì wúndíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanueli ìtumọ̀ èyí tí í ṣe ọlọ́run wà pẹ̀lú wa bí a ti ń pe Jésù Kristì ní Emmanueli ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé àti ìtànṣan ìmọ́lẹ̀ rẹ̀ ó jẹ́ ìtànṣan ìmọ́lẹ̀ ti ọlọ́run wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa Jésù Kristì tí ó jẹ́ ọlọ́run tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbàanì ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí í ṣe àjògún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé jẹ́ kí o yẹ wípé ọlọ́run ni ó dá ayé ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ Jésù Kristì ẹni tí í ṣe ìtànṣan ogo rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀ tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀ ó jókòó lí ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè èyí ń sọ nípa Jésù Kristì wípé ó jẹ́ ọlọ́run ó jẹ́ ẹlẹ́dàá wa ó ń sin ní ọlọ́run ayérayé nínú Kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún lẹ́ẹ̀kan sí ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá èyí kò sọ wípé adá Jésù nítorí pé àwọn tí wọ́n máa ń gbé bíbélì káàkiri tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri wọ́n máa ń sọ wípé Jésù ni àkọ́kọ́ dá kí a tó dá àwọn áńgẹ́lì kí a tó dá ádámù kí a tó dá alágbájá kí a tó dá tìbí kí a tó dá tọ̀hún nítorí wípé èdè tí bíbélì ń lò kò yé wọn bí a bá ń sọ nípa àkọ́bí nínú èdè gíríkì tí a fi kọ májẹ̀mú titun ó ń sọ nípa ẹni tí ó ní agbára ẹni tí ó ní ipá ẹni tí ó ní ipò èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá Jésù kí a tó dá àwọn ẹ̀dá mìíràn ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí ó jẹ́ ẹni ọlá ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá wo Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án a ń kẹ́kọ̀ọ́ nípa Kristì sí jù bẹ́ẹ̀ lọ wípé ó jẹ́ bíbélì jẹ́ kí ó dá wa lójú wípé ó jẹ́ ọlọ́run bí ọlọ́run bàbá ti jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run ọmọ jẹ́ ọlọ́run pẹ̀lú Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án Jésù sì wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀ Fílípì ẹni tí ó bá ti rí mi ó ti rí bàbá ìwọ ha ṣe wípé fi bàbá hàn wá Jésù Kristì sọ ó sì jẹ́ kí ó dáni lójú ó ní ẹni tí ó bá ti rí bàbá ó ti rí òun wípé bí bàbá ti jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni òun jẹ́ ọlọ́run nínú Yohánù yìí kan náà orí kìíní láti ẹsẹ̀ ìkíní ó ní lé àtẹ̀tẹ̀ kan ṣe lè ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì lè ọ̀rọ̀ náà òun náà lè wà lé àtẹ̀tẹ̀ kan ṣe pẹ̀lú ọlọ́run nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo fi sí nǹkan wọ̀nyí nípa Jésù Kristì nípa olùgbàlà wa nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan nínú ohun tí a dá bíbélì ń jẹ́ kí ó yé wa wípé Jésù Kristì yìí ni àwòrán pípé ọlọ́run àti wípé òun ni olùborí àti ó wà ní ipò orí nínú ohun gbogbo nínú Fílípì orí kejì Filipi orí kejì à ń wo ẹsẹ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. À ń sọ fún wa níhìn-ín wípé ó jẹ́ àwòrán Ọlọ́run kò sì ká sí ìwọra. Èyí ni wípé kì í ṣe ohun tí ó ń jà fún tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Paulu Apostoli ni ó jẹ́ kí ó yí àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristì yìí ní ṣe àwòrán Ọlọ́run àti wípé ó jẹ́ ẹni pépé nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀ gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀ tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣinṣin. Èyí ni Paul ń sọ fún wọn wípé kí wọ́n gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí kí wọ́n mọ̀ wípé Jésù Kristì ti tó fún wọn. Ìkejì ó jẹ́ kí ó yé wọn wípé Jésù Kristì yìí ni ẹlẹ́dàá ohun gbogbo. Wo Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí nínú rẹ̀ ni a dá ohun gbogbo. Nítorí nínú rẹ̀ ni a dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo àti fún lè a dá ohun gbogbo. Òun sì wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ lè ohun gbogbo dúró ṣọ̀kan. Àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí wọ́n yé ni tí kò ní àfikún tí àbá tún máa ṣe àlàyé púpọ̀. Ohun tí a ń sọ níhìn-ín ni wípé ìbá ṣe ohun tí a rí tàbí ohun tí a kò rí, ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run, ìbá jẹ́ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Wípé agbára Jésù Kristì ni ó dá wọn. Bí àwọn tí kò lóye ìwé mímọ́, bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristì ṣe nínú májẹ̀mú titun, wọ́n máa ṣe kàyéfì, wọ́n máa béèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeé ṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì, báwo ló ṣe lè ṣeé ṣe láti jí òkú dìde, báwo ló ṣe lè ṣeé ṣe láti mú kí ara rìn, báwo ló ṣe lè ṣeé ṣe láti la ojú afọ́jú. Ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo, ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí, ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀, báwo ni yóò ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú Bíbélì. Jẹ́ kí a tún wò ó lẹ́ẹ̀kan sí kí a padà sí májẹ̀mú láéláé nínú orin Dáfídì. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpẹ̀lẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ń sọ nípa ẹlẹ́dàá. Ó ní láti ìpìlẹ̀ ayé, láti ìṣẹ̀dá ayé, láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró. Nítòótọ́ gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ, bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn. Ìwọ wọn ó sì pààrọ̀ ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin. Kí ni a lè sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí? Ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wí pé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ, àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wípé a ó pààrọ̀ wọn. Ṣùgbọ́n wípé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí. A kì í rọ̀ nípò, a kì í ṣí nípò, bẹ́ẹ̀ ni kì í yí padà. Kí ni a ti rí ìtumọ̀ èyí sí? Jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀, ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú Hebrew. Nínú Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá. Àti ìwọ Olúwa, lé àtètè kọ́ ṣe, ni o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi so nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wi pe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesi roju lati so fun a wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li ati ti ko se li o ti fi ipile aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun gbe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ri iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ri iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikesan iwo onihirere sioni gun oke giga lo iwo onihirere pelu iwo onihirere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu Juda pe e wo olorun yin kiyesi oluwa Jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re si nbe niwaju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o se ori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa Jehova ni se pelu agbara ninu ese ikokanla ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wo pe bi a ba nso nipa oluso agutan ni toto a nso nipa Jesu Christi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ikan won orun ti o si ti ko

fún àwa ọlọ́run kan ní bẹ bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà àti tí ẹni tí gbogbo wa ṣe àti olúwa kan ṣoṣo Kristi Jésù nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà Kristi Jésù nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni ẹlẹ́dàá ohun gbogbo àti wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá àwọn ohun gbogbo tí a dá ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún òun sì jẹ́ orí fún ara èyí ni ní ìjọ ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀ Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdáǹdè àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀ ó wí pé Jésù yìí ni orí fún ara bí a ti pe ìjọ ní ara ara Kristi bẹ́ẹ̀ ni a pe Kristi ní orí ìjọ nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún tí kò sì di orí ni mú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti ṣanpèsè fún gbogbo ara tí a sì ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń dàgbà nínú ìbísí ọlọ́run ohun tí a ń sọ nípa orí níhìn-ín tàbí tí a ń sọ nípa Kristi ni wípé Kristi gẹ́gẹ́ bí orí òun ni yóò mú kí gbogbo àwọn oríkèé àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara àti kí a lò so wọ́n ṣọ̀kan papọ̀ àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí iyè nínú ọlọ́run wípé ẹni tí ó bá jẹ́ orí òun ni ẹni tí ń tọ́ni òun ni olùṣọ́ àgùntàn òun ni adarí òun ni aṣáájú òun ni orísun agbára nítorí bẹ́ẹ̀ fún ìjọ Jésù Kristi jẹ́ orísun agbára wa kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ òun ni orísun agbára òun sì ni aṣáájú kìí ṣe áńgẹ́lì kìí ṣe àlá kìí ṣe ìran kìí ṣe ìsọtẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi olúwa wa sọ gẹ́gẹ́ bí orí òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa nítorí wípé òun ni aṣáájú àti adarí wa òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú òun ni iyè ìmọ́lẹ̀ fún ìjọ jẹ́ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa nítorí bẹ́ẹ̀ bí a bá mọ Ọlọ́run kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristi olúwa Ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi Ọlọ́run hàn ṣé Ọlọ́run lágbára ò lágbára ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé ó dá nípasẹ̀.

Jésù Kristì. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni? Kò sí ohun tó ṣòro fún Jésù Kristì láti ṣe nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristì àti nípasẹ̀ Jésù Kristì ni a ti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tìrẹ, ìṣẹ̀dá tèmi, àti ìṣẹ̀dá gbogbo tí a rí, ó wá láti ọwọ́ Jésù Kristì. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàláwa, nítorí wípé òní ó dá wa, àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo, ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé, ó yẹ kí a lè gbàgbọ́, ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristì, nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dà ohun gbogbo, òun sì ni ẹlẹ́dà wa. Ó sì sọ wípé àti fún ni a dá nǹkan wọ̀nyí, bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ, àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo, láti lè sìn, láti lè tún bá níwájú rẹ̀, èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run, òun sì wà ṣáájú ohun gbogbo. Kí a tó dá àwọn ewébẹ̀, kí a tó dá ayé, kí a tó dá ohunkóhun, ni Jésù Kristì, ẹni tí ó jẹ́ Ọlọ́run dénìyàn, ni ó ti wà ní àti ayérayé, òun ti wà ṣáájú ohun gbogbo. Bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni, ṣé ẹni tí a bí nínú obìnrin, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà, ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé, tàbí ẹni ayé ìgbani, ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Nínú Jésù Kristì ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì ni orí fún ara. Òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa, òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa, òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa, òun ni gẹ́gẹ́ bí adarí, òun ni orí fún ara. Èyí ni ìjọ, ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa. Bí o bá gba Jésù Kristì gbọ́, bí irú ẹni bẹ́ẹ̀, bí o bá kú ní àsìkò àjínde, yóò ní àjínde tí iyè, àti pé nínú ohun gbogbo kí òun kí o lè ní ipò tí ó ga jù lọ. Bí o bá yin Ọlọ́run, tí o forí balẹ̀ fún Ọlọ́run, bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí, bí o bá dé ọ̀run pẹ̀lú, o máa sìn, nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ, àti ó jẹ́ nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo kí o lè máa gbé inú rẹ̀. Àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara Kólósè rú, tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà, tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì, tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristì Jésù kò tó fún wọn. Èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristì tó fún wa. Mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú, wípé bí a bá gba Jésù Kristì gbọ́, ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò, kò sí ohun tí a ń ṣàfẹ́rí, tí a kò lè rí nínú Jésù Kristì, nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run Bàbá wa nípasẹ̀ rẹ̀, nípasẹ̀ Jésù Kristì, yóò lè ṣe ju gbogbo èyí tí a ń béèrè àti èyí tí a ń rò lọ, gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a fìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú, wípé ó mú wa kúrò nínú òkùnkùn. Ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristì ní àwòrán Ọlọ́run tí a kò rí, Jésù Kristì ní ẹlẹ́dà ohun gbogbo, àti wípé Jésù Kristì ni ó jẹ́ olórí ìjọ. Bí ó sì ti jẹ́ olórí ìjọ, jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà. Bí a kò bá tí ì gba ọkàn rẹ̀ làrántí pé Jésù ẹlẹ́dà òun náà ni Jésù olùgbàlà, Jésù ẹlẹ́dà òun náà ni Jésù olùṣọ́ àgùntàn, òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa. Jésù Kristì yìí kan náà, Ìmánúẹ́lì, Ọlọ́run dénìyàn, Ọlọ́run wà pẹ̀lú wa, òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀, o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀, o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù, o ní láti kọ wọ́n sílẹ̀, o ní láti kọ ẹ̀kọ́ ìṣìràn tí ó wà nínú ayé, o ní láti kọ wọ́n sílẹ̀, kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo. Nítorí wípé òun ni ẹlẹ́dà ohun gbogbo, òun ni àwòrán Ọlọ́run tí a kò rí,
oni olori ijo oni oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun agege eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe olorun ki o si fi igbagbo re ninu Jesu Christi ki o fi han nitori pe Jesu Christi ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisi yi bi o ko ba ti ni igbala so fun olorun wi pe o gba Jesu Christi gbo o gba Jesu Christi gbo gege bi eni ti a fi han ninu oro olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludani sile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyi gege bi oro re ninu isire si olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je ki enikeni ki o tan oje wo pe Jesu Kristi ko to gege bi olugbala gege bi oludande gege bi olu shoagutan gege bi olu funi ni iye ma se je ki enikeni ki o tan oje wo pe ni lati tun ma wa awon angeli kaakiri wo pe ogbon ijile tun wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu olorun ni o pe si oni a fi fun wa lati gba kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisi ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Bísílì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Rómù, orí ìkẹfà, ǹjẹ́ àwa wa ti wí kí àwa kí wa jókòó nínú ẹ̀ṣẹ̀ kí orí ọ̀fẹ́ kí ó lè máa pọ̀ sí i, kí a má rí àwa ẹni tí ó ti kú sí ẹ̀ṣẹ̀, àwa wa ṣe wà láàyè nínú rẹ̀ mọ́, tàbí ẹ kò mọ̀ pé gbogbo wa tí a ti baptisí sínú Jésù Kristì, a ti baptisí wa sínú ikú rẹ̀, ǹjẹ́ a fi baptísímù sínú ikú sin wá pọ̀ pẹ̀lú rẹ̀? Pé gẹ́gẹ́ bí a ti jí Kristì dìde kúrò nínú òkú nípa ògo bàbá, bẹ́ẹ̀ ni kí àwa pẹ̀lú kí ó máa rìn ní ọ̀tún ìwà, nítorí bí a bá ti sowápọ̀ pẹ̀lú rẹ̀ nípa àfarawé ikú rẹ̀, a ó sì sowápọ̀ pẹ̀lú nípa àfarawé àjíǹde rẹ̀, nítorí àwa mọ èyí pé a kan òbólùgbò ọkùnrin wa mọ́ àgbélébú pẹ̀lú rẹ̀, kí a lè pa ara ẹ̀ṣẹ̀ run, kí àwa má ṣe sin ẹ̀ṣẹ̀ mọ́, nítorí ẹni tí ó kú ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n bí a bá Kristì kú, àwa gbàgbọ́ pé àwa ó sì wà láàyè pẹ̀lú rẹ̀, nítorí àwa mọ̀ pé bí a ti jí Kristì dìde kúrò nínú òkú, kò ní kú mọ́, ikú kò ní ipa lórí rẹ̀ mọ́, nítorí ikú tí ó kú sí ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan, nítorí wíwà tí ó wà láàyè sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin pẹ̀lú kara yín bí òkú sí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n bí a láàyè sí Ọlọ́run nínú Kristì Jésù, nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó jọba nínú ara kíkú yín, kí ó fi máa gbọ́ ti ìfẹ́kùfẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí a láàyè kúrò nínú òkú, àti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run, nítorí ẹ̀ṣẹ̀ kì yóò ní ipa lórí yín mọ́, nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ orí ọ̀fẹ́, ǹjẹ́ kí ni? Kí àwa kí ó a máa dẹ́ṣẹ̀ nítorí tí àwa kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ orí ọ̀fẹ́, kí a má rí ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún bí ẹrú láti máa gbọ́ tirẹ̀, ẹrú ẹni tí ẹ̀yin bá gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ń ṣe, ìbá ṣe ti ẹ̀ṣẹ̀ sínú ikú tàbí ti ìgbọràn sí òdodo, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí, ẹ̀yin jẹ́ olùgbọràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi yín lé lọ́wọ́, bí a sì ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, ẹ̀yin di ẹrú òdodo. Èmi ń sọ̀rọ̀ bí ènìyàn nítorí àìlera ara yín, nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà ẹ̀rí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ ní ìsinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́, nítorí nígbà tí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹ̀yin wà lé òmìnira sí òdodo. Ǹjẹ́ èso kí ni ẹ̀yin a ní nígbà náà nínú ohun tí ojú ń tì yín sí ní ìsinsìnyí? Nítorí òpin nǹkan wọn ni ikú ni, ṣùgbọ́n ní ìsinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, tí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run, ẹ̀yin ní èso yín sí ìwà mímọ́ àti òpin rẹ̀ ìyà ìnípẹ̀kun, nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Kristì Jésù Olúwa wa. Epístẹ́lì ti Pọ́lù Apọ́stẹ́lì sí àwọn ará Rómù, orí ìkeje. Tàbí ẹ̀yin aṣe aláìmọ̀ ará, nítorí àwọn tí ó mọ òfin ni èmi ń bá sọ̀rọ̀, pé òfin ní ipa lórí ènìyàn níwọ̀n ìgbà tí ó bá wà láàyè, nítorí obìnrin tí ó ní ọkọ, ìwọ̀n ìgbà tí ọkọ náà wà láàyè, a fi òfin dè é mọ ọkọ náà, ṣùgbọ́n bí ọkọ náà bá kú, a tú sílẹ̀ kúrò nínú òfin ọkọ náà, ǹjẹ́ bí ó bá ní ọkọ mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè, panṣágà ni a ó pè é, ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú, ó bọ́ lọ́wọ́ òfin náà, kì yóò sì jẹ́ panṣágà bí ó bá ní ọkọ mìíràn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ará mi, ẹ̀yin pẹ̀lú ti di òkú sí òfin nípa ara Kristì, kí ẹ̀yin kí ó lè ní ẹlòmíràn, àní ẹni tí a jíǹde kúrò nínú òkú, kí àwa kí ó lè so èso fún Ọlọ́run, nítorí ìgbà tí àwa wà nípa ti ara, ìfẹ́kúfẹ́ ẹ̀ṣẹ̀ tí ó wà nípa òfin, ó ń ṣiṣẹ́ nínú àwọn ẹ̀yà ara wa láti so èso sí ikú, ṣùgbọ́n ní ìsinsìnyí, a tú wa sílẹ̀ kúrò nínú òfin, nítorí a ti kú sí èyí tí a ti dè wá sínú rẹ̀, kí àwa kí ó lè máa sìn ní ọ̀tún ẹ̀mí, kí ó má ṣe ní òde ara ti àtijọ́. Ǹjẹ́ àwa wa ti wí, òfin a ṣe ẹ̀ṣẹ̀ bí? Kí a má rí, ṣùgbọ́n èmi kò ti mọ ẹ̀ṣẹ̀ bí kò ṣe nípa òfin, èmi kò ṣáà ti mọ ojú kòkòrò bí kò ṣe bí òfin ti wí pé ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò, ẹ̀ṣẹ̀ sì ti pa òfin rí ààyè, ó sì ṣe onírúurú ìfẹ́kúfẹ́ nínú mi, nítorí láìsí òfin ẹ̀ṣẹ̀ kú, èmi sì ti wà láàyè láìsí òfin nígbà kan rí, ṣùgbọ́n nígbà tí òfin dé ẹ̀ṣẹ̀ sọ jí, èmi sì kú, òfin tí a ṣe fún ìyè, èyí ni èmi sì wá rí pé ó jẹ́ fún ikú, nítorí ẹ̀ṣẹ̀ ti pa òfin rí ààyè, ó tàn mí jẹ, ó sì ti pa rẹ̀ lù mí pa, bẹ́ẹ̀ ni mímọ́ ni òfin, mímọ́ sì ni àṣẹ àti òdodo àti dídára, ǹjẹ́ ohun tí ó dára ha di ikú fún mi bí? Kí a má rí, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kí ó lè farahàn bí ẹ̀ṣẹ̀, ó ń ti pa ohun tí ó dára ṣiṣẹ́ ikú nínú mi, kí ẹ̀ṣẹ̀ lè ti pa òfin di búburú ré kọjá, nítorí àwa mọ̀ pé ohun ẹ̀mí ni òfin, ṣùgbọ́n ẹni ti ara ni èmi tí a ti tà sábẹ́ òfin, nítorí ohun tí èmi ń ṣe èmi kò mọ̀, nítorí kì í ṣe ohun tí mo fẹ́ ni èmi ń ṣe, ṣùgbọ́n ohun tí mo kórira ni èmi ń ṣe, ṣùgbọ́n bí ó bá ṣe pé ohun tí èmi kò fẹ́, eyi ni ni emi nse mo gba pe ofin dara nje ni isisiyi ki se emi ni o nse mo bi ko se ese ti o ngbe inu mi nitori emi mo pe ko si on rere kan ti ngbe inu mi eyi ni ninu ara mi nitori ife ohun ti o dara nbe fun mi sugbon ona ati se ni emi ko ri nitori ire ti emi fe emi ko se sugbon buburu ti emi ko fe eyi ni ni emi nse sugbon bi o ba se pe ohun ti emi ko fe eyi ni ni emi nse emi ki nse mo bi ko se ese ti ngbe inu mi nje mo ri ni ti ofin pe bi emi ti nfe lati ma se rere buburu a ma wa lodo mi inu mi sadun si ofin olorun nipa eni ti inu sugbon mo ri ofin miran ninu awon eya ara mi ti n ba ofin inu mi jagun ti o si n di mi ni igbekun wa fun ofin ese ti o n be ninu awon eya ara mi emi eni ose ta ni yo gba mi lowo ara iku yi mo dupe lowo olorun nipase jesu kristi oluwa wa nje nitori na emi ti kara mi n fi inu josi fun ofin olorun sugbon mo n fi ara josin fun ofin ese.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Olorun alaanu adupe lowo yin o je ayo kan wa lati wa se waju yin nitori pe amo pe nigba ti a ba wa elso kun adi imole amo pe nigba ti a ba wa aisan yo pora amo wo pe nigba ti a ba wa gbogbo osi gbogbo ise yo dopin ni igbese aye wa amo pe nigba ti a ba wa e o tan imole sinu okan wa ati si ipa ona wa ati sinu aye wa amo pe nigba ti a ba wa si iwaju yin gbogbo awon agbara okunkun ti o tin je gaba ti o tin te wa mole we pe a o ni idande kuro ninu awon nkan won yi to nda wa loro amo we pe nigba ti a ba wa a o le gbadura e o si le gbadura wa an bebe we pe bi ati wa loni we pe igbagbo aye igbagbo otun yo soji ninu okan wa loruko jesu a si n bere we pe gege bi igbagbo aye igbagbo otun yo ti dide ninu okan wa wi pe bi a o ti ma gbadura e o gbadura wa e o so okunkun di imole fun wa awon ikanu tabi awon ohun ti o n da wa loro e o mu won kuro ni oruko jesu e ba wa soro e mu wa sumo odo ara yin adupe wo pe ti gbo ni oruko jesu kristi oluwa wa loni mo n soro nipa igbagbo o ye ki a mo wi pe a ti ma n soro nipa igbagbo ohun ti igbagbo le se ere ti o wa ninu igbagbo ipa ti igbagbo ko ninu adura ti a ma n gba bi a ba wo heberu ori kọkànlá ẹsẹ ikini nje igbagbo ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi ọwọ wa ko ba ti tẹ ohun ti a n fẹ ṣùgbọ́n tí ẹ̀mí ọlọ́run jẹ́rìí nínú ọkàn wa lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà wí pé ohun yìí tí a kò tí ì rí yóò jẹ́ tiwa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bí a bá ń retí ohun kan tí kò sì tí ì dé ṣùgbọ́n tí a ní ìdánilójú tí a sì ní ìfọkànbalẹ̀ nínú ọkàn wa wí pé ọlọ́run kì yóò jẹ́ awakulẹ̀ àti wí pé ọlọ́run yóò fún wa ní nǹkan wọ̀nyí a sì ní ìdánilójú yìí a ní ìjẹ́rìí yìí nínú ọkàn wa èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ti ń gbàdúrà fún ọmọ rẹ wípé ìyípadà titun yóò dé nínú ọmọ rẹ ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tó ń retí kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ kò tí ì rí kí o fi ojú ara rí ṣùgbọ́n o ní ìdánilójú ẹ̀mí ọlọ́run sì ń jẹ́rìí nínú ọkàn rẹ wípé nǹkan tí o ti gbàdúrà fún yìí wípé dandan ọlọ́run yóò ṣe wípé ó tilẹ̀ ti ṣe ká fojú rí i lókù èyí ni à ń pè ní ìgbàgbọ́ bóyá o ń gbàdúrà fún ọkọ rẹ wípé ìyípadà rere nínú ẹbí ìyípadà rere ní ti iṣẹ́ ìyípadà rere ní ti ìgbéga yóò dé ṣùgbọ́n a kò tí ì fi ojú rí lójúkojú a kò tí ì rí ìgbéga tàbí ìyípadà tí a ń béèrè lójúkojú ṣùgbọ́n a ní ìdánilójú nínú ọkàn wa balẹ̀ wípé ọlọ́run ti ṣe pàápàá bí a kò tilẹ̀ tí ì fojú rí ẹ̀mí ọlọ́run sì ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọlọ́run ti gbọ́ àdúrà wa inú wa bẹ̀rẹ̀ sí ní dùn bí a kò tí ì fojú rí bí a kò tilẹ̀ tí ì rí síbẹ̀síbẹ̀ a ní inú dídùn nítorí pé a mọ̀ wípé ọlọ́run ti ṣe é èyí ni a ń pè ní ìgbàgbọ́ ó sọ nínú ẹsẹ̀ ìkejì wípé nítorí nínú rẹ̀ li àwọn alàgbà ní ẹ̀rí rere bí a bá ń sọ àwọn alàgbà kì í ṣe àwọn tí wọ́n léwó lórí a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run an so ni kwa awon alagba awon baba wa ni igbagbo gege bi Abrahamu ti o je wipe bi ileri ti Olorun se fun bi owo re ko ti le ti ite sibe sibe o nyo wo apere yi ninu Romu ori kerin Romu ori kerin ninu lati ese iketa dilogun gege bi ati ko pe mo ti fi o se baba orile ede popo ni waju eni ti o ngbagbo Olorun ti kara re ti o so okudi aye ti o si pe a ohun won ni ti ko si bi eni pe won ti wa je ki o yo wi pe ni akoko yi Abrahamu ko ti bi omo ileri sugbon ati se ileri fun a si so fun awe pe bi o ti le je wi pe ko ti ipojuri Olorun pe ohun won ni ti ko si bi eni pe won ti wa ijeri si ninu okan re yi idani loju ti o ninu okan re yi eyi ni an pe ni igbagbo wese keji ni logun nigbati ireti ko si eni ti o gbagbo ni ireti ki o le di baba orile ede popo gege bi eyi ti a ti wi pe bayi ni iru omo re yori eni ti ko se ailera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun ati kiku inu sara ko fi agbagbo siye meji ileri Olorun sugbon o le ni igbagbo e je pe o duro

0: ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú, yóò máa ṣiyèméjì, gẹ́rẹ́ tí ó bá ti ní inú níbíni tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan, ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé Ọlọ́run kò fẹ́ mi, bẹ́ni wípé kò sóhun tí mo lè ṣe tó lè ṣe dáradára, bẹ́ni wípé Ọlọ́run kì í gbàdúrà mi, bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe, bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́, bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun, mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán, mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú Ọlọ́run. Ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́, kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn, yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́, ohun tí ó ń jáde láti ẹnu wa, yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́, èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́. Kí n tó máa sọ síwájú sí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú, kí n tó sọ síwájú sí ohun tí ìgbàgbọ́ máa ń ṣe, ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ, jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́. Wo Ezekieli 37:1, Ezekieli 37:1, ẹsẹ̀ 11. Nígbà náà ni ó sọ fún mi pé, ọmọ ènìyàn, egungun wọ̀nyí ni gbogbo ilé Ísíráélì wò ó. Wọ́n wí pé egungun wa gbẹ, ìrètí wa sì pin, ní ti àwa àti ké wa kúrò. Ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí. Ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Ísíráélì. Òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ, tí ó wà ní àfonífojì, àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn, òun fẹ́ ṣe ìkójọpọ̀, òun fẹ́ fún wọn ní iyì, òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run ní ìrètí tí ó dára, ìpinnu tí ó dára, ìlànà tí ó dára àti ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí, síbẹ̀síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn, ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà, ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ wípé ó tún lè ní iyè. Èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí Ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn, ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn, síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú, àìgbàgbọ́ a máa sé inú wọn, àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye ohun rere tí Ọlọ́run pèsè nípa wọn. Jẹ́ kí o yí ọ wípé Ọlọ́run jẹ́ aláàánú, Ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́, Ọlọ́run ronú nípa rẹ, wo ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah 29:31. Kí a ṣí ìwé, kí a ṣí Bíbélì wa kíákíá. Jeremiah 29 láti ẹsẹ̀ 11. Nítorí èmi mọ èrò tí mo rò sí yín, lé Olúwa wí, àní èrò àlàáfíà, kì í sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Àwọn tí kò ní ìgbàgbọ́, bóyá ọmọ ń gbóná, bóyá ọmọ ń ṣàìsàn, bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé, bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé, bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí, bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé, tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́, èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára, wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní, wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn, àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣán ògo Ọlọ́run yóò farahàn, èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé Ọlọ́run ronú nípa mi, mo mọ̀ wípé Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi, wọn máa wípé Ọlọ́run kì í gbàdúrà mi, mi ò mọ kí ni mo ṣe, bóyá ẹ̀ṣẹ̀ bàbá, bóyá ẹ̀ṣẹ̀ ìyá, boya ise baba boya ise koko boya ise to farahan boya ise ti a mo mi o kunkun mo kini mo se mo ti gbadura mo ti gba awe mo ti wa si dipa ko si bi ton lo ti mi o ba won lo ipago mo debe bi won so wi pe ninu ekun ni ijo tun wo mo debe bi won so pe gbagada ni kugo akatun korisi mo ti debe bi won so wi pe alimo so tabi ninu ni ipaja ni ibi ti won tin se ni ayobo ni katun lo ko si bi ton nikan lo ti mi o lo sugbon wo bi mo ti ri bi gbogbo bi ti mo ti de adura ti mo ti gba awe ti mo ti gba bibeli ti mo ti kan bon so pe ipade ojule wa ba mi nbe bon bi won so pe ninu ekun ni wa ba mi nbe ko si nkan ti mi o ti se tan sugbon bi nkan ti na lo si se ri omo o si alaafia o si gbogbo ara lokun fun aisan bi won ti eni ka wa si ile iwosan e sibe sibe ko sowo ti ma san mo fe ri oluso agutan o pe ti mo ti n gbianju awon ti mo ni po ko iwe ebe adura ti bi won ka ebe adura awon elomi won o je ka temi mi o mo kini mo se o boya olorun ti yan mo mi wo pe mi o ni ni igbala boya olorun ti yan mo mi pe ko ni si idunnu ni gbogbo ojo aye mi sibe sibe won ko mo we pe olorun ro ero rere ero alaafia nipa won awon won yi je awon ti soro aigbagbo o ti a se so yi fun wa ni wo pe ke a le yi ohun wa pada ke a le yi oro enu wa pada ke le ma so oro igbagbo ki se oro aigbagbo ke le ma wi pe ojo ola yo dara ke le ma wi pe bi ekan pede ale kan a mo wi pe ayo nbo ni oworo ke le ma wi pe mo mo pe oludande mi olurapada mi mo mo ko nbe mo mo wi pe olorun yo gbo temi mo mo wi pe bo ti le je wi pe nkan dojuru fun mi nisisiyi bo ti le je pe ko si kobo lowo mi loni mo mo wi pe lola igba itura ati igba ipese yo de ba mi mo mo we pe bo ti le je pe mo rin ninu okunkun ati ninu aponi poji ojiji ku sibe sibe mo mo we pe oluwa ni oluso agutan mi eyi ni oro igbagbo kudara ke ma ba oro igbagbo lenu wa nitori pe oro igbagbo ki je ki adura gba oro igbagbo ki mu ireti wa oro igbagbo ki mu ni lokan le oro igbagbo ki si ni lori oro aigbagbo ki je ki awon elomiran papa ki won fe tele olorun oro aigbagbo ki je ki a le ni ibukun lodo olorun sugbon ye ki a mo we pe olorun ro ero rere nipa wa wo mi nihi mo fe ki o mo we pe olorun feran re mo fe ki o mo we pe olorun ro ero alaafia nipa re mo fe ki o mo we pe jesu papa ni owo otun olorun nisisiyi o n gbadura fun o so gbagbo be bi o ba gbagbo be e se ti a fi sunkun asun dekun bi a ba gbagbo be e se ti a fi se meji ninu adura bi a ba gbagbo be we pe olorun se ero nipa ti wa e se ti a fi se bi eni ti ko ni reti o ye ki a le ni reti ninu olorun o ye ki a le mo we pe olorun ti gbadura olorun alaanu olorun olori ofe olorun ti se ileri ti si ti ileri na leyin olorun ti ki se ke o ni ato wa yo si gbo adura wa mo ni yo si gbo adura wa bi a ba gbagbo be o ye ki a ma soro igbagbo latenu wa je ki n tun fi apere miran han o eni ti o ni aigbagbo ninu okan re o si fi aigbagbo re han nipa oro ti o so jade lati enu re mo fe ki o wo lati inu iwe Samuel kini ori keta Samuel kini ori keta wo lati ese ikedogun Samuel dubo le titi di oworo o si si ile kun ile olowa Samuel si beru lati ro ifihan na fun Eli nigba na ni Eli pe Samuel o si we pe Samuel omo mi o n si dan we pe emi ni o si we pe kini ohun na ti oluwa so fun o emi be o ma se pa mo fun mi ki olorun ki o se be si o ati ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o Samuel si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si we pe oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je eni tin ka bibeli ti o ti ka itan ti mo ka po yi ti o ti ka tele tele o ri wi pe olorun so fun Samueli wi pe inu mi ko dun si Eli nítorí wípé kò bójú tó àwọn ọmọ rẹ̀ kò sì bá wọn wí nínú àwọn ohun tí wọ́n ń ṣe tí kò dára àti wípé ó dàbí ẹni wípé Eli ń bu ọlá fún àwọn ọmọ rẹ̀ ju àti bu ọlá fún Ọlọ́run kò sì jẹ́ kí wọn kí ó dẹ́kun àti máa ṣe búburú tàbí láti ṣíwọ́ nínú iṣẹ́ Ọlọ́run nígbà tí ó rí wípé wọn kò rìn ní ọ̀nà ẹ̀tọ́ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ nǹkan wọ̀nyí fún Samuel tí ó sì sọ wípé òun ó mú ìdájọ́ bá ilé Eli Samuel sọ fún Eli nígbà tí Eli béèrè lọ́wọ́ rẹ̀ èyí tí Eli bá fi ṣe bí àwọn ará Nínépè nígbà tí Jona lọ sí Nínépè wípé ní ogójì ọjọ́ Ọlọ́run yóò pa ìlú yìí run ṣùgbọ́n tí wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹ jẹ́ kí a ronú padà kí a fi iṣẹ́kíṣẹ́ tí ó wà lọ́wọ́ wa kí a fi wọ́n sílẹ̀ kí Ọlọ́run kí ó bá lè fi ojú rere wò wá èyí tí Eli ìbá ṣe bẹ́ẹ̀ Eli sọ wípé ó dára Ọlọ́run ní í ṣe Olúwa ní í ṣe ohunkóhun tó bá dára lójú rẹ̀ mo ti ń sìn láti ọjọ́ yìí bí ó bá jẹ́ pé torí àṣìṣe tàbí torí àléébù tí ó ti rí nínú ẹbí ni ó fẹ́ fi dá mi lẹ́jọ́ dáadáa náà ni nítorí wípé Ọlọ́run ni ohun tó bá fẹ́ ṣe kò sí ẹni tí ó lè yí lọ́kàn padà èyí ni à ń pè ní ọ̀rọ̀ àìgbàgbọ́ sọ fún mi bí ọba Nínépè bí ó bá ṣe bẹ́ẹ̀ nígbà tí Jona tí ó sọ pé ní ogójì ọjọ́ a ó pa Nínépè run a ó bì í wó a ó wo olulẹ̀ kí ọba Nínépè kí ó sọ pé olúwa ni ohun tí ó bá dára lójú rẹ̀ jẹ́ kí ó ṣe àbá pa Nínépè run ní àkókò náà ṣùgbọ́n Ọlọ́run ṣíjú àánú wò wọ́n nítorí wípé wọ́n ronú pòádà wọ́n ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ṣùgbọ́n wo ọkùnrin yìí tí ó ní àìgbàgbọ́ ẹlòmíràn bóyá ó láàlá tí Ọlọ́run kìlọ̀ fún lójú àlá wípé ò ṣe dáadáa ò gbàdúrà tó ò rìn bí ó ṣe yẹ níwájú mi nítorí bẹ́ẹ̀ ṣọ́ra kí ìbínú Ọlọ́run kí ó má bàa jálù ọ etí ìbá fìdí láàárọ̀ kùtùkùtù kí ó bẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run dáríjì mi o Ọlọ́run ṣàánú fún mi o Ọlọ́run má ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́run o Ọlọ́run ṣàánú fún mi o màá ní ìtara o màá ka bíbélì màá máa gbàdúrà màá máa wá ojú rẹ ohunkóhun tó bá fẹ́ kí n ṣe màá ṣe má jẹ́ kí ìdájọ́ Ọlọ́run má jẹ́ kí ó ṣubúlù mi o èyí tí ìbá fi ṣe bẹ́ẹ̀ dáadáa náà ni nítorí pé gbogbo nǹkan tí mo lè ṣe mo ti gbìyànjú tó nítorí pé bí mo bá fi ara mi ṣe àpèjúwe lágbájá mo sàn ju lágbájá lọ bí Ọlọ́run bá sì sọ wípé gbogbo èyí tí mo ṣe náà kò tí ì tó wípé ìdájọ́ tàbí àìsàn tàbí nǹkan mi ló ń bọ̀ Olúwa ni jẹ́ kí ó ṣe gẹ́gẹ́ bí ó bá ti dára lójú rẹ̀ nítorí mi ò mọ kíni kí n tún ṣe tàbí ẹlòmíràn bóyá ó jẹ́ apẹ̀yìndà bóyá ó ní ìkọsẹ̀ díẹ̀ bóyá ẹ̀ṣẹ̀ ló wá láì múra sílẹ̀ láì rò tẹ́lẹ̀ ó sì ṣubú nípa ìkíyèsára a sì dá a dúró kúrò nínú iṣẹ́ Ọlọ́run wípé arákùnrin tàbí arábìnrin èyí tó ṣe yìí ò dá nítorí bẹ́ẹ̀ lọ gbàdúrà wá ojú Ọlọ́run kí o fi ara sílẹ̀ ní àkókò díẹ̀ sínú àdúrà kí a bá lè pé ọ padà èyí tí ìbá fi gbàdúrà á ní ṣọ́ọ̀ṣì ò fẹ́ mi wọn ò fẹ́ kí n wúlò nínú ilé ìsìn wọn kàn fẹ́ sọ fún mi pé kí n má wá sí deeper life ni mo mọ nǹkan tán ní lọ́kàn mo mọ̀ pé wọn ò fẹ́ kí n wá wọn ò fẹ́ kí tèmi dà wọ́n fẹ́ kí n lọ sínú ìjọ mìíràn mo sì fẹ́ràn deeper life yìí o mo fẹ́ràn gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n àṣìṣe díẹ̀ tí mo ní wọ́n ní kí n máa lọ wọn Ọlọ́run pápá ò fẹ́ mi bóyá èmi ni mo ń ṣe wàhálà tí mo kàn tira mi mọ́ Ọlọ́run lọ́rùn bóyá Ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n lọ sí ìjọba ọ̀run bóyá ó ti ní àwọn tó ti yàn tó jẹ́ pé àwọn ló fẹ́ mú lọ sọ́run bóyá mo kàn ń ṣe wàhálà lásán ni èyí tí ìbá fi ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ohun díẹ̀ kékeré tí a sọ fún yín pé kí ó lọ gbàdúrà èyí tí ìbá lọ gbàdúrà a máa bọ́hùn a máa sọ pé Ọlọ́run ò lè gbàdúrà ọ̀hún mọ́ èyí ni Eli ń ṣe tí ó wípé Olúwa ni jẹ́ kí ó ṣe èyí tí ó dára lé ojú rẹ̀ ohun tí mo ń sọ fún ọ ni wípé bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú wípé òkùnkùn yóò di ìmọ́lẹ̀ bí o bá ní ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu àìsàn yóò kúrò nínú ara rẹ àìsàn yóò kúrò nínú ẹbí rẹ bí o bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ lẹ́nu ó dájú pé bí ó tilẹ̀ dàbí ẹni pé òun sunkún lónìí ó rẹ́rìn lọ́la wo Genesis orí ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní nígbà tí Rákẹ́lì rí i pé òun kò bímọ fún Jákọ́bù Rákẹ́lì ṣe ìlara arábìnrin rẹ̀ ó sì wí fún Jákọ́bù pé fún mi lé ọmọ bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú ṣé o rí ohun tí mo kà yìí ṣé ọ̀rọ̀ ìgbàgbọ́ nìyí tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́ ó ti lọ́kọ fún ìgbà díẹ̀ ó sì rí pé ẹ̀gbọ́n òun
1: iloko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wan jowu o wan so pe a kini mo se se bi inule kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re Jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba n wa si ilesin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi beri sile gbogbo ti mo tin gbadura ti mo n wa si church lemo lemo ti mo n wa ni igba gbogbo bi o ba se wi pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma kun fi church na sile ma fi beli sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wi pe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi e ti aba fi ni oro igbagbo lenu a n so fun olorun we pe bi n ba bimo okunkun se okunkun dabirin pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi abani igbagbo a ri wo pe igbagbo yo ma korin didun ni ogonjo oru se oranti sila on paulu bi won tin korin be ni a ri wo pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wa ala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe gbogbo ede re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o sese ke ma foju ri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni oruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni wi pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o ti le je wi pe awon igana Jericho won duro sibe igbagbo a ma yi odi Jericho ka lekini bi odi Jericho ba wo a tun yi ka lekeji bi odi Jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi Jericho ka ni ojo karun a tun yi odi Jericho ka ni ojo kefa yo tun yi odi Jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o ti le ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o da bi eni wi pe ko si isele ko si ireti ko si ise yanu ko si idahun sibe sibe ni ojo keje eni ti o ba ni igbagbo ninu olorun yo tun yi odi Jericho ka ni ojo keje mo so fun wi pe bi a ba ni igbagbo ninu olorun ki odi Jericho ki awon igana re ki won ki o to wolule o da mi loju wi pe eni ti o ba ni igbagbo yo ke ike ayo yo ho iho ayo iho isegun si oluwa mo so fun wi pe bi eniyan ba ni igbagbo bi o ti le dabi eni wi pe ikun kanlekun sibe sibe eni ti o ni igbagbo yi o ma so aso tele nipa iye aini pekun igbagbo ni o ma mu idani loju wa wipe a o ni isegun lori ota to lagbara ju wa lo se o mo wipe golati je ota to lagbara ju dafidi lo sugbon igbagbo lo nsoro lati enu dafidi wipe ohun o segun igbagbo ni ma so lati enu wa wipe bo ti won kori a o segun mo mo wipe lasale yi isegun yo je ti wa mo mo wi pe a o segun loruko Jesu igbagbo lo ma nsoro oro imuni lokan le oro ireti oro idakoro bi o ti le je pe gbo nkan to yi waka lo le mu okan eniyan poruru igbagbo ni o ma je ki ayo ayo wi pe a mo wi pe oro ojo ajinde nbo nigbati oru iku ti o ba koja nitori be a o se ni igbagbo ninu olorun a o se je ki igbagbo wa ki o ma soro si olorun wi pe a mo wi pe bi atile ni aisan bi atile ni ajalu bi atile ni ohunkohun ti o n deru baba wipe a ki yoko iye ni a oye wo orin dapidi ikeji dini ogofa orin dapidi ikeji dini ogofa o kan ejo orin dapidi o kan ejo bi a ba wo orin dapidi yi ni ori ikeji dini ogofa ti a wo lati ese ikeedogun oni ohun ayo ati ti igbala nbe ninu ago awon olododo owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara owo otun oluwa le agbega owo otun oluwa nse agbara emi ki yoku bi ko se yiye ki emi ki o le ma rohin ise oluwa bi abaje onigbagbo ni toto iru oro yi ni o wa ni enu wa bi atile ni aisan o sese ninu ile iwosan ki awon dokita oyinbo ki won so pe aisan yo dabi eni wi pe o ti wo ago ara o ti wo inu eje o ti wo inu egungun o dabi eni wi pe ko si ireti eni ti o ba ni igbagbo pe dokita mo je ti olorun ara mi ti ku ni taye ni o je ti olorun nitori be mo ti e mo wi pe nkan sise si po fun mi nitori pe ise olorun si wa awon ti mo fe soro igbala fun won si wa nitori be mi o ti ku emi ki yo ku iku kiku kan bi ko se yiye ki emi ki o le ma royin ise oluwa eyi ni a so nipa igbagbo eni ti o ba ni igbagbo bi atile nderoba ninu ile iwosan bi atile nderoba laarin ebi bi atile nderoba ninu ala bi atile nderoba lati odo awon ota yo ma wi pe rara ko si ku nitori pe emi ki yo ku bi ko se yiye ki emi ki o le ma royin ki emi ki o si ma royin ise oluwa wo okunrin kan eni ti o la opolopo omi jijin koja wo okunrin kan ti o dabi eni wo pe gbogbo orun apadi ni won do ti wo okunrin kan ti o dabi eni pe gbogbo ofa ti o wa lowo isu patapata ni o ta si okunrin yi wo okunrin kan ti o dabi eni wo pe ore ara ati awon ojudumo won ko sile wo okunrin kan ti o dabi eni pe gbogbo ini won run lojo kan soso ago ara re papa o dabi eni pe orisirisi aisan ni o wa si ago ara re ti ko mo wi pe oun le yi rara wo okunrin kan ti o dabi eni pe omo o padanu omo o padanu dukia o padanu opolopo nkan sugbon sibe sibe o ni igbagbo ninu olorun bi o ba wo jobu jobu ori kokan dilogun lati ese kini nigba na ni jobu dahun o si wi pe yo ti pe to ti eyin o fi ma ba mi ninu je ti eyin o fi ma fi oro kun mi ni ejanja wo okunrin yi ti opolopo oro ti awon eniyan so ti o n ba ninu je ni ese ikeje kiyesi emi n ki gbe pe owo nla owo alagbara ṣugbọn a ko gbọ ti emi mo ki gbe soke bẹẹni ko si idajọ ese ikesan o si bọ ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o nso nipa awon ajalu ti o deba o nso nipa awon ohun ti o ti padanu re ni ese ikokanla o si tinabo ibinu re si mi o si ka mi si o si ka mi si bi okan ninu awon ota re ese ikerinla awon ajobi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi ka mi si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe iranse mi on ko da mi lohun mo fi enu mi be emi si su aya mi o ati orun mi si su awon o awon omo inu iya mi ani awon omode si n fi mi sesin mo dide won si soro egan si mi ese ikokandilogun gbogbo awon ore idi gbogbo awon ore dimopo mi ore dimopo mi korira mi awon olufe mi si keyin da si mi wo okunrin yi ti o ni iru opolopo ajalu yi o si so we pe wo awon nkan ti o de ba mi ore kan mi sile awon ara ile kan mi sile opolopo awon ojulomo won ko eyin si mi mo padanu dukia mo padanu nkan pupo awon ti o si soro si mi won so oro ti o ba mi ninu je se ko ni ireti mo se ko ni igbagbo ninu olorun mo se ko gbagbo we pe nkan yo yi pada wo eri ti o nje lati ese ke dogbon ati emi emi mo pe oludande mi nbe laye ah oni ni toto mo ti padanu nkan pupo oni sugbon mo mo pe oludande mi nbe laye ni toto omo ti ku sugbon oludande mi nbe laye ni toto awon ore awon ara won ti komi sile sugbon mo mo we pe oludande mi nbe le aye ati pe ohun bi eni ikeyin ni yo dide kuro lori erupo ele ati lehin igba ti a wa ara mi ti ati ke kuro bi iru eyi ati lai ni eran ara mi li emi o ri olorun eni ti emi o ri fun ara mi ti oju mi o si wo ki se ti elomiran okan mi si daku ninu mi bi o ba wo ohun ti ogbeni yi nso o nso wi pe o ni ireti ninu olorun o mo wi pe oludande o wi pe o nbe ni wi pe ni toto ni o ti ni awon isoro ni toto ni o ti ni awon idamu sugbon sibe sibe oludande mi nbe se iwo mo pe oludande re nbe se o mo wi pe jesu ti ko fun o se o mo wi pe awon ileri olorun je ti re se o ni igbagbo aye ninu olorun ni e se to fi le gbadura e se ti o le ki gbe pe olorun e se ti o fi n bohun e se ti o fi n rahun e se ti o fi n sori tinu e se ti o fi n soro bi eni wipe olorun wa ko si laaye mo se igbagbo re ko le soro si olorun se igbagbo re ko le mu ileri olorun ki o si duro sinsin lori ileri olorun se igbagbo re ko le se bi ti Shedraki Meshaki ati Abednego ninu ina se igbagbo re ko le duro sinsin gege bi ti Danieli se igbagbo re ko le ma ke pe Oluwa se igbagbo re ko le ma so nipa iye nigba ti awon ti o wa ni arowoto e ti won so nipa iku se iwo na o le dide ki o so wipe emi mo pe oludande mi nbe bi o ba mo pe Jesu se wa laaye bi o ba mo pe olorun wa wa laaye bi o ba mo pe ilere olorun ki ta se bi o ba mo pe olorun je ti wa o ye ki o dide duro lori ese re ki o so oro igbagbo dide nisisin ki o gbadura ki o so wipe ah emi mo pe olugbala mi nbe oludande mi nbe emi mo pe oluso agutan mi nbe ati pe ileri re ki ye emi mo wi pe gbogbo ileri ti o ti se fun mi wi pe won o je temi o ye ki agbadura si olorun bi o ba ti ni igbala ma se sori tinu ke pe oluwa bi o ba je afaseyin ti ayo igbala ko si ninu re nisinsin nitori ese ti o ti wole ma se sori tinu ke pe oluwa bi o ba ti n gbadura fun isori mo pojo pepe sugbon ti isodi mimo ko ti je ti re ma se sori tinu dide ki o ke pe oluwa bi o ba ti wa agbara emi olorun lati sise fun olorun bi o bi o ko ba ti ni o ye ki o ni ireti ninu olorun ma se sori tinu dide ki o ke pe oluwa bi aisan ba wa ni ago ara re bi o da bi o ba dabi eni pe o ni awon idamu tabi ajalu o ye ki o dide ki o ke pe oluwa wipe emi mo wipe oludande mi nbe emi mo wipe alagbawi mi nbe emo wo pe odo agutan olorun ti o ku lati ko ese mi lo o wa laaye sibe emi mo wo pe anu olorun ori ofe olorun emi mo wo pe oju rere olorun o nbe sibe emi mo wo pe ireti wa ninu olorun ati awon ileri re ki ye wo pe emi o gbadura emi o kepe oluwa mo si mo wo pe olorun yo gbo ide ki o kepe oluwa ba olorun so ye ki olorun ki o mo wi pe o ki se alaigbagbo sugbon o je onigbagbo tooto o si ni ireti ninu olorun kepe oluwa o daju wi pe yo dahun adura re yo gba okan re la yo wo osan yo da osile yo si pese fun o ni kikun ninu oro ojo re
2: ọjẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀ràn adúpẹ́ wípé a tún péjọ pọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Adúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hébrù, Epístélì ti Pọ́ọ̀lù sí àwọn ará Hébrù ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epístélì sí àwọn ará Hébrù. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀, ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbá ṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbá ṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà, kò yẹ kí a bójú fo ohunkóhun, nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún. Kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotiu arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnì kọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣeé ṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn tí a ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́, ni Pọ́ọ̀lù Apọ́sítélì ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apọ́sítélì tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún ọ wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ọ ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀, wọn ó máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn Kìrìsìtẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀, tabi emi tin sakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ejinle ti o wa ninu oro olorun lehin na ni o wa so fun wi pe oni ireje lati ton wa pelu timotheus nitori pe timotheus ti a ko nipa re nihi o ti wa ninu tubu nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si odo awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le e je ki ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu pe bi o ti le je pe an fi opin tabi ipari si on ti an keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a tin wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara e gba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihi ni paulo ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o nko si won o pe ni oro iyanju nje kini paulo apostoli kini o pe ni oro iyanju nihi ohun ti a pe ni oro iyanju ni ni ohun ti o ti ko si won lati ori kini titi de ese titi de ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wi pe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon aposteli ise awon aposteli ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun paul si dide duro o si jowo si won o ni eyin eniyan israeli ati eyin ti o beru olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti a ka yi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu genesis titi de deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya jeremiah ni boya isaiah ni boya hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon paul we pe bi won ba ni oro iyanju kan oro olorun lati odo olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro olorun lati sini leti oro olorun lati kilo fun ni oro olorun lati gbani ni iyanju oro olorun lati je ki ona imole irere ki o ye eni kookan eyi ni a fi n pada sinu yeberu ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari wi pe nihi eyi ti iba fi lo agbara tabi ase aposteli o n parowa si won o n be won wi pe ki won ki o fun oro olorun laaye ninu okan won o si so wi pe emi n be yin ara eyi ki se igba akoko ti paulo aposteli ti yo lo ede yi ara ninu yeberu ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu olowa ninu yeberu ori keta ese ikini yo so wepe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yi o je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ile isin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wepe o ni awon nkan amuye ti enikokan wa ti ani lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Oluwa ikini o ye ki a mo we pe gbogbo eni ti a bi ninu obirin elese patagba ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi bo ti o ku fun wa ti o we ise wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe ati ko ise wa kuro o so wipe adi ara mimo ese ti kuro ibaje ti kuro irikunrin ti kuro lese wa ati di omo olorun aje okan ninu awon ebi olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe olorun fun ara re ti o npe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni paul apostle lo fi so fun wipe emi nbe yin ara o fe ki won ki o mo we pe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele jesu christi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo ese re nu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo we pe oro iyanju ti paul ti o ti so fun awon ara ebero o wa fun o wa fun mi o so fun aninu ese iwe pe emi si nbe yin ara egbo egba oro iyanju mi kini se ti o fi nbe won we pe ki won ki o gba oro iyanju ohun nitori wipe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo we pe nkan yi o se dandan fun enikokan wa ki a si gboran si nkan won yi nje kini okunrin yi the apostle yi kini o npe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ti o ye ki won ki o se awon nkan won yi ni o npe wa si iranti won wi pe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni o ti fun ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye ni pekun o si so fun wi pe bi ki ba se wi pe won gba awon ase ati ilana won yi won ni le ri olorun ni ikeyin e ni o fi n paro wa si won wi pe ki won ki o jo ki won ki o ma ba je ki ise iranse ohun ki o je lasan lori won ati igbagbo ti won ki o ma ba je lasan oni nitori be won ni lati gba won ni lati gbo won ni lati gboran si oro iyanju ti o so fun wa e je ki a wo die ninu awon oro iyanju won yi ninu eberu ori keji ori keji ese ikini eberu ori keji ese ikini nitori na o ye ti awa omo olorun awa ti a ti gbo ipe emi awa ti a ti gboran si ipe na awa ti a ti wo inu ijoba olorun awa ti a ti pa ise wa re o ni o ye ki awa ki a ma fi iye si gidigidi si ohun oni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan o nso fun a wipe ijinja afefefe awon nkan aye won fe gba wa lo kuro ninu oro olorun o ni nitori be ki a di mu ki a ma je ki iji ti o nja tabi afefe ti nfe ki o gba wa lo kuro ninu awon oro ti a ti gbo ninu ori keta ese ikejila ati ese iketala o ni e kiyesara ara se ori nihin wipe awon omo olorun ni o ma soro ni ori keji ti a ti ka o ni awa o ye ki a ma fi iye gidigidi si ohun ti a n gbo o ye ki a mo wipe awa ti a je omo olorun a yato si awon ti o wa ninu aye nihin ni o n so wipe ara e kiyesara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni ni lo kuro lodo olorun alaye bi a ba so wipe enikan lo kuro nibikan o je wipe o ti wa nibe tele tele iyi n so fun a wipe nigba ti a ba ti di omo olorun bi a ba ti ni igbala o sese lati peyinda o sese lati subu kuro ninu ore ofe sugbon o n ki won ni lo wipe ki won ki o kiyesara ki okan kuro ti aigbagbo ki o ma se wo inu won lati mu won kuro ni ni lo kuro lodo olorun alaye ni ese iketala sugbon e ma gba ara yin ni iyanju le ojojumo ni won igba ti a ba n pe le oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese eyi ni o fi ran won leti wo pe opolopo oro iyanju ni ohun ti so fun won opolopo oro isiri oro ti muni lokanle ni ohun ti so fun lati ibere episteli yi o si so fun wi pe ohun be won nisisiyi nigba ti o de ipari episteli wi pe ki won ki o gba oro iyanju ti ohun ti ko si won ninu ori kerin ese ikini turina eje ki a beru ki bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re bi ki ba se we pe o sese lati kuro ninu ore ofe ti ki ba se we pe o sese lati padanu awon ti a ti ni nipa ore ofe olorun iba ma ti ma ki won nilo lera lera le modi mo we pe ki a beru ki a sora ki a kiesara ki a ri wi pe a ko gba ohunkohun ninu aye tabi ohunkohun ninu irun ara wa ohunkohun ninu ebi wa ohunkohun ni adugbo wa lati fa wa kuro lodo olorun ninu ori kefa ese ikokanla awa si fe ki olukuluku yin ki o ma fi iru aisimi kana han fun ekun ireti titi de opin o ran won leti we pe ibere ki se onise wi pe enikeni ti o ba fori ti titi de opin le agbala oni nitori na ki enikankan wa olukuluku yin ki o ma fi aisimi han aisimi ti awon elomiran ti won ti fi han ki a ri wi pe ani ekun rere ireti titi de opin ninu ese ikeje la ki e ma se di oni lora sugbon alafarawe awon ti won ti ipa igbagbo ati suru jogun ileri ari awon kan won yi ti o n so fun wi pe ki won ki o kun fun akitiyan tabi laala nipa ti emi ki won ri wi pe awon ohun ti won ti ni gege bi ore ofe olorun wi pe a ko gba sonu lowo won ninu ori kewa lati ese ikeji le logun eje ki a fi otito okan sumoto si ni ekun igbagbo ki a si we okan wa mo kuro ninu eri okan buburu ki a si fi omi mimo we ara wa nu nihi ni o ti ran won leti we pe bi a ba ni eri okan ti o nda wa lebi boya a ti se un kan sugbon ti a nbo mole ti o je wi pe emi olorun so fun wa lati se atunse sugbon ti a o se atunse ti a o mu awon nkan na wa si imole sugbon ti a n pa mora eyi ti a ba fi lanu lati so fun awon ti a se we pe jo mo se bayi tabi mo se tohun o ni ki a fi otito okan sumo to si bi a ba ni atunse ti a o ti se bi a ba ni ese ti a n bo mole bi a ba ni ohun miran ti a n se ni ikoko ti o je gege bi ife olorun ki ko ni le se se lati sumo to si pelu eri okan rere o ni ki a se sumo to si pelu ekun igbagbo ki se igbagbo kekere sugbon ekun igbagbo ki a si we okan wa nu kuro ninu eri okan boboro ki a si fi omi mimo we ara wa nu ninu ese ti o tele eje ki a di ijewo ireti wa mu sinsin lai siye meji o n so fun wa pe awon eko ti a ti ko awon ti a ti gba lati ibere nigba ti a ti gba olorun gbo ki a ri wi pe a di nkan wonyi mu sinsin nitori ikehin ojo lawa a si ri awon miran ti won ti sina lo si awon eko eke ninu ese ti o tele eje ki a ye ara wa wo lati ru ara wa si ife ati si ise rere ki a ma maa ko ipejo ara wa sile gege bi asa awon elomiran sugbon ki a ma gba ara wa niyanju pelu bi eyin ti ri pe ojo ni nsumo etile ojo wo lo nsumo etile ojo igbasoke awon eniyan mimo ojo ajinde ikeyin ojo ti Jesu Kristi yo fa han lati ko awon ayan fe lo oni bi ati ri pe ojo na nsumo itile nitori pe ojo igbala wa igbala ikeyin igbala ayeraye igbala asepe oni o sumo to si ju igba ti a kokko gbagbo lo nitori eyi ni o se nso fun wa pe ohun ti o ye won ohun ti o ye ni kokan wa ni igboran si awon ohun ti a ti n gbo o ye ki awa ti a n keko bibeli ki o ye wa we pe iwe mimo o fi owo to nipon mu igboran awon onigbagbo Jesu Kristi ti le so fun wa ninu Luke ori kefa ese ikerin dini adota 46 Luke ori kefa ese ikerin dini a dota nihi ni o tin je ki oye wa jesu bi o bi awon won yi lero ni e si ti se ti eyin pe mi ni oluwa oluwa ti eyin ko se ohun ti mo wi e je ki oye wa we pe igboran se pataki we pe awon se eko bibeli yen o so we pe ati di eni igbala se ati gboran si oro olorun se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba jesu kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati ngbe igbesi aye otun bi ki ba se be jesu bi wa le re we pe e se ti a fin pe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o n fe ki a se ninu samueli kini ori kedogun Samueli kini ori kedogun ni ati nka ese ikeje le logun apa keje ninu ese yi oni kiyesi igboran sanju ebolo ife ti sile si sanju ora agbolo nitori be o ye ki o ye wa bi a ba npe ara wa ni omo olorun bi awon elomiran ba si npe wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma nwo ninu igbese aye wa lati so wepe ni toto ni aje omo ohun ati pe ni toto ni aje ebi olorun eyi ni wepe an gboran si awon ohun ti ati ngbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti ese gboran eyin o je ire ile na nigbati a ba gbo oro olorun oni bi a ba fe oro olorun na bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iyebiye oro ti o wa lati okan olorun wa si inu aye wa oni bi a ba fe oro na bi a ba si gboran si oro na oni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisinsin ninu ise awon aposteli ise awon aposteli ori karun eyi to nje ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki o gun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je ohun ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon si le eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo tire bi a ko ba gboran si emi si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a sa oro olorun ti a o gboran bi a ba so wepe a nwa emi kemi la ori gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wepe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o n gboran si oro olorun o n so fun a wepe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo tire adura mi ni wepe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu ebero a n ka lati ori iketala ese ikeji le logun le atika bi atiri ti aposteli ti o n so fun a wepe emi n beyin ara egba oro eyan ju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o n pe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o seese ki eyi ki o ya o lenu tabi ki o se o ni kayefi wepe a se le so wipe ori kini titi de ese ti di ori ketala o je iwe kukuru ohun to je ki o so be ni wipe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa jesu o n so nipa aroni o so nipa melkisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so wonyi bi ki ba se wipe o ge won kuru die die o n so wipe iba gba ohun ni opolopo iwe lati ko eyi ni o fi pe nkan wonyi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi a n wo ikeji oro imu lọkànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlélógún ẹ mọ̀ pé adá tìmọ́tíù arákùnrin wá sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín ese kekere ti akayi o je ki o ye wa ibasepo tabi idapo ti o wa laarin awon omo olorun omo olorun kokan ki dabi abata to n takete bi eni wepe ko bodo ton o je ki o ye wa wipe